sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ní àǹfààní láti gbọ́ mi ní ọ̀sẹ̀ tuntun yìí ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lórúkọ jésù àkọ́bí ọmọ rẹ wọn ò ní rú wá sílé gbogbo abiyamọ tó láǹfààní láti sàmí àdúà gbogbo ọmọ tó fi ọwọ́ rẹ tọ́ gbogbo ọmọ tó kójọ láyé lórúkọ jésù àìsàn kò ní dè wọ́n mọ́lẹ̀ mo wí lórúkọ ẹni tó ní ayé àti ọ̀run mami tó ń sáré kiri nítorí ọmọ bàbá tó ń sáré lọ́sàn àti lóru ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lẹ́nu mi ẹkún tí màríà sun lórí ọmọ lórúkọ jésù ó dé wọ̀ fẹ́yìn láàrín ní gbogbo ìrìn àjò ayé tẹ́ ẹ máa lò màríà sunkún lórí ọmọ o lórúkọ jésù ẹ ò ní sunkún lórí ọmọ mami wo ló ń sàmí àdúà dádì wo ló ń sàmí àdúà mo bẹ ẹni tó láyé àti ọ̀run sọ lórúkọ jésù ilẹ̀kùn tó tìtì máwọn ọmọ yín látòní lọ ó yá kó máa ṣí báyìí mo bá ẹlẹ́dàá sọ̀rọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbò mí ní ọ̀sẹ̀ tuntun yìí mo wí lórúkọ olúwa ọmọ ò ní dogun fún ọ mami ọmọ ò ní dogun fún ọ dádì ọmọ ò ní dogun fún ọ gbogbo agbára tí màá sọ ọmọ dogun agbára tí màá sọ ọmọ dẹkún agbára tí màá sọ ọmọ dìbànújẹ lórí yín agbára yẹn bàjẹ́ lálẹ́ bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè ní ó mọ wọ̀ nílùú apàtẹrẹ pé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyè dèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹrẹ orí òkè ní ó mọ wọ̀ ní lágbélú ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apàtẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá èké fọ sẹ́wọ̀n gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di tẹsítímọ́lẹ̀ jésù ọ̀sẹ̀ àwọn sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù ta fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di tẹsítímọ́lẹ̀ jésù ọ̀sẹ̀ àwọn àkọ́bí la wà yìí àwọn èèyàn ti ń pè lọ́tún lọ́sì bí wọ́n ṣe dórí òkè ó mọ̀ wọ̀ ọ̀sẹ̀ àkọ́bí la wà yìí òru méjì dẹ̀ ni yóò jẹ́ òru àkọ́kọ́ a ó fi ṣe crossover òkè ní ó mọ̀ wọ̀ òun la ó ti ṣe òru ẹ̀kejì bí òkè ní ó mọ̀ wọ̀ october 1 ó ní gbogbo èèyàn ti ṣẹ̀ a fẹ́ sí omi àkọ́bí ẹ̀ẹ̀kan lọ́dún ni ó gbogbo àkọ́bí ẹgbọ́rọ̀ olúwa ẹ ní sẹrú ẹlẹgbẹ yín mo gbàdúà màmá àkọ́bí ọmọ rẹ lórúkọ kò ní dẹrú ẹlẹgbẹ rẹ matthew sóòrùn tó o bá ti rí níbikíbi tí àkọ́bí kan dìde tó lókìkí tó gbọ ẹ jáde kẹ ẹ mọ pé kan tàbí ìyá kan ó wà níbì kan tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ gbàdúà tó ti gbà àwẹ̀ òun ló jẹ́ kí àkọ́bí yẹn nínú bíbélì wọn máa fi méjì láàrin yìí nínú àkọ́bí tó yẹ wọn mọ́kè ṣùgbọ́n tí kádàrá ò gbà ta ló sàmí ẹ̀yin àkọ́bí ẹ súnmọ́ bí mo gbàdà ikú tí máa ń jẹ́ kí ènìyàn kúrò láyé ṣáájú àwọn òbí ẹ̀ ó yá kò ní fọwọ́ ka ayé yín gbogbo ogun tí máa ń ya èèyàn gẹ́gẹ́ bí àkọ́bí tí kò fi ní rògbòlò ṣe sàmí ogun yẹn ò ní jà yín matthew tá a padà sínú bíbélì àkọ́bí àkọ́kọ́ òní kéèrè àti ebẹ́ẹ̀lì méjì náà nìyá wọn àti bàbá wọn bí lálàkọ́kọ́ ká tó wá bí kan sí ìkan tí a bí sí yẹn kẹta tá ń pè ní séètì mo gbàdúà ẹ ní sàséètì matthew ẹnì ó ṣe ìrúbọ ìrúbọ wo ló ń ṣe bó ṣe ń ṣe ìrúbọ fún ọlọ́run
wi pe ki olorun o le ma se tun ni Genesis chapter 4 sugba bibeli wi pe Abel na aburo re na iyen na se rubo a meje ni won rubo o ni waju olorun ibi o ti rubo bi pe eh olorun te won gbe bo aburo ko te won do egbon ke ni wa fajuro pe ki lo de olorun te won gbe bo ohun e gbo gbogbo eyin akobi ogun ti o je ke gba ni waju olore ogun yen lana laaro ati binu se bikeni re o wo pe ebo tabu olorun te won gba sugba ti tohun olorun o gba ke lo amo so sagbere ni ko se o so jale ko se ke lo wa se awon onimo ejile won ni nitori pe ilu lo fi rubo si olorun kaka ko fi odo agutan ko won ni olorun ko ni inu didun si ebo ti o ba ni eje eje ni aburo re fi se rubo iyen ni agutan to n ka si Jesu odo agutan olorun sugbon ta lo ko won bible school oni won lo ti won fi mo pe eleyi da eleyi o da ta sadi ni pe olorun wo gile ebo keni je bi akobi mo gbadura iwo bi akobi mo gbadura to fe fi laala re sofo agbara yen lana laaro mi elekeji nigba ti olorun to lo si Egypt ninu Exodus ni chapter 12 verse 29 mat inu bi angeli olorun to fe ba fara oja ta lo lo gbogbo akobi eh o si se baari o gaga Oluwa pa gbogbo ni ile Egypt akobi farao Matthew to joko lori itere eru to wa ninu tubu ati akobi se Matthew mo pa akobi aja mo pa akobi eyi mo pa akobi eranko igbe bi akobi mo pa igbe eskisa gbogbo nko ni akobi pata oni epi won ni Egypt Matthew ti a ba pa akobi farao kini akobi eru to se ti a ba pa akobi farao kini akobi pepe ye se Matthew ti a ba pa akobi Egypt kilo ka akobi eranko sugbon olorun so pe e pa gbogbo akobi ni Egypt gbogbo eyin akobi e gbe ole ori yin mo be eleda re soro iku ti ma pa ni lojiji gbogbo awon obi re so ma sami o ya ko re danu lori re emi o fi sere boda ose yin ma lo si awon akobi bi ti gbogbo awon akobi mo ti pejo ta ti gbadua fun meji ni sa oru akoko oni crossover night oru keji October 1 stroke 2 to ba ti bi aro 2 si omi akobi kaluku opu ofe lambuo a ma gbe lo ta lo sami mo gbadua o loruko Jesu ofa keji ti ma ba akobi ko ni ba o laye baba kan gbe omo re wa si ori oke ke lo gbe wa se omo ni warapa baba yen wa soro o ni baba e gba mi o ni akobi ninu ile wa ni ma ni warapa o lohun ako ni warapa omo awon na to je akobi o tun ni warapa wen ba ti je akobi ninu ile yen ma gba warapa emi wo ni ofa wo ni nibo lo ti wa esa mi o gbogbo akobi e gba oro oluwa gbogbo ofa ti ma yo akobi lenu eni o ya ko lana laaro loruko Jesu o ya ko lana laaro Matthew igba ta wa dori Jacob ati Esau ati Jacob mo je omo ti Isbi Matthew akobi o lo koko de o mo ba yari mo lowo won ni wa akobi iwo lo saburo mo wa pe ni mo kain de gbegbon won ni taye to koko de ipa mo se bawo le se change ti taye to fi wa di egbon kain de lowo o ma se to wa di aduro mo kain de lowo won wa le n to kain de o lo gbegbon so ba se mo n gbadua Abraham Olorun Isaac Olorun Jacob oloye ka ma so a so pe o ye ko je Olorun Abraham Olorun Isaac ati so sugbon won yi pada won gbe fun Jacob to je last born e gbe Oluwa gbogbo eyin akobi ogun to ni ko sise ko ma kojo ogun yen lana lose Matthew o didi ose yi loluwa ni kin fi su o fun gbogbo awon akobi o didi ose yi aro bayi to ba di ola won tun tesi waju Matthew sorry sir Ismaili on la kobi Abraham mas Abraham lo bi Ismaili baba awon muslimi Abraham ona lo bi Isaac baba awon kristeni so wari to ti won fe lo se rubo won ti le Ismaili to je akobi won ti le ko le o ti wa nugo titi ntafa Matthew
mo wa ni ki second bomb ko bo sipo re mo wa mu lo se rubo mo wa gbe obele lorun Matthew mo ri jeta ko bi kin lo de ti akobi yen o se tewo gba so se ni lese won ego kan be lori awon akobi egba ro oluwa gbogbo akobi aye nibi to wa ego ori re o ya ko Matthew wo foju wo kakiri to ba ti ri akobi to ba ju awon aburo e lo ko mo pe awon obi re ti sise gbadua won ti gbawe lori re won ti rin le lori won ti gori oke ko to di pe akobi yen o yan o yan lo sami o akobi o ma re ko ni dogun mo lowo ko ni dogun mo lowo gbogbo eyin omo olorun pata ni aro fi olorun pe yin egbe igororo kan e pade mi Facebook mo ma wa lori Facebook ni agbogbo meta lori egbo dada o ni ogbogbo o agbogbo meta bo lori no more work prayer mountain egbo o agbogbo meta bo si agbogbo marun abo daji mo pe ni oru awon angeli be na lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 ya mountain.

0: 自己的人都不买自己的买也给啊我拉西我住
1: ológun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì adéyìn olóòpọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀
2: gómà ní fún ọlọ́run ní òkè ọ̀run
3: hallelujah
4: ọjọ́ ìṣẹ́gun
5: jésù
4: ọjọ́ ìṣẹ́gun
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun nílé
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lóko
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lóde
5: ẹ ṣe
4: jésù
5: ìṣẹ́gun
4: lójú ọ̀run
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lọ́jà
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun ní gbogbogbò
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí ọmọ
5: ẹ ṣe jésù
4: lórí àgọ́ ara
5: ẹ ṣe
4: ìṣẹ́gun nílé
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lóko
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lóde
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun ní àjò
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́jú ọmọ
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lọ́jà
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun ní gbogbo
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí ọmọ
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí àgọ́ ara
5: ẹ ṣe
4: ìṣẹ́gun lórí okùn
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí oníbodè
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí àránsí
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí ọ̀fà
5: ayé ẹ ṣe jésù
4: ìṣẹ́gun lórí àjọ
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun
5: ẹ ṣe jésù
4: ìṣẹ́gun
5: ẹ ṣe jésù ẹ ṣe jésù
4: ọlọ́run ìṣẹ́gun dá
5: ẹ ṣe jésù
4: ilé ẹja ń yọ ọlọ́run ìṣẹ́gun
5: ogo fokọ rẹ ogo fokọ rẹ ogo forúkọ olùwà ogo fokọ rẹ ogo fokọ rẹ ogo forúkọ olùwà.
4: pariwo ju gbogbo ènìyàn lọ pé bàbá mi bàbá mi.
5: bàbá mi bàbá mi.
4: kọ́ mi láti gba ìpín mi padà.
5: kọ́ mi láti gba ìpín mi padà.
4: kọ́ mi láti gbé ìgbésẹ̀.
5: kọ́ mi láti gbé ìgbésẹ̀.
4: láti gba ìpín mi padà.
5: láti gba ìpín mi padà.
4: bí àpẹẹrẹ
5: orúkọ jésù bàbá mi bàbá mi. kọ́ mi láti gba ìpín mi padà. kọ́ mi láti gba ìgbé láti gbé ìgbésẹ̀.
4: ìgbésẹ̀ láti gba ìpín mi padà.
5: kọ́ mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi. kọ́ mi láti gba ìpín mi padà.
4: jésù olúwa wa.
5: àmì
4: tọ́pù ọmọ
5: yẹn. àmì
4: ojúlówó wà lára
5: rẹ. àmì.
4: mo gbàdúrà gbogbo àwọn tó ń gbé ọwọ́ mọ́sẹ̀ wá sókè kò ní rẹ̀ yín.
5: àmì.
4: ẹ ní ṣáláì ni.
5: àmì.
4: inú owó lẹ́ẹ̀ ti máa mú.
5: àmì.
4: ayé òní panyín sọ̀rọ̀.
5: àmì.
4: ẹ ní sunkún ara.
5: àmì.
4: ẹ ní kùtù.
5: àmì.
4: wọn ní gbódìdì ọmọ yẹn
5: fún mi.
4: ẹ mo bá ayé yín sọ̀rọ̀ ti ọjọ́ ìṣẹ́gun yìí lọ ẹ ó rẹ̀ jájú ọ̀nà.
5: àmì.
4: gbèrègbè lè kọjá akákó lójú ọ̀nà.
5: àmì.
4: gbèrègbè kí mọ́ lè kọjá lọ́nà àwọn ọmọ yín akákó.
5: àmì.
4: ṣe bẹ́ẹ̀ fún wa.
5: àmì.
4: jésù olúwa wa.
5: àmì.
4: ìbápàdé.

kìí ẹrù ọmọdé ibi ìdé lò pé ogun ibi ìbá pàdé ní ìbẹ̀rẹ̀ ìgbédìde ìbáyàn pàdé káyè rẹ̀ nígbà kan náà gbogbo ìmọ̀ bí ti ń ṣe ní ìmúbà pàdé ni àwọn àjẹ́ òjẹ́ ń lọ òun nígbà pàdé ni ṣé ọlọ́yàn pàdé àjẹ́ òdàdúró ọlọ́run báyàn pàdé òkùnkùn á ní àwọn òmùjẹ́ ọlọ́run ni wọ́n gbé karí táǹbà bá wọn táǹtì wọn lẹ́yìn táwọn tẹ̀mí mọ́ ni à ń gẹ́ ọ ló lé ṣùgbọ́n kúrò lọ́run sọ́lọ́ ń dìde lórí ìtẹ́ ni ní Revelation chapter 12 ológun ọlọ́run ò dìde Michael ó dìde tó kó àwọn ogun ọ̀run wọn ni wọ́n lè jáde bí ohun tí ò lọ́wọ́ èṣù olórí wọn nu o wọn ní ègbé fún ayé torí pé tọ̀ wá wá pẹ̀lú ìbínú pé òun ni wọ́n lé jáde báyìí ló fi ń jàjà jákujàku wọ́n jẹ́ jáde lé rẹ̀ ìwọ tí ní tójú tiẹ̀ lọ ohun tí wọ́n fi borí lọ́run ni wọ́n ní báyìí wọ́n ni wọ́n borí nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní chapter verse 11 nínú ìwé ìfihàn ẹ̀jẹ̀ yẹn ni Jésù wá fún wa ìbápàdé kan lẹ̀ jẹ́ that is why ìbápàdé tí ò bá bẹ̀rẹ̀ níbi ìgbàlà ọkàn rẹ láti àsọdọ̀ olúwa rẹ ò tí níbápàdé o níbápàdé mo lówó mo níbápàdé mọ́tò mi ni wọ́n tò sí títì èmi kan níkan ìtara ẹ̀ Jésù bá rọ́lù ọjọ́ kan gbogbo ohun tó kójọ ọ wà tì ni ẹnìkan tí òkùnkùn tó létí òun ẹni tí a ti gbé pamọ́ sínú máa ẹ̀jẹ̀ Jésù tí ẹ̀jẹ̀ Jésù ti rà padà ó ní àwọn tí a rà padà tí ìrà padà a ṣe dà ẹgbẹgbẹrún àwọn táyé ti pàtẹ́wọ́ fún lánàá wọ́n dà báyìí wọ́n rà àti ẹ̀rí wọn mọ́ ni obìnrin yìí là ń wò chapter 4 tí a pè ní obìnrin samaria tó lọ pọnmi nídìí kànga tí wọ́n lò ti ní márùn tí kẹfà tó ti ń bẹnu lé rẹ what a pity wọn ní kì í tún sọkọ ẹ ntẹlomii gbẹkẹlé lórí nísìn tó rò pé àgbójúlé òun nísìn àjẹ pé kì í tún sọkọ àbáyọ bí ìgbà tí israẹli wọn rìnrìn ọjọ mẹta ní àgéjù ni tí wọn romi mu nígbà tí wọn wá rí kan tí wọn mú ẹwọ expectation bó ṣe lè òkè pé a final romi o bí wọn ti bẹbẹ báyìí wọn lómi tún kúrò ìyẹn ló wá ju epepe epetepe ṣé àfiṣe ni ọrọ ẹnu sẹnìkan fẹẹ pa òun akúkú wà ní egypt ká máa ké ní gbogbo eléyìí àbóyún wà nù wọn fún ọjọ mẹta kò sómi wọn bí britain bá gbà gan ní ọjọ mẹta lójú kan tí ó rìn kiri ó níbi tí ó dè lára tí ó mọmi tí ó jẹun ká máa ṣe pé wọn wà lórí ìrìn ọmọdé kékeré wà nù wọn ètò omuyan wà nù wọn ẹni tó lóyún sínú wà nù wọn ìyá arúgbó wà nù wọn for 3 days no word.

0: ọjọ́ ìṣẹ́gun Tuesday nínú oṣù kẹsàn. Ìwọ lè má mọ̀ ọ́ lóru, àmọ́ lápẹ́ ọ̀dọ̀ tèmi, èmi mọ̀ ọ́ lọ́pẹ́ níwájú Ọlọ́run wa. Torí pé kì í ṣe ẹ̀tọ́ mi rárá. Ẹ̀mí ti kú àwọn ẹgbẹ́ mi ti lọ, àwọn kan ń bẹ lẹ́wọ̀n tí wọ́n ń gbégbá bárà káàkiri. Ọlọ́run èmi lẹ wò lẹ́ṣe lóore tó tó yìí, oore bàbá ń ta báyìí. Ọlọ́run ẹ ṣe o, mo mọ̀ ọ́ lóore lórí ẹbí, lórí alórí gbogbo ohun tí mo ní pátá tí mo já mọ́, bó tilẹ̀ jẹ́ pé n ò já mọ́ nǹkan kan, n ò ní nǹkan kan. Àmọ́ torí pé mo ní Ọlọ́run ló jẹ́ kí n máa wá dúpẹ́ láàárọ̀ tó. Ọlọ́run o, Tuesday tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án ṣó wá dẹrùn ni. Ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀. Ọba tí ò jẹ́ kí lábúrò ṣe tí èmi àti ẹ láàárọ̀ tó ní, ó yẹ ká máa sọ pé ọba tí kò jẹ́ kí àánú rẹ̀ kó fi wá sílẹ̀ lọ, ara yóò mọ yìnyín o bàbá. Torí náà àwa yóò mọ yìnyín o bàbá, alágbára gíga èmi yóò mọ yìnyín o bàbá. Ọba tí kò jẹ́ kí sátani kó fi mí ṣe yẹyẹ, èmi yóò mọ yìnyín o bàbá. Ọlọ́run tó ní ọpẹ́, àdá ọpẹ́ ìyìn ògún padà. Bí òyìn bá bá lórí ọ̀fẹ́ àti sọ gbogbo ohun orí wa di ẹgbẹ̀rún ahọ́n ni, làámọ̀ fi sọ pé Ọlọ́run ẹ ṣe. Ọlọ́run ẹ ṣe, torí pé lábẹ́ bó tilẹ̀ wù nínú ewu ayé, ẹ pa wá mọ́. Ọlọ́run ẹ ṣe. Ẹ mọ̀ káàbọ̀ so bọ́nà ṣeré ilé iṣẹ́ Bond 92.9 ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 29 oṣù kẹsàn-án 2024. Káàbọ̀ sórí ètò pẹ̀lú ọmọ yẹn Adéolúwa Alárin Okun Adé Mr. Pilot. Mo fẹ́ fi ẹjọ́ Ọ̀túnba Abiodun ìlú, mo fẹ́ fi sun gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà láàárọ̀ kùtùkùtù, láàárọ̀ kùtùkùtù orin. Ẹni òbí tí mi fi àbá o, ọ̀tá yín ni wọ́n fi gbé. Ní Ọ̀túnba fi ń fa mi fà á láàárọ̀ kùtùkùtù, kí la gbé kí la jù? Mo ní Ọ̀túnba, Ọ̀túnba ń lé ejò sí mi. Ẹ bá Ọ̀túnba Abiodun ìlú dájú. Prophet honorary prophet honorary láti honorary sí. Ẹ wà káwọ̀ sórí ètò bọ́lọ̀ ṣe ní iléeṣẹ́ Bond 99. Iṣẹ́ sì ń lọ lágbègbè ìyànà pájà wá sí ọ̀nà àmọ̀rú mọ́ pẹ́lẹ́ọ̀ lè pọ̀ wọ́n sì sí ọ̀nà yẹn pa. Àmọ́ ní àárọ̀ yìí kò tí ì ṣe jẹun tó burú jù fún àwọn èèyàn láti kọjá nínú BRT ni. Mo ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó jẹ́ ọkọ̀ ìjọba gan, mi ò lè sọ bí ojúmọ́ bá túmọ̀ jù báyìí lọ. Alàgbà Ṣẹ́gun àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ pé Mr. Pilot Ojo ti rọ̀dárí ní gbogbo agbe Tọ́gbin Lambage mọ́ CMS. Kódà wọ́n ní wọ́n mọ̀ fẹ́ fi ẹsẹ̀ ọkọ̀ àwọn atábẹ́ ọkọ̀ wọn gbanú káwọn lè ṣe kíni, káwọn lè bá fọ ẹsẹ̀ ọkọ̀ àwọn níbi yẹn tó pọ̀ dé. Kì í ṣe pọ̀ ju wọ́n ní lọ́wọ́lọ́wọ́ máa ń fún táwọn ń fẹ ọwọ́ ọkọ̀ táwọn fi ń nu omi nù lójú gíláàsì ọkọ̀ wáìpà. Àmọ́ àpẹẹrẹ pọ̀ ti rọ̀dárí dé ẹ̀kún omi ń bẹ lójú pópó débi pé iṣẹ́ àwọn mọ̀ fẹ́ fi omi yẹn ẹ̀kún omi tó ń bẹ lójú pópó fi fọ abẹ́ ọkọ̀ àwọn àtẹ̀sẹ̀ wọn. Tí mo sì mọ̀ pé ọgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwa kọ̀mándá ni ẹ̀bọ́kọ̀ bá ti rìn ibi tí ó dàbí pé ilẹ̀ pá wà ibi àmọ̀ àwà dandan gba bi omi kó lè bá fọ abẹ́ ọkọ̀ dípò ká tún lọ sí káwọ̀ tó dá bá lọ ká. Àsìkò òjò ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ máa lọ fọkọ rẹ̀ torí owó jóná ní òpadà já sí. Alàgbà Yẹmí Ṣẹwà. Ojo tutu rọ. Pé o lẹ ni gbogbo bí gbogbo bí aago márùn yẹn kò dé gbogbo kẹjà yẹn lákò tiẹ̀ fún bẹ́ẹ̀ gbẹgbẹ fún fún. Níbi ìyànà sọ̀rọ̀ yẹn láti máa bọ̀ ní.
1: Oṣòdì
0: kẹ̀. Ojú ojú bẹ̀rẹ̀ bí o. Ẹ dúró ẹ ti dàrú o, ẹ ní kọ̀ ìyànà sọ̀rọ̀. Ṣé kò ní àwọn tó ń bọ̀ láti bóyá pàtà. Kìbò láti lọ sókè. Ìyànà sọ̀rọ̀ ẹ lẹ́fí ń bàjẹ́ iwájú tamina sọ̀rọ̀.
1: Ẹ̀rọ ẹ̀bí tamina kan
0: ọgbọ̀n. Omi kan máa ń yọ ọ́ bẹ́ẹ̀ ló ń bàbẹ̀ ẹgbàá ibi wọn tí wọ́n fi ń sọ̀rọ̀ ibi tí sùúrù tù.

0: ẹgbẹ́ orúkọ gbogbo ikọ̀ traffic ambassador àwọn olóyè ikọ̀ traffic ambassador akínmọ̀lẹ́bí alàgbà yẹ kí n púpọ̀ lápé lágbọ́rọ̀ ọlọ́run kò ní jẹ́ fà ọ́ àníwò ẹ̀mọ́ ìwà láti máa gbìyànjú arúgbó wa ẹ̀kọ́ ẹ̀dákun olúwa ogun láìkèrè lóòótọ́ ètò adé olúwa adé fọlárin ọkàn lórúkọ tèmi dákun jáde
1: ẹjọ́. 92.9 FM

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Yàrá ìtàgùgù ogo la yẹ fẹ́ ni tí iye rẹ̀ bá sí. Ìjà kadì ni lógo. Jacob fi òru jà. Orúkọ rẹ̀ yí padà. Israeli ọlá. Àkọ́kọ́ tiẹ̀ náà rè é. Máa bọ̀ Lágége Stadium. Lẹ́ka kẹ̀sí àdúrà ìṣọ́ọ̀rú. Fún gbogbo ayé, ìwọ ò ṣe nǹkan rere. Lógo ti ń ṣẹ́rú. Orí adé ti ń ṣàgbé. Náà irú ìpàdé yìí ò wáyé torí rẹ ni kó o lè bọ́ pátápátá lọ́wọ́ èṣù. Òru ìjà la kórí ẹ̀. Wòlíẹ̀ sì káyọ̀ olúgbóyò Ládèjì. General Evangelist CAC. Àlọ́fà sí. Lọ́lọ́run fi sí ayọ̀ ìrá. Sí gbogbo ayé. Ọmọ ológo má jẹ́ kí ohunkóhunkó díẹ̀ lọ́wọ́. Thursday, October 1st, mọ́jú ìṣọ́ọ̀rù alágbára. Aago mẹ́wàá alẹ́. Agége Stadium Lẹ́kọ̀ọ́. Kíkà lólórí ẹ̀mí fún ìtọ́ni 08033932652 ènìyàn. Abọ́lọ́wọ́ èṣù lórúkọ jẹ́.

0: pàtàkì sí ayò tún ìtọ́wò àdùn sílẹ̀.
1: Èyí náà wo bọ́lọ́run ṣe wá padà tó ṣẹ́ rẹ̀ nínú èyí kí Dr. Obafemi Hamsat wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó àti igbákejì rẹ̀ Princess Damilọla Sonayo James. A ò gbọ́dọ̀ fìbò ṣòfò ní 2027 ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC láàtẹ̀ fún Lẹ́kọ̀ọ́ àti ní Abuja. Dr. Obafemi Hamsat for Lagos State Governor fún ìtẹ̀síwájú ìgbà ìgbádùn tó nílé ìtàlejò nínú Èkó ni ó. Ká tó tẹ̀ ẹ́ sójú ẹlẹ́ẹ̀kan sí fún President Bola Ahmed Tinubu láti tún ṣẹ̀kún sí i. Kájú mọ̀ tẹ̀síwájú ìgbádùn mọ̀nàmọ́ná ìjọba tiwantiwa ti Renew Hope Agenda. Gbogbo olùdíje APC ní gbogbo ìpínlẹ̀ la máa tò sẹ́yìn ní 2027. Ọ̀túnba Honorable Sola Osolana Imole Agege, Director of Mobilization, City Boy Movement, Agege Federal Constitution.

0: tó ń pè ní shock absorber èyí náà wà lára nǹkan tó kó wọlé bákan náà ni kiní tó yẹ pé òun ní má jẹ́ kí ọwọ́ ọ̀rọ̀ wọ́n ń pè yín ní steering rack èyí náà wà lára nǹkan tó kó wọlé o àti ohun tó jẹ́ ìjánu ọkọ̀ tó ń pè ní brake pad gbogbo ẹ̀ padà kódà tó yẹ lórí ẹ̀rọ tó yẹ pé òun náà ló jẹ́ pé yín má gbé àwọn ìjánu ọkọ̀ dúró tó ń pè ní brake disc náà wà lára nǹkan tó yẹ pé wọ́n kó wọlé sí orílẹ̀-èdè wa Nàìjíríà láàrin oṣù mẹ́ta ọdún àkọ́kọ́ ríra nàìjíríà ₦71 billion lówó tá a ná tá a fi kó ọkọ̀ wọlé ẹnu ọgọ́ ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: bẹ́ẹ̀ bá sẹ́fọ̀ ọjọ́ ìwé kájọ máa sọkò ìròyìn pọ̀ láàárọ̀ yìí nínú èdè gádẹ́ wọn níbi táwọn ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ o wọn ní igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà àgbà kashim shettima ti padà sí wa nàìjíríà wọn nínú ìjọ sunday pé ẹ bá sì gbàgbé ọjọ́ mẹ́jọ gbáko láti òní new york o lórí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè bá a dá fájá kó lè bá a dá fẹ́ràn. ìròyìn pọ̀ láàárọ̀ yìí nínú èdè gádẹ́ wọn níbi tá a bá pè lórí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ o ìjàre ilẹ̀ nàìjíríà àgbà kashim shettima ti padà sí orílẹ̀-èdè wa nàìjíríà wọn nínú ìjọ sunday pé ẹ bá sì gbàgbé ọjọ́ mẹ́jọ gbáko láti òní new york o lórí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè bá a dá fájá kó lè bá a dá fẹ́ràn kó lọ jẹ́ pé àfihàn sùn pápá àrùn wọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ náà lọ jẹ́ pé wọ́n gbé o orí ìjókòó tábìlì pé ó fún ti ìtọ́rọmọ ti àjọsọ kan àgbàláyé pé ẹni tí ó tọrọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan tí ó fi jẹ wípé adúláwọ̀ ọ̀dọ̀ mọ èèyàn wọn jẹ wọn ní ìjókòó tọrọmọ ti ìdáàbòbò ta pè ní UNC council seat wọn ní ara rẹ pé wọn bá gbègbè ìgbésẹ̀ lórí ẹ wọn tètè fi kogbe ẹja ó di pé yóò dépò iyebíye wọn ní ìrìn àjò igbákejì ààrẹ ìjọba àgbà kashim shettima àkọmọ sí làbẹlàbẹ pé ààrẹ lẹwọn ajá sọdún láàmú ẹ tinubu lọjọ pọpọ aláṣẹ pé kẹ ẹ lọ sí ibi ìrìn àjò náà ẹ káàbọ sí orílẹ̀-èdè wa Nàìjíríà lójú ìwé kejì guardian náà ìwé ìròyìn daily trust eric alaro.
2: lójú ìwé kíni ìwé ìròyìn telegraph láti ìwé ìròyìn the national gbéròyìn yìí o jẹjẹ mọ ìkọwọ ní ìjọba àpapọ̀ níta àbáwí ẹ kúkú ní gbọ́ torí lọ́pọ̀ gbà tí èèyàn bá sọ nǹkan tó ṣe èèyàn ní mọ nǹkan tó yẹ ṣe fèrè lé kúlẹ̀ rẹpẹtẹ ẹni tí ọba fọ fèrè àwọn èèyàn ò lè mọ òní fèrè lọ́dọ̀ tó lè fọn jẹjẹ mọ pé ìjọba àpapọ̀ fọ fèrè lára fèrè tó ń fọ di ọ̀rọ̀ alágbà tó já látòrí ọ̀pẹtọ ká tó balẹ̀ pọ̀ ń gbọ́ ọwọ́ tó ṣe ọ̀rẹ́ nìkan ó gbórí sókè ẹ̀wò bẹ́ẹ̀ yàn mí ìmọ̀nyẹ̀rà ni ìjọba àpapọ̀ ń sọ nímọ̀ pé jẹjẹ mọ pé àwọn èèyàn tó ti jàǹfààní ẹ̀yáwó kan wọn ní àwọn èèyàn náà máa pọ̀ wọn ní jẹjẹ mọ pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínláàádọ́rin 67,112 náà lọ jẹ́ pé wọ́n ti lọ́kọ̀ gbóríwá lónìí ẹ̀wò bẹ́ẹ̀ yàn mí ìmọ̀nyẹ̀rà ni ìjọba àpapọ̀ ń sọ nímọ̀ pé jẹjẹ mọ pé àwọn èèyàn tó ti jàǹfààní ẹ̀yáwó kan wọn ní àwọn èèyàn náà máa pọ̀ wọn ní jẹjẹ mọ pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínláàádọ́rin 67,112 èèyàn 67,112 náà lọ jẹ́ pé wọ́n ti jẹ àǹfààní okòwò kéékèèké nípasẹ̀. ìjọba àpapọ̀ ń sọ nímọ̀ pé jẹjẹ mọ̀ pé àwọn èèyàn tó ti jẹ àǹfààní ẹ̀yáwó kan wọ́n ní àwọn èèyàn náà máa pọ̀ jẹjẹ mọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínláàádọ́rin 67,112 èèyàn 67,112 náà lọ jẹ́ pé wọ́n ti jẹ àǹfààní okòwò kéékèèké nípasẹ̀ ẹ̀yáwó kan èyí tí wọ́n pè ní National Credit Guarantee Company CGC èyí tó yẹ pé owó tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń yá àwọn èèyàn wọ́n ló náà sì wọ bílíọ̀nù 46.95 billion naira ₦46.95 billion òun náà ni wọ́n pé o wọ́n ní gbogbo àwọn tó jàǹfààní owó yìí náà àwọn ọmọ nàìjíríà ni láàmúhẹ́ ti sọ̀rọ̀ ìdímọ̀ lánàá òde yìí nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa bí wọ́n ṣe ń ṣàlàyé lórí àǹfààní tó yẹ pé àwọn èèyàn ti jẹ lára ìṣèjọba wọn wàá pà jùlọ wọn lè ṣe pé lágbà táwọn ti bẹ̀rẹ̀ wọn ní sáà àkọ́kọ́ ọdún yìí náà nìyẹn oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026 tá a wà ní owó yìí náà àwọn ọmọ nàìjíríà ni àrẹ̀bọ́lá àmẹ́ ti sọ̀rọ̀ ìdímọ̀ lánàá òde yìí nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa bí wọ́n ṣe ń ṣàlàyé lórí àǹfààní pé àwọn èèyàn ti jẹ lára ìṣèjọba wọn wàá pà jùlọ wọn lílé wọn ní kì í ṣe pé lágbà táwọn ti bẹ̀rẹ̀ wọn ní sáà àkọ́kọ́ ọdún yìí náà nìyẹn oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026 yìí lọ́pọ̀lọpọ̀ lẹ́sìn já owó tó ti jẹ́ pé nígbà tẹ gba owó yìí ọ̀túnba ẹ̀sìn official ABAT wọn tún sọ nímọ̀ pé ẹgbẹ̀rún lógún ọmọ nàìjíríà míì lọ pé wọ́n tún wọnú ètò tí wọ́n ti sọ mi yàwó tó jẹ́ pé fún ìgbà àkọ́kọ́ àwọn èrò tún pọ̀ ju bí a ṣe lérò lọ wọ́n ní bọ̀yẹ̀ ló ti jẹ́ pé owó náà ọbọ̀ sí ọwọ́ wọn wọ́n ní kódà wọ́n tún tẹ̀síwájú ètò yìí ò tí ì kẹ́kọ̀ọ́ wọ́n tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ ṣe ń sọ nímọ̀ wọ́n ní eléyìí ṣàpèjúwe pé ìṣèjọba ó ń gbé ìgbésẹ̀ láti mú kí ọmọ nàìjíríà kọ́ pé wọ́n ń gbádùn yàn bí inú ló jẹ́ pé fún ìgbà àkọ́kọ́ àwọn èrò tún pọ̀ ju bí a ṣe lérò lọ wọ́n ní gbogbo àwọn èèyàn ló ti jẹ́ pé owó náà ọbọ̀ sí ọwọ́ wọn wọ́n ní kódà wọ́n tún tẹ̀síwájú ètò yìí ò tí ì kẹ́nubọ́pọ̀ wọ́n tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ ṣe ń sọ nímọ̀ wọ́n ní eléyìí ṣàpèjúwe pé ìṣèjọba wọn ó ń gbé ìgbésẹ̀ láti mú kí ọmọ nàìjíríà kọ́ pé wọ́n ń gbádùn yàn bí inú orí adẹ́tẹ̀ láti mú kí okòwò bùyàrì sí àti pé láti jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kó tún máa níkìmí lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní gbogbo àwọn ẹ̀yáwó táwọn sọ pé ṣe kó bá yá àwọn tó gbọ́ owó yìí bóyá wọ́n ní nǹkan kan tí wọ́n fi dúró nígbà tí wọ́n ń gbọ́ owó yìí àìjọba kan wò wọ́n ṣe láàánú láti pé kí wọ́n okòwò wọn kó bá lè fẹjú kẹ̀kẹ́ ni wọ́n ní eyín ni kókó o ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò okòwò mìíràn ló tún ń bẹ létò pé àwọn tún ti yá àwọn èèyàn wọn lára rẹ̀ ni wọ́n pè ní Nigeria Consumer Credit Corporation tó pè ní Credit Corp wọn ní ìkọ́nà tó wà tó pè Nigeria Education Loan Fund NELFUND tó yẹ pé àwọn akẹ́kọ̀ọ́ wọn ń jẹ àǹfààní èyí tó yẹ pé àǹfààní wọn ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tó yẹ pé wọn bá ti lé dànù kó ń lé ẹ̀kọ́ nígbà tí wọn bá rówó san lọ́ yẹ pé wọn ń rówó san tó fi ń gbẹ̀kọ́ wọn ẹlòmíì ń bẹ tó yẹ pé ó tiẹ̀ lé owó ẹ̀kọ́ sọ ṣùgbọ́n owó mi tó yẹ pé ó lè fi ra àwọn òwe.

0: aso alaye nkan ti won dabi epo gbagbodo ya aso alaju eleto dibo kon ri daju pe won seto dibo ni melo melo to yi o si je pe dibo kon ri daju pe won seto dibo ni melo melo to yi o si je pe won gbodo gbojege bi ti wo mo lenu ise won enogbo iwe iroyin new telegraph laaro e barun yin
1: koko no re se mo me lo je kon te so aju bo se lo le lo sinu o se ru tori pe to lo ni se ru se lo lo ni eto inu mi dun si lopo lopo tori pe mo ni ki wa o ko se lara re ni lori iroyin faagun o wa mo bi oba mi lara mo no je ki lo lo sinu di gadan laaro ti tuni nje de ke olubije sile igba susun ile wa nigeria fo so di isolo ekun kini labe egoselu adc african democratic congress ogbeni white aketude o tro gugu awon olugo osodi o oni se ri osodi opo opo mo gbe pe yenu ti pe ko se ko ri be o lori pe won so pe osodi ibugbe awon mo abi ko ako gba ni oni ah faro lori e oni bi kadara ba so lori ngba to je pe on so so fun awon olugbe na oni di patak ni to je pe o fi mo awon odo on fe mu ni opokodo lati pe to ayika to je pe wa ni osodi bi ke yo mo bagba ati won maye derun fun awon olugbe osodi isoro oni osodi isoro order bi loro ni toro mo ti agbegbe agbalaye tori ta ba nkan ma wo ni sss oni papo ko fufu muritala muhammed international airport ipe o wa ni ikinle kun be osodi solo constituency one candidate to je ko rudije no egbe solo adc o wa ni di pataki to fi agbe kale ballu afese igbata ri pe ni wa ida ke to de football tournament open to ko sa agbe kale ni concord of muritala muhammed airport bypass ni ma folu ko osodi pe o fe ka won odo lati pe won ri nkan o se lati pe ni award je pe on wa nbe tori pe ballu afese gba bi pe ko se foro sen to fi gbe ife toro mo ti trophy to fi gbe kale wa je ko nu wi pe eyin odo to pe wa ni osodi solo wi pe o se pataki e bo toro ba tari sin e mo si lo tori pe gboro si aware irin ni o olodije nu egbe osebi adc ni osodi solo oni ebi kan abo n se on lore oni di pataki to pe on fi lo lati bi kan si ekeji wi pe irin ajo toro mo ti alaafia de to n lo si odo gbogbo awon olugbe osodi solo lati pe egbe osebi adc e fi boyin e fi kan leyin ni di gbogbo to je pe won aye ni odun 2027 pe rongba awon iru awon odo lagbara ati awon obirin ati awon olojo karakata o mo ni okokodun koko la nkan lo di guardian eyan kala ro yi o
0: koko nu we royin te si waju bon fm lawale 2.9 radio feso apo to kari aye ni aja mo pe won ni agbajo la ma fi soya ajijo wa kan gberu dori o bo le je pe ede ayede le waye ija le fe waye ṣùgbọ́n ká gbìyànjú ká parí ẹ̀ náà lọ́dà torí agbẹ́mọ́jà kan ò sí ajámátàn náà ni ọ̀dà njọ aláìsídáyé náà ni eyín àtàwọn ni wọ́n ti ń gbé tí wọ́n sì ń bára ọjọ́ síbẹ̀síbẹ̀ wọn ò fi lélẹ̀ fúnra wọn wọ́n jọ gbé wọn ṣoògùn ní mẹ̀lọ́mẹ̀lọ́ ni ọ̀rọ̀ yìí ló ń ti ẹnu ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ sómolú àyẹn mayor abdulateef hashim jáde tó sì tó fi rawọ́ ẹ̀bẹ̀ nígbà tó gbàlejò àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú apc ní ìlú sómolú àwọn tí wọ́n jẹ́ alága àwọn wọ́ọ̀dù pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ dúlà continual group tí ó gba wọn lálejò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé ẹ wo àlàáfíà ẹ̀jẹ̀ àgbà láàyò àjọṣepọ̀ àlàáfíà ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ká gba gbogbo èmi òjò ìwò òjò àti àwọn nǹkan tó dàbí pé ó ń pè wá níyà nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìlú sómolú ọ̀tẹ̀numọ̀ pé ṣe rí ẹgbẹ́ òṣèlú all progressives congress ó jẹ́ ẹgbẹ́ kan èyí tó jẹ́ pé mọ̀lẹ́bí ńlá gbà ní tó sì jẹ́ pé a ní láti gbìyànjú ká bọ̀ fúnra wa ká sì bọ̀ fún àtúnjọ jẹ́ àwọn àgbààgbà wa ká tún wá gbìyànjú àti máa ra gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà nínú ẹgbẹ́ òṣèlú apc kí àwọn nǹkan tá à ń fẹ́ kọ́ bá lè tó wa lọ́wọ́ kí àwọn mọ̀dùmọ́dù ìjọba àwa kọ́ bá lè kan sí alẹ́nu bákan náà ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ tó ṣẹ̀ fúnra àlífà náà sílẹ̀ ní gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ sómolú ìyẹn honorable abdul ahmed salau dula wọ́n kín mayor ashimi lẹ́yìn pẹ̀lú ìrọ̀rẹ́ bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wọn pátápátá tí wọ́n tẹnu mọ́ pé ṣe rí tọkàntọkàn taratara làwọn fi jẹ́ alátìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú apc àti àwọn tó ń díje bíi ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún bẹ̀rẹ̀ láti orí ààrẹ ashọ́bíọ́lá ahmed tinubu bákan náà ni dókítà kádírọ̀ bá fi àmì sáà tí wọ́n ń díje bíi ipò gómìnà ní ìpínlẹ̀ èkó senator michael adetokunbo abiru táwọn náà ń díje gẹ́gẹ́ bí ọmọlẹ́gbọ̀n aṣojú tó ń ṣojú ẹkùn ìlọrin ìlú èkó barista alabi kọ́ládé david àwọn díje gẹ́gẹ́ bí ọmọlẹ́gbọ̀n aṣojú ṣòfin àti ọ̀rẹ́bù abiodun abimbola ọ̀rẹ́ kọ̀yà tó yẹ pé ilégbọ̀n aṣòfin náà lọ yẹ pé àwọn náà fẹ́ lọ wọn ní ká má parọ́ tẹ́ra wa jẹ apc ọjẹ́ ẹgbẹ́ kan tó yẹ pé ohun tó so wá pọ̀ ohun tó ní kìmínì tó sì jẹ́ pé àwọn rẹ̀ yẹ kó ti ọwọ́ àbàjẹ́ ẹnu báyìí náà ni abẹ́rẹ́ ni máa fi tún aṣọ ṣe fún ìlọsíwájú ìgbéga àti àwọn nǹkan tó lè mú kí a máa rí jẹ ká sì máa rí mu a gbọ́dọ̀ gbìyànjú kárí pé à ń ṣe gbogbo ní mẹ̀lọ́mẹ̀lọ́ wọn ní bákan náà tún agbórin fún alága ashimi pẹ̀lú ìṣèjọba pé wọ́n gbìyànjú lórí bí wọ́n ṣe fẹ́ gbogbo ẹ̀kọ́ wà ní ìṣọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ yẹ pé wọ́n jẹ́ àwọn tó ní kìmí tó ń bẹ níbẹ̀ lára wọn láti rí àwọn alága sómo bàrígà apc leader apostle peter oyewusi lọ yẹ pé àwọn tó ń tẹ̀lé wọn láti rí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú pastor adémọlá adéfájúlùjó olùsà àti àwọn olùdarí àwọn obìnrin àti bámbá lọ ní ìlú sómolú
1: kókó ní ẹlẹ́sẹ̀ bọ́lẹ̀.

0: sẹ́bọ́dẹ fẹ̀ náà ló jẹ́ kó ń tẹ̀ síwájú kú sẹ́ o bó ṣe ṣe ní ọmọ ṣe mọ́ ìwà padà aago méje ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́yọkan nígbàdí rẹ àbúrò ẹni mò ń kí n kó kú sẹ́ o ń fi bọ́tìnì dára náà ni inú mi sì dùn sí lọ́pọ̀lọpọ̀ ọmọ òkè ògbọ́n ọmọ wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ òkè ògbọ́n ẹgbà ìbàdàn kọjá ẹ̀mí jà gbàgbé ní gbogbo níbi táwa yóò ọba adé ẹni náà sẹ́gun àjàtọ̀ láti ìwà ọ̀sẹ̀ tó ní wò kápá ibi tó ń gbà kọjá ohun mọ́ra ni ibi tí ó yọ òun nígbà kọjá afọ ẹni mọ́
1: n bá kú láti kú lọ sọ ọ̀nà ìkó síbàdàn lásán gan-an mo ti kọjá agbó rẹ̀
0: òkú rẹ̀ ìlànà ẹni
1: ẹni ọmọ ìlànà
0: ẹni gbajúsọ nǹkan rẹ̀ rẹ̀ náà níwọ̀n èdè guardian láàárọ̀ ti tòlé lágbájá dùn ọ̀nà òní tètè ni kò ṣe fọwọ́ sẹ́yìn ǹjẹ́ ẹjẹ́ ìpè ìrètí ìsọdọ̀ tóun tí aṣọ́jọ́ lámẹ́ẹ̀ tinubu jẹ́ pé ń gbé kalẹ̀ wọ́n mọ̀ tún dé òkè òkun bí ìrùn ṣe gbé láàárọ̀ yìí ẹni tó jẹ́ pé ó jẹ́ ọ̀gá àgbà fún RHAD tàlẹ́pẹ̀ ní rọ́rọ̀ àdọ́gbé ni tayo sódẹ̀ẹ́dẹ́ ó ná ọ̀pọ̀lọpọ̀ mọ orílẹ̀ wa ǹjẹ́ àwọn tẹ́wọ́ gbà ó ó ní títí dé ilẹ̀ europe títí dé àwọn orílẹ̀ bíi russia belgium netherlands italy germany germany united kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lápapọ̀ wọn kóra àwọn ẹjọ́ lóòjọ́ sátidé tó kọjá ìyẹn ní italy tó sì jẹ́ ń sọ pé ìrètí ìsọdọ̀tun pàápàá jù àwọn aṣojú ìrètí ìsọdọ̀tun bí gbogbo náà jẹ́ pé ó wà níkalẹ̀ wọ́n ní ètò ìlàgbọ́ gbogbo ètò ló ti wá ní sẹ́pẹ́sẹ́pẹ́ tó tún jẹ́ ambassador general fún ti ìpínlẹ̀ èkó fún ti ìrètí ìsọdọ̀tun nítorúkọ àti olóyè àti olùdarí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni tayo ayinde àná wọn tún bọ́lá fún wọn fàmì ẹ̀yẹ wọn tún fi dá wọn lọ́wọ́ pé wọ́n gbọ́ ìwọ́n yẹn kẹ̀kẹ́ nípa ìtọ́rọ̀ mọ́ ti aṣáájú ìyẹn débi òdo wọn kan sára sí aṣọ ìgbàlá mẹ́ẹ̀ tinubu wọn lọ́mọ orílẹ̀ èdè wa nàìjíríà wọn ni a gbọ́dọ̀ mọ kan sára sí wọn lórí ìrètí ìsọdọ̀tun pé wọ́n ṣàgbékalẹ̀ òdele òdoko láwọn tó tún wà nkálẹ̀ láti rí ọ̀nà ibu olówó péjọ ní àlìmọ́sọ RHA láì gbàgbé abilékọ fọlásadé àná wà nkálẹ̀ àti alákòóso fún káràkátà àti iléeṣẹ́ àti okòwò àti ìdáṣẹ́sílẹ̀ àná ògbẹ́yìn ọ̀gbẹ́ni adéfọlájú àti kenny zenbrand àti ẹni tó tún jẹ́ ọ̀gá àgbà tọrọ mọ RHA wọn wà kalẹ̀ lórí ìrètí ìsọdọ̀tun ìtàsọ bẹ́ẹ̀ lámẹ́ẹ̀dún tó gbọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ òdele òdoko ọmọ orílẹ̀ èdè wọn jà wọn ni kàṣẹ̀sù wọn kò adé ilẹ̀ rí níwọ̀n èdè guardian láti ẹ̀ náà kà lórí abala olùṣèlú bí o.
1: nínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ tó bá kọ orí tọ́pọ̀ èjì kan ní nǹkan tá a gbé kà ìjẹ́jẹ́ wọn ìpínlẹ̀ ọ̀ nípa ìfúnníwí àṣẹ àti máa kó epo wọlé sórí ìwà nàìjíríà ọ̀rẹ́ máa jẹyọ nílé ẹjọ́ ga ìjọba àpapọ̀ ní ìlú Abuja lánàá òde yìí nígbà tí adájọ́ pàṣẹ fún àwọn àjọ tó rí sí ìpín epo ìṣẹ́ ìpínlẹ̀ nàìjíríà tàbí nigerian ministry of industry petroleum regulatory authority wípé kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n fún àwọn èèyàn ní ìwé àṣẹ láti kó epo wọlé pàápàá jùlọ wọ́n tọ́ka sí àwọn iléeṣẹ́ elépo mẹ́ta kan tí wọ́n ní lẹ́yìn ọ̀sọ́kà kan gbé ìwé àṣẹ lé wọn lọ́wọ́ kan fi kó epo wọlé sí orílẹ̀-èdè wa nàìjíríà àwọn iléeṣẹ́ náà ni matrix energy aa rano àti aym shafa wọ́n ní ìbámu pẹ̀lú òfin tó gbé àgbékalẹ̀ iléeṣẹ́ yìí adájọ́ ìyàn echo àwọn náà ni wọ́n pàṣẹ yìí o nu ẹjọ́ tí wọ́n dá lánàá òde yìí tí wọ́n kọ nọ́mbà ẹjọ́ náà síbi tí wọ́n sì ń sọ ní mọ̀ yìí pé tó bá dàbí ẹni pé àwọn iléeṣẹ́ àwọn àjọ yìí wọ́n kọ̀ tí wọ́n fún àwọn iléeṣẹ́ wọ̀nyí ní àǹfààní àti pé kó wọlé wọ́n ti ń ta àṣàgbà sí òfin tó gbin wọn kalẹ̀ onídàájọ́ echo ń sọ ní mọ̀ wípé kíkọ̀ ti nmdpra tí wọ́n kọ̀ láti fún àwọn èèyàn wọ̀nyí ní ìwé àṣẹ wọ́n ní kò bójúmọ́ rárá kò sì bọ́ òfin mu kódà wọ́n tọ́ka sí òfin kan èyí tó ṣe ìdásílẹ̀ àkóso iléeṣẹ́ epo tí wọ́n pè ní petroleum industry act pia ti ọdún 2021 pé àwọn iléeṣẹ́ wọ̀nyí ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ wọ́n gbọ́dọ̀ fún ẹni tó bá ti ní ìfẹ́ tí wọ́n sì rí pé ó ní kìmí ọwọ́ ẹyán kankan láti kó epo wọlé sórí ìwà nàìjíríà kọ́ fún wọn ní ìwé àṣẹ kan kó epo wọlé kí epo bá lè sùn wábọ̀ dáadáa lórílẹ̀ èdè wa nàìjíríà nítorí pé nígbà tí obìnrin tó bá jẹ́ pé kò lórogún yóò máa ṣe ọkọ ẹ̀ bó ti wù ni àmọ́ tí ọ̀nà bá pọ̀ dájúdájú bàbá lè repo lọ́tún á lè repo lọ́sì èyí tó bá ti bá ọmọ nàìjíríà lára mu òun náà ni wọ́n láǹfààní láti onídàájọ́ echo tó wá tọ́ka sí òfin òṣèlú lórí ìwà nàìjíríà orí kẹtàlélọ́gbọ̀n abala kini rẹ abala di rẹ gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé láàárọ̀ yìí èyí tó fún wọn ní àǹfààní pé èèyàn tó bá ti ní kìmí ó lè tó sì jẹ́ kó mọ̀ nípa ṣe epo ẹ fún níwé àṣẹ kò kú epo wọlé sórí ìwà nàìjíríà ẹ̀ lọ́gbọ́n ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
0: gbọ́dọ̀ tún yọ gbọ́ sí ọmọ ẹgbẹ́ nínú fọ́fọ́ láàrin wọn aláàárọ̀ ọ̀tọ̀ nìyí ló jẹ́ kí tún lóyè lọ sí ìpínlẹ̀ taraba wọn ní ṣù nílé o ohun àfẹlẹ̀ mú wọ̀ nínú ọ̀fà agbára mú kokoko náà jẹ́ kó máa ṣẹlẹ̀ ló jẹ́ kó máa lè o jẹ́ dé pé ìjà kan ó tún ṣẹlẹ̀ yẹn ní òpin ọ̀sẹ̀ dàgbé tẹ́ ń pè ní mambila láàrin àwọn fúlàní níjà náà ẹ̀gbọ́n ti ṣẹlẹ̀ o lọ́wọ́lọ́ báyìí àwọn ẹran tó jẹ́ kó ti dágbére fáyé ó lọ bí 84 ni nígbà tá a gbọ́ pé àwọn tí ò nílé lórí ó lọ bí ọ̀ọ́dún ó lé ní 140 wọ́n ní lára àwọn ẹran tó jẹ́ kó ti dágbére fáyé láti rí màálù láti rí ṣì tó jẹ́ pọ̀ rọ̀ mọ́ ti àgùntàn bákan náà èyí tó rọ̀ mọ́ ti us osis onipuranu iyen ta le pe ni esin won ni yan meje lo je ko dagure fayo ile ise agolopa to je pe wa ni ipile taraba won ti disejo won ti mu ti ko mode won ti disejo won ti mu ti ko mode won ti disejo won ti mu ti eko e mode odo singu miran o lo bi awon olugbe egboro kan to je pe fodi kan ta be keji won ni le lori o won ni le ogboro jagba ko mo se loju fe to wa ja saaju agbegbe na en toruko je adobadaru lo pe akesi pe ah Fulani danadana kan ati nikan lagugun lo je woju ara won ade yan ju wahala iti a ni fe ban je mo lori de wa Nigeria oju oke dede trust e na kala ro yo
1: koko nu wero na le ngbadu monday fm lawa 92.9 radio fe so wa po to kari aye ninu wero in the nation laaro yi jeje mo pe awon egbon to ri si dagba soke e pin lorun ari ori wa Nigeria as much as north east development commission nedc won ma ni won ti bere awon eto to la pepe kan e to je pe eto na yo je awon eto ti yo gbe owo to lo bi billion kan bo naira ti o gbe ko laarin osu melo kan e to jo dere agba fun ajo na alhaji mohammed alkali lo soro idimo wo alhaji alkali nso idimo nlo abuja lanu de pe nbi ipade kan e to je itare ti won se fun awon ti won je awon agbo ise ni ile ise na won se nle itura kan won to ka wi pe eto yi o se pataki o lati ri pe awon feju awon eto kan e to ma mu ki ona ko gboro ni awon ipin ile orun ariwa e to wa ni wa je e to gogoju nu eto na ni ti na ti won ni won fe ma pese fun awon e to je alagbara egberun adota alagbara adota megawatt won pe ni 50 megawatt electricity e to pe won ni awon ibuba isuna kekeke o na ni won gbonju ati gbe jade ki ina ba le wa ni ekun ile orun ariwa ile wa Nigeria won ni se ri igbese yi na lagbe pe won ni o lakaki lati ri pe yo mu ki lo si wa ko tun ba ito raje ni ekun ile orun ariwa ile wa Nigeria won ba awon ti won je awon bo se bere latori leburu kerin lati iketadilogun awon na ba se ipade yo lori bi won se ma se bo tu ati ko da ilu maiduguri ni ipile ibonu o na ni won ni won se ipade na ti won tin so di mo pe awon to tun wa je awon o se keke gbe latori leburu kefa si iketala won lawon yun na won tu se ipade ti won lo to gbogbo e gbogbo e ki lo si waju ko ba le ba eto ise ni ekun ile orun ariwa orilede wa Nigeria ni won si pese ina si awon bi ti ina o si e ka anu we run the nation la ro yi
0: koko nu le se bo de fe lo je ko nte si waju an wo ko nu ara wa jade nu ko ara wa ti mu nkan kan o alafibo na won eto je je ro pe na alafibo na ni royin wa lo je ka to koja lo si abale eto eko e ba le ko gugu gugu ejo e mo kan o yo mo pe ko se foro seyin nje re pe awon obi ata lagbato e mo kore ni agbegbe ijoba ibile ikeja o e to je alaga dogbe ni akimu olamile kan dauda agbo ko tari awon nkan lori sisi to mo ti won ikowe to tari si awon akeko be won la nkan to tari si te ni ajimo ajako laigbagbe awon apo kowe si ati nto mo ti mathematical set oni ni pele to pe o sa gbe kale ta mo si pada si lewe ba to school lo je pe ngbagbe o sa gbe kale lati se ati leyin fun eto eko iyen ni agbegbe ikeja ngba ta won bi ataragba to je pe won kan sa si to sin dupe lowo re won je ko dun mo bo sese na ni ko mo se ko mo yi wa pada o na oro aje rede wa re je agbo na la mo ko to je pe o wa lasiko ta wa yi lo fi se ranlowo fun bi atalagba to re awon kan to ro mo ti ilewe to je pe o n tari se awon omo won o ri enikan ko o na tun sa ati leyin fun to ti je olugbe ibe ati awon bibi ibe na lai gbagbe form to pe ni gc ati iforuko sile fun jambu iro mu na lo je pe o ba de ko re se bodo fe o n te si wa
1: ninu we ro ni telegraph la ro yi won ni eje ka gbadura eje ka gbadura adura ologbe ni leke lojo isoro eje ka gbadura awon olokorin yi awon national movement for tinubu shetima 2027 ni o won ni on ti ari ni pe olorun nikan ona lo ba lagbara isoro yo ti ba si n koju apata olorun ba lo ba ta ro e larokun lo ba ta ro e larosa lo ba to le dalekun ari se kondu kondu ona lo le ba awon eju e tori de yi won lawon kede adura olojo meta o kon le wa Nigeria won salaye bi pe o da awon loju pe Nigeria yo gbo gbo ipenija ati isoro eleto n koju re won ni alaafia yo joba won ni dagbasoke yo si wa ni ori wa Nigeria ta ba ti pongo ta ba fi le olorun ba lowo na ti jade pe ton ti ja lanode yi lati odun to je oludari awon ajo national movement for tinubu shetima 2027 en to je oludari won na ni Rufai Alkali won ni ajegbe na wo yi pe o se pataki o ka ni ireti ta ba ti wa ni ireti ati igbagbo nu olorun ka bere nkan ti a fe lowo olorun tori pe iwe mo so fun wa pe ki a wa kire o ni a ri o ni ka kanle ko ni a se sile o ni ka bere lati fun wa tori de yi a lati bere lodo olorun olorun ba yo sinu wa lowo o wa ni adura na ojo meta lati se o bere lati ojo kokodilogbon ini ogbon ojo ati ojo kini osu kini to ye pe Nigeria yo je eni odun merindi ni adorin to ye pe ati gbomira lowo awon oyinbo ti won mu nisin e lo ka ikun reyin ni we royin new telegraph la royin
0: ko ko nu le so bo de belu te so aduro e di guardian la wa e dede to na tun gbe e balance ati change royin be nu we gbadu gba gbele gbo won ni le oba tojo e wa lo bukun ṣùgbọ́n kì í ṣe mọ̀rọ̀ ọjọ́ wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́nu orí ìṣẹ̀lẹ̀ tó pọ̀ ṣẹlẹ̀ sí ọ́fíìsì ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa nàìjíríà ìtọ́jú pé ó wà ní àpapá wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní dé bíi aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́tàlélógún ìyẹn lánàá ti ṣe ọjọ́ monde gẹ́gẹ́ bí igbákejì ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa nàìjíríà timothy jonah ó ní lódodo lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ó ní wáyà kan lọ́rọ̀ wáyà kan lọ́wọ́ tiná jẹ́ pé ó fi jó ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló bàjẹ́ o ní ọ́fíìsì ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa nàìjíríà ìyẹn ní ìpínlẹ̀ èkó ní agbègbè àpapá àfẹ́wọ́ ẹ̀mọ́ ní orílẹ̀ wa nàìjíríà kókó ń tẹ̀síwájú.
2: Growing moments are filled with chances to be active and learn.
3: Did you see, Mom? I made such a big jump.
4: Great job, my boy. You get better with each game.
2: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: I feel so strong.
2: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: Mega Superstore ilé ìtajà ìgbàlódé tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Ó dé padà lọ́nà àrà ọ̀tọ̀ àgbéra tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wa wò.
0: Ó kún pin tìmùtìmù tòde. Ẹ mọ wulẹ̀ láàgùn jìnà. Gbogbo ń tẹ nílò pátápátá lójú kan ló wà. Ẹ̀yẹ débẹ̀ kẹ kọ̀fáàmù ẹ̀.
2: Ọjọ́ Wednesday, September 30, 2026 la máa ṣí.
0: Ẹni a fi jí ìròyìn òta mójúbà. Ó ya ìtẹ̀lé mi ká lọ. Ká lọ rajà ìdùnnú ní Ada Superstore. Ọjà ilẹ̀ yìí lẹ́fẹ́ ni tàbí tòkè òkun. Gbogbo ẹ̀ lẹ máa rí ohun èlò ilé lóríṣiríṣi. Ohun tẹnu ń jẹ lọ́lọ́kan òjọ̀kan. Ohun mímu ẹlẹ́rìn dòdò. Àwọn tí ìgbàlódé ló ní rọ̀rùn. Aṣọ ìgbàlódé fún tọkùnrin tóbìnrin àtàwọn ọmọdé. Gift items, kitchen utensils. Gbogbo ẹ̀ ló wà ní títà ní Ada Superstore. Ní pẹ́kulówó ẹ̀ kò tán síbẹ̀ ò. Ṣé ti gbọ́ nípa Ada's Bread? Àwọn tó ti mọ̀ jẹ́ fi ṣeré rárá. 8/10 Akeem Balogun Street, opposite Cabri PSC, Agidingbe, Ikeja, Lagos ni wọ́n wà.
2: Ọjọ́ Wednesday, September 30, 2026 la máa ṣí.
0: Ẹ pè wọ́n tàbí kẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp láti place ọjà yín. 08112026000 08112026000 Ada Superstore, your ultimate choice.

0: tẹ̀síwájú bọ́ndẹ fẹ́m láwàárẹ̀ tún dọ́tọ́ ẹ̀kọ́ tó nípa aṣẹ nílé ṣíbí láàárọ̀ yìí jẹ́ jẹ́mọ̀ pé wọ́n ní nígbà tí òpin ayé bá dé onírúurú náà la máa gbọ́ lánàá òde wọ́n máa fi ojú òjíṣẹ́ olúwa kan hàn nílé ẹjọ́ o wọ́n ní ojú olúwa náà jẹ́ alábìjọ gbogbo ìjọ tí wọ́n pè ní day spring assembly tó ń bẹ ní àwàdà obosi ní ìpínlẹ̀ anambra pastor harris and nasodo wọ́n ní bó lẹ̀ jẹ́ pé orí àga ayébẹ́rẹ́ tó ń pè wíṣà òun náà ni bàbá náà ti yọjú sílé ẹjọ́ lánàá òde yìí ṣùgbọ́n adájọ́ sún ìgbẹ́jọ́ wọn síwájú anasodo náà ni wọ́n sọ nígbà pé wọ́n fi ẹ̀sùn kàn nínú oṣù kẹfà tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ o láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ náà pé wọ́n ní bàbá náà ó sì gba àwọn ìyàwó tó bí ẹ̀kún bẹ ní ọ̀dọ̀ ọkọ wọn 75 obìnrin ilé ìyá ni bàbá tó jẹ́ òjíṣẹ́ olúwa lọ gbà lọ́wọ́ àwọn ọkọ wọn òjíṣẹ́ olúwa ọ̀hún bẹ́ẹ̀ pé wọ́n ń wá sílé ẹjọ́ láti wọ́n sọ pé ẹni tó gún wọn sílé ẹjọ́ òun náà ni chukwu wọ́n gún wọn wá lọ sí ilé ẹjọ́ chukwu emeka odogojoku university hospital ní ọkà ni wọ́n gbé pé wọ́n ní wọ́n ń jẹ́ ẹjọ́ ẹ̀sùn méje ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ náà ló ń fi ẹ̀sùn kàn wọ́n wọ́n ní ẹ̀sùn náà wọ́n ní ó jẹ́ nǹkan tí ó ń kọ ọ̀pọ̀lọpọ̀ yẹn lóminú torí pé wọ́n ní bàbá náà yìí pé wọ́n ń ṣe àwọn wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó pé wọ́n sọ pé wọ́n ń ṣe oògùn owó fáwọn èèyàn nípa àwọn agbára kan wọ́n ní wọ́n pa àwọn èèyàn wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n lè tó wá dára pé ogògòjú mẹ́rin pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ni wọ́n ti dà sínú ogun híràhírò torí pé wọ́n gba ìyàwó 75 lọ́wọ́ àwọn ọkọ wọn tí wọ́n sì fẹ́ wọn sí ilé ọ̀dọ̀ ara wọn ọ̀rọ̀ ṣùgbọ́n adájọ́ tó gbé ẹjọ́ náà sọ nígbà pé ẹjọ́ yìí pọ̀ a ní láti yiri ẹ̀wò dáadáa torí wọ́n ní wọ́n bẹ̀bẹ̀ tí wọ́n ní wọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò bàbá náà w abonyi wọ́n ní wọ́n sọ pé ẹjẹ́ ká gba onídùúró bàbá yìí torí pé ó ní àwọn nǹkan tó sì ń ṣe lágọ̀ọ́ ara a ní láti tọ́jú ẹ̀ dára kó tó pé tó yọ padà wá jẹ́ ẹjọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ mi ọjọ́ rẹ̀ fún òjíṣẹ́ olúwa tí ó jẹ́ ti alábìjọ gbogbo ìjọ day spring assembly àwàdà lóbòsí ní ìpínlẹ̀ anambra pastor harrison anasodo tí wọ́n ní wọ́n gba ìyàwó 75
1: oníyàwó púpọ̀ fún ìpalẹ̀ mọ́ nígbà kókóró ìfúta ọ̀rọ̀ ti tò ní ẹ sì ń tẹ̀síwájú abiodun elugbaju ọgbẹ́ni trumpet ló ń jẹ́ pé ó wà ń kalẹ̀ iṣẹ́ lọ́sọ̀ ọmọ bí ó kọ́ àmọ́ gbọ́tọ́ dá sí o láti kìnní náà sàkù ṣẹ bákan náà lólu ìtú àgbà fún kókó olúwo ìròyìn
0: arákùnrin
1: gbenga
0: gabriel gbenga
1: fatile edimasita
0: the headmasters
1: yíyọ̀ ra agbára wa láti rí wálé ọmọ egun àbí ẹni sùn àdúpẹ́ lọ́wọ́ yín láì gbàgbé àbúrò rẹ̀ náà tó di kọ́nsómù
0: ṣé nuruddin ayọ̀ wálé wọn salaudeen ní ayé tó rò kí n jọba abilẹ̀ kájọ́là lókè ògùn ń pínlẹ̀
1: ọ̀yọ́ pẹ̀sẹ̀ nítorí àwọn òsè fún àwọn náà ń dúpẹ́ tiwa ìyáàbí ètò àti fàtàkì ògùn láì kájọ́ ń sẹ papọ̀ ni nínú àwọn àmàlọ́sọ abalàgbé ẹ̀wò láìpẹ́ láì jìnà ṣùgbọ́n kan náà olólùfẹ́ wa tí n fi bọ́ọ̀dù fm ṣeré arábìnrin ọ̀là ní pẹ̀kún mọ́dúpẹ́ làbàkẹ́ ìyẹn ni onílé ayọ́jọ́ òbí yìí àádọ́rin ọdún lórí ìpẹ́ ní sàṣà olùkíní àbúrò yìí alájà gbemisọ́lá pẹ́lẹ́yẹrú ìyá àbejì ológun bíi ọlọ́kà ìyẹn ni ìrọ̀lá ní sàṣà.
0: adúpẹ́ lọ́wọ́ gba ọ tí wọ́n wà lórí ojú orí tiktok wa dr tunjọ lálẹ́kan jp káàkiri gbogbo àgbáyé gbogbo bẹ́ẹ̀ ṣe bára dáṣe pátá àkínyìn o ẹ ṣeun abáni a máa kárókọ yín ọ̀pọ̀ sípò adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ ṣeun ẹ jẹ́ ká tún fi pàdé sí ọjọ́ mi ọjọ́ rẹ rí o àwọn abalàgbé ẹ̀rọ wà láìpẹ́
1: nàìjíríà. arábìnrin adẹnìkẹ salisu florence láti ọ̀fìn lẹ́kọ́ ojúmọ́ èèyàn rẹ̀ méjèèjì àtàwọn olóòótọ́ àtàwọn òṣè àwọn olùkọ́ láàmú abẹ́ o kí wọ́n gbéṣẹ́ fún àwọn ọmọ nínú ìwé kíkà kí olùkọ́ kí wọ́n máa gbéṣẹ́ fún àwọn ọmọ nínú ìwé kíkà wà kí olùkọ́ yé gbéṣẹ́ fún wọn fún àwọn ọmọ láti rí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára.
0: evangelist aishafi amidi agege ìwé dára púpọ̀ láti máa kà ṣùgbọ́n ọ̀rọ̀ fóònù ló gba òde kan àwọn òbí ní iṣẹ́ púpọ̀ láti ṣe lórí ẹ̀ lẹ́yìn ilé ẹ̀kọ́ kí wọ́n tọ́jú fóònù wọn.
1: ọ̀lọ́lẹ́rẹ́ ẹgbẹ́ ilé ọba tìlú lérò ó dára kí àwọn ọmọ wa ka ìwé eléyìí yóò mú wọn ní ẹ̀kọ́ tó jẹ́ kó bágbà mu ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ìsìn fóònù lágbàǹgbà ni ẹ̀ ń gbé lọ́wọ́ kọ́lọ́wọ́ bá kọ́ṣàánú wa kónkálukú kó mójú táwọn ọmọ rẹ̀ god save nigeria god save òkè ogun.
0: ẹ káàárọ̀ olóòtú orúkọ tèmi ní adékúnlé ọdẹ èmi tèmi tó pẹ́ bus stop ìjàmbá ọ̀tọ̀gùn state olóòtú ṣe rí kí ìjọba gbé ìgbésẹ̀ lórí àwọn ọmọ láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún wálẹ̀ láti má ní àǹfààní sí fóònù pàápàá ní àwọn ilé ẹ̀kọ́ torí àkóbá tí fóònù ṣe ti pọ̀ jù.
1: pásítọ̀ julius ọlọ́dẹ ọ̀pá bọ́lá láti kẹ́tù ó dá kónkálukú mójú tó àwọn ọmọ rẹ̀ ìwé kíkọ́ láìsí ọkọ àti àdá kẹ́ ìpè o ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé àwọn olùkọ́ náà láà mọ̀ bá sọ̀rọ̀ orogbe se ntari se sawon omo papa julo ko bi atarapa to si ma moju ta omo lori phone to ko nlo kaaki olorun yo omo wa
0: alaje abas olede akobisa lati lati odurin igodo baye baye ka ma baye yi o na ni won so sugbo aseju wa po nigeria buwo nkan ta ba ti gba bayi a ma ngba alagba odi ni lo to ni phone da to si je pe o nfun wa ni awon nkan otun sugbon awon oluko gan ti won ma so pe ke omo se ise ati asetile wa lori phone o ye ka ba won na wi ti ijoba ba le kan nipa pe ko ye gbese fun won ni ori phone mo e ri pe yo tun diku die god save nigeria alaja basu leader akobisa lati lati odo erun igodo
1: a je bi mo gba nko gun jalu ni awon oluko na lo je pe a ba ni wo lori sele to ko sele lododo ni pe a gbodo mo bagba mo jaki jado agba laye kan mo pa ke si awon oluko lori ele ko bi atalapato si mo moju ta awon omo wa lori awon phone ti en gbe kaaki otula laka fun sori omo gbe aye ka usba odin bona lati babo lati mushin
0: e ka ro bond fm jp ati alaji oluyege gbugbe ti dori kodo jare mo ranti ni igba yin awa ma mu novo kaakiri ni ati ma fi se iyanran pe ati ka ju ara wa lo sugbon ko ri be mo latari akoba aye lujara koda afi omo ti olorun ba ni ko gbo akesi ko si mu lo bi be ko gbogbo awon ti awo obi nsare kiri pe won gbodo kawe yi opo lape die la ori ni a je ro se da lati ikorodu
1: olori fakanye da gbe kojo lati ade ekiti o da pupo kan omo mi phone lati fi ma wo awon kan sugbo ti poju wahala won ti poju asejo won ti poju ko gbodo poju ko kaluku ko moju to awon omo wa o
0: oruko mi olaye ti baba oloye lori leke olorun se anu wa pelu awon omo ti won wa ni igboro bayi pelu phone lilo ko si ogbon ti a le lo mo tori atiti o je bolosa lowo oku baba eni ti yo bo abi ko olorun saanu wa adura ni oku pelu omo wa pelu gbo nkan ti won fi phone gbogbo iwa buruku oku si owo bi ati alagba to ati ijoba ki olorun saanu wa god bless arodun and nigeria
1: oba lozu de lawa ogoro bi onisasa kingdom dr tujimoke o olotu moke agbo wa patapata kinyo sugbon o bi ati alagba to ona ni papata ki lati kunu awon omo wa yan ni kankan lai gbagbe awon oluko na sero mo ti obama we ni repeat mo ntemu mo o da bo
0: mi si shola lati Lagos Island oki doctor tuji ati alaji marufu oro ti e mu wa iga o phone ti gba gbogbo alamo ri awon omo pelu adilebo papa ki olorun saanu fun wa aya fi ti ijoba ba le se ko je pe ofin ojo ori fun phone rira
1: ti o pa leni e balẹ lu okede re so baba to de dada akilabi gbon lori nte gbe yewo laaro ipikun ajo kan ni atobi atalagbato o ati oluko o lai gbagbe awon omo wa na agbodo ni se lati se lo
0: baba ole bambam lati sari gomorile olorun le ba wa yi nigeria ipada o leyin iwe homework ni kan ni awon omo wa mu ni okukudun olorun yo se ayipada rere fun wa ni ilu nigeria baba ole bambam
1: ina mo ko le doko baba oke o lati sasobo tade ko ojumo wiwo phone dara fun awon omo wa sugbon ko gbodo poju ki oni kaluku ko moju to awon omo won daada god bless okeogun god bless ibadan god bless nigeria
0: kolorun saanu fun wa ni o gbogbo ohun ti a ba tin se ta ba tin fi aseju bo yi ma ri bakan bakan ni emi wo ye pe aseju ti poju loro wa ni nigeria ko si nkan ti a ma so pe anawo si ta ni se lodi nitori o ti n poju mo wo ye pe opolopo awon oluko gan to je pe o ye ki won pojumo ise won lati sise won won o sise mo nse ni won gbe ise le awon akeko lo pe ki won lo se ise wa nigba ta wa wa nle eko ori be o se phone ti e wa ni to je pe won ma se ka ma lo se ito pinpin lori phone ko iwe kika ti awon mo fe ka won bayi o wa lowo obi o wa lowo oluko o si wa lowo awon mogan fun ra won ona abayo ni ki ijoba ba wa oju to si pe boya won le se ofin pe ki omo ti o ba ti to eyo oluko ko ma fi owo kan phone god save nigeria oloye jelili jonu abodu ru jp oba ile ti lu ijerudo chairman lagos state balance forum
1: lolodi kanu de yaya banu so ona laga samara ni ipile kwara lori oro awon omo won soro awon wa ki sa wa nikan ra gbodo ra wa nikan ko la ma gbegbe se na ka mo se awon oluko na ni gbere papo bi atalagba to na e ma moju to awon omo yin daada fun mi to ba nlo e le gba ku lowo won la le pe nkan to lo nu re ni se se
0: a ri de ma pa tun le se lu mo se o da ki omo ka iwe ki obi ti ki obi mo bi won se ma manage time phone and ati time ti won ma gba lowo won
1: nkan so laro ti to ni
0: e ba mi ki gbogbo ah oga to ji e ba mi ki gbogbo awon molebi baba alado ati awa ta je yan baba alado pe aku ara fara ku egun buruku abi tapole leyin God save Nigeria ari ba pa tun le se mo sin igbiga ilu eko ajimo se
1: gori e ko buruku wa je komo ade wale sala awon sister commander fun gbogbo oba ni ipinle eko lori oro awon omo wa ah ejo dakun ite gbe yewo laaro ti topa bo o yi pada ri ma de ba e ja ma mojuta awon omo yo ka won oluko na kan si mo sun lori e
0: ifa ko re de bara mole lati odo erun igondo e wo aye ti yi pada o ti di odi ada orisirisi awon nkan to nje o to je bi wala bi oro phone ni o awon omo keke te yin so hun won ni opolo o da be ni pe phone gan ni olorun fi se opolo won bayi tori ibi ti eyin ti e tin lo phone lati bi odun mewa gan te mo amo yo te loju ese fun yin won ti phone ti gba gbogbo opolo won patapata ona abayo ni pe te ba ri omo nkan to tin di phone e pariwo mo di phone sile lo gbewe re God save Nigeria ifa ko le baba mo da lati
1: alajabu ahmed olorun kemi jiret won ni awori gba keja alaga gbe lero ni gado ko tun sori ro phone soro phone alale mo gba phone awon omo mi oktokunra to bi mo ma gba ku lowo won ni lati wo nkan to lo
0: e ka ro fa gẹgẹ bi agbeyewo taro e je ki agbeyojo ki a ma ba omo wa soro nipa anfani to wa nibi ka ma ka iwe wa daada ni igba sigba olorun a gbogbo awon omo wa o alaji super lafia tayo amen mu ibi abuto oja mo ki baba abadan
1: retire cp lola ogbefo oni lati egbeda idimo ipeko ajo kan loro awon omo wa o gbogbo apata agbodo moju to won awon oluko na ka si mo pa awon omo na si akesi o dabo
0: osi mamu ope lori eyo idogun baba oke o lati sasa ogun tade
1: mo ti ka ni mo sa ri po nse mo ko to do po kan kan osupo ni bi igene lati ilasa moja kekere koni iwe ninu igbesi aye eda da koda teyan mo ta amala kuburu ti o ba kawe pelu re yo to ba kawe pelu re yo yato se to pe ko kawe e ku se
0: Honorable Comrade Tony Rahim lati agege ore mi je meso good morning o eku ise o e ba mi ki oluyege iwe ki ka se pataki iwe ka se koko eni ti ko ba ka iwe to je pe phone lo nwo o ma yo le fun sugbon oto ni aye phone oto si ni aye iwe e ba wa ba awon mo soro ki won mu iwe olokokudun olorun a sina won lowo
1: olojo si eto
0: Comrade Rahim Tony Rahim
1: Eyin
0: omo wa e ka iwe yin daada o God save you God save Nigeria
1: Bale ka de kale jaye otumara ko si nkan ti o buru nipo awon phone si phone sugba wo bi atalagbato la ni so lori re lori asilo ba omo se nlo phone te npe kaaki eyin oluko na e na ma gbe se lori
0: alaye bata ni fowo se lowo si ba lati itire o dara ki omo kawe o dara ki omo si mo nipa lilo phone aye iwe oto aye phone oto ko wa ye ki phone di iwe lowo bi ti wo omo o dara ki awon ile eko ki won sise lori oro nipa iwe kika tori ti a ba so pe ki obi moju to awon eme lo ni obi nwa nile pelu awon omo se baba to ti jilaro to ti lo ti iya na to ti gba ti e lo to wa je pe ile eko la awon wa ton ba de won ma wa nile funra won ba won ife moju to won ki awon oluko ki won kan nipa pe omo o gboro ka awon iwe kan doju ami be eko awon ni kara mo iwe mo God save Nigeria alive ata ni fo solo osi balati ti re
1: atejise po a le katan oba lori ori tutu ni je ni ori todo tin na won ni tolabas lati musa ri todo tin na la gbagbo le mi kaile akereko won ni agbagbon mi ti lu seyin loke obo ah ka o ori todo tin
0: adupe olorun baba irawo ebe lori ka mo gbojo ati ma kawe ni ta won yin soju ni pe ki joba sofun gbogbo e na ko ni joba joba sugbon joba ti sofun won gbe ka lo se gbogbo won sa sanu fun wa o ko so awon omo na funra won be ni bo e won ni bi baba ba ti bi e ti ya bi e won na ko tun ra e bi o se pataki
1: ba ti bi wa na o da ko ko wa
0: a de de do lo ro lotu wa otuba abiodun ilugbaju sax abiodun ilugbaju a de ni ko se tunji olale kan lo ko mi
1: mo gbe olu je loruko temi je mo ra se to na se le gan la poko se o
0: abisas band fm

0: òkè òkun. Gbogbo ẹ̀gbẹ́ máa rí ohun èlò ilé lóríṣiríṣi. Ohun tẹnu ń jẹ lọ́lọ́kan òjọ̀kan. Ohun mímu ẹlẹ́rìn dòdò. Àwọn tí ìgbàlódé lónìrànràn. Aṣọ ìgbàlódé fún tọkùnrin tóbìnrin àtàwọn ọmọdé. Gift items, kitchen utensils. Gbogbo ẹ̀ ló wà ní títà. Ní Adas Superstore. Ní Pẹ́kúlówó. Kò tán síbẹ̀ o. Ṣé ẹ ti gbọ́ nípa Adas Bread? Àwọn tó ti mọ̀ jẹ́ fi ṣeré rárá. 8/10 Akin Balogun Street, opposite Cabri PSC, Agidingbe, Ikeja Lagos ni wọ́n wà.
1: Ọjọ́ Wednesday, September 30, 2026 la máa ṣí.
0: Ẹ pè wọ́n tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp láti place ọjà yín 08112026000 08112026000 Aja Superstore, your ultimate choice.
2: Pan FM.

ló ṣe sọ́rọ̀ àwọn lọ́mà pípù tó máa ń kú lẹ̀ kú dọ̀tí yìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí bí kan wà ní orí express ní iwájú tó tà tó wà ní fàdé yìí yẹn o ti da traffic sílẹ̀ because o ti mú lè nìkan so one lane everybody gbà so everybody that is passing through that route

0: ìṣẹ̀lẹ̀ méjì kan ló ṣẹlẹ̀ lánàá tó mọ́ ní kí n gbé sórí afẹ́fẹ́ káwọn ará Èkó kán lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n dẹ̀ lè bá wá àtúnṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó tó lè kó máa bá ọ̀dà máa di wàhálà. Alákọ̀ọ́kọ́ mo lọ sóyún ìgbé lánàá ní Sanfield recently. Mo lọ rajà.
1: Sanfield lóyìnbó ni ẹ ti ṣẹlẹ̀. Arábìnrin náà torí mo ti bá wọn jà darí. Ohun tẹ́ fi ránṣẹ́ sí mi mo ti nẹni tó wà máa fún òun ránṣẹ́ kó má ju ìṣẹ́jú kan lọ àsìkò mélòó la ní lórí ètò tẹ́ ń fi ohun ìṣẹ́jú márùn-ún ránṣẹ́ àmọ́ ẹlẹ́ẹ̀kejì ó kan ọlọ́kọ̀ akérò kan tí wọ́n dárúkọ Alhaji Mustapha Adékúnlé Tàbáségò lé sórí ẹ̀ mo kàn fẹ́ ká gbọ́ yẹn ni ẹ jẹ́hun bóyá mo lè sọ síwájú.
0: Ọ̀gá Tàbáségò NURT W Lagos State kọ́ bá wa sọ fáwọn onímọ́tò wọn ìwà tó máa ń gbà mí wọn kí ń ro pé kóró tìyàn hàn ní kàn kí ló máa ń fi lè láwọn onímọ́tò Èkó yìí tí kò dẹ̀ dá èrò lẹ́gbẹ́ sínú mọ́tò tó bá sérò kò sẹ́yìn tó bá sẹ́yìn kò sáwà náà wíwá ó
1: bẹ́ẹ̀
0: fi tàbí ṣe fúnra náà ni wíwá ó useful to ourselves ìṣúná ọ̀dọ́ kó tó pàwọn wà ní dísẹ́rìn àdìkanjú ànàndù wọ́n ń bọ̀ láto òyìnbó wọ́n ń bọ̀ lábú ẹgbà ọ̀nẹ́gùdì mi kí wọ́n mọ́tò náà dàbí di òṣòdì lánàá yẹn níjọ àná yẹn gbogbo alábàágbé bá mi gbà yẹn tí wọ́n kọ́ ìyẹn náà wọ́kọ̀ tí ń ṣòṣèlú bá mi gbé láti tamina sọ̀kalẹ̀ síbẹ̀ mo fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ní arena níbi traffic light yẹn kó ikú máa jẹ́gbẹ̀ yẹn wọlé ní ẹdúró sí o bí tó máa ń pààkì mọ́tò ẹ tí táwọn èèyàn máa ń gbé mọ́tò ní arena yẹn ní mọ́tò yẹn ní ọmọ yẹn dúró sí fún mi o mo kàn fẹ́ gba lára poly bag lásán mo fẹ́ gbà lọ́wọ́ ọmọ yìí poly bag lásán kó ikú mo fẹ́ gbé ẹrù poly bag ẹ kàn bá mi tẹ mọ́lẹ̀ lásán ẹ kàn pọ́ọ̀sì díẹ̀ lọ́mọ ẹlẹ́wọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ títì ni ní onídúró ó ti jà ìmú ní ṣẹbẹ gbábúlẹ gbà bọọlù ẹ àwọn onídúró ní gbígbé ní bọsọ kọkọ báwọn ṣe ń lọ ìyàwó ńlọ nìyẹn bí fẹrẹ àyè ń pariwo ikọ̀ dọ́tọ̀ ń gbà kí ló dé mú ní ẹjọ tó lẹjọ mo tún wá ń bẹ wọn wá ń bẹ ẹjọ kí n kàn gbà kọlọwọ ẹni yẹn mí ní kíkẹ park ẹ kàn má bá mi tẹ mọlẹ díẹ ẹ kàn pọ́ọ̀sì nítorí ẹ tẹ bírèkì díẹ kí n kàn gbà mí ẹ ní park ẹ ní paná mọ́tò yín wọ́n ní rárá bí kọ́ọ̀dù tó ṣe pariwo òun ni chicken kan àwọn ni chicken sípò sọ ní jẹ́fà náà ń sọ máa kọ́ sọ ọ̀tà mímọ́ ìmú nítorí fún ayẹyẹ lẹ́yìn sílẹ̀ kí máa kọ́ náà padà wá dá sí máa tí máa náà ta sára mọ́tò bọ̀ yẹn bí kí yẹn kọ́ ni mò ń lọ ẹ bá wọn sọ fún wọn ẹni tó ń wá ẹ tó fẹ́ gbẹ ẹrù mi ò ní mo fẹ́ gbé ẹrù tó sláì lọ báàgì kékeré lálọ́n báàgì ẹni yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ti gbà lọ́wọ́ jọ́ sùn àdá wùmà tó tí mo lè gbà lọ́wọ́ mi dẹ̀ gbà pé kó máa lọ ṣùgbọ́n ọlọ́run ọba tó yẹ pé kì í ṣọba lábòsí ọba tó jẹ́ pé kì í ṣe ó ní àdúrà kan tó yẹ pé tí yẹn bá pàdánù nǹkan tó bá ṣàdúrà yẹn ọlọ́run lè padà fún yàn nísàlẹ̀ mo dẹ̀ duve ṣe bẹ́ẹ̀ sì tí mo fẹ́ gbà lọ́wọ́ ni ọ́ tó padà ó dà duve lọ́wọ́ mi lánàá so kọ́ máa rò àtọ́ máa ń tó fẹ́ pàwọn fẹ́ gbà nǹkan lọ́wọ́ àwọn àlẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ títì wọn ò ní sọ fún pé ẹ̀rọ ó pé ẹjọ́ o.
1: Ẹ wá jẹ́ kí n sọ púpọ̀ jù lórí ọ̀rọ̀ yẹn torí kò ń sọ̀rọ̀ ọjọ́ òní o ẹ gbà mí sọ fún kò ń sọ̀rọ̀ tòní àmọ́ lórí ọ̀rọ̀ méjèèjì pàápàá jùlọ lórí awakọ̀ tí ò dúró ṣé ẹbí awakọ̀ ni àbí ẹbí awakọ̀ lórí ọ̀rọ̀ yẹn torí kò ń sọ̀rọ̀ ọjọ́ òní o ẹ gbà mí sọ fún sọ̀rọ̀ tòní àmọ́ lórí ọ̀rọ̀ méjèèjì pàápàá jùlọ lórí awakọ̀ tí ò dúró ṣé ẹbí awakọ̀ ni àbí ẹbí ẹyìn ẹ dákun ṣé gbogbo èrò bó bá rẹ ẹ dákun ẹ dúró mo fẹ́ gba nǹkan níbùsọ̀ èrò yẹn kì í ṣe ìbùsọ̀ èrò tí ẹbí awakọ̀ akérò gbọ́dọ̀ dúró fún àkọ́kọ́ rèé ṣé ìbùsọ̀ èrò tíjọba buwọ́lù ni ìbùsọ̀ èrò yẹn àbí kì í ṣe ìbùsọ̀ èrò tíjọba buwọ́lù bí wọ́n bá ṣùgbọ́n omi òbú àti ìyàbọ̀ ó dáńpé ìyàbọ̀ ni wọ́n porúkọ láti abúlé ẹgbàá ní ìdí ẹbí ru àti ìyàbọ̀ ò mò ń béèrè lọ́wọ́ gbogbo àwọn aráàlú ni o torí mọ pé ẹlòmíì adájọ́ nu wa báyìí ọ̀tọ̀dẹ̀ la wá wakọ̀ akérò àtàwọn yàn la máa sọ pé àkí ló ń ṣe yín wọ́n ti máa fi ọ̀rọ̀ domi tó ọ̀rọ̀ yóò ti fẹ́ máa di gbọ́mi sí omi ò tó gan argument ń bò mí pé kí ló kàn tẹ ìjánu ọkọ̀ ẹ níwájú àrẹ́nà èrò tó wọ mọ́tò ẹ ní under bridge oṣòdì sir john olabi victor governor lóṣòdì tó yẹ kí awakọ̀ yẹn ó dúró níwájú àrẹ́nà kọ́mọ obìnrin kàn tiẹ̀ gbà láì ọmọbìnrin pèdè kan ó ní tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ìgboro làǹtí yẹn gan àwọn awakọ̀ àti kọ̀ǹdọ́tọ̀ fún wọn sí àwa èrò tó bójúmọ́ àbí ò bójú alhaji adesola alubarika dísẹ́ǹsì lóṣòdì ìmọ̀yìn o ẹ dákun awakọ̀ yẹn sọ ẹ kó fi tọmọ olúwàbí ṣe àbí tó bá dùn tó bá di gòbe ẹ lọ lóbìnrin yẹn sọ ohun tí ó máa padà di wàhálà sí lọ́rùn ẹ má ṣe mi ò tí ì gbè lẹ́yìn awakọ̀ o.

0: Ọlọ́run Olúwa ọṣẹ́ tó ti jẹ́ ká rí ọjọ́ ìṣẹ́gun tẹ̀lé láyé àtàlàáfíà ọ̀dínní ọgbọ̀n 29 àbí bẹ́ẹ̀ kọ́ àgbò ọdún 2020 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún lọ ọlọ́run ọba ọlọ́jọ́ tó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún tààrà rẹ̀ òkú táwọn olóòkọ́ ó máa ṣojú ẹ̀gbọ́n alágbára lọ́wọ́ ọlọ́run aláyè. Bí sọ́nà bá náà mi kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú láàárọ̀ tèmi o.
1: Bẹ́ẹ̀ni ọpẹ́ ẹ̀yìn àtògo fún Elédùmarè ọba bẹ́ẹ̀ náà kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà. Àgbàdúrà gbogbo ọjọ́ kékeré tó kù kó ṣòye parí àní ríbanú jẹ́ o. Ogun orílẹ̀ ọlọ́run kò ṣe fún wa ìlọ́jọ́ ìṣẹ́gun. Tèmi sọ pé àgbòrò àfi wọn lè lórúkọ mi. Kókó inú ìwé ìròyìn tó ń tẹ̀síwájú láàárọ̀ láti lè ṣe wa Bond FM 92.9 Ìkẹjà ojúmọ̀ rẹ̀.
0: Ojúmọ̀ rẹ̀ ojúmọ̀ ayọ̀ ni ní Telegram láàárọ̀ tó ní fẹ́ bẹ̀rẹ̀ ròyìn tààrọ̀ tèmi o látàrí pé kí ni ọ̀rọ̀ òṣèlú náà ni látàrí ìgbàdí gbogbogbò 27 ìjẹ́ láàárọ̀ tèmi gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ gómìnà ṣèkínní tó fẹ́ dúpọ̀ sí parẹ́ ní 27 ní ẹgbẹ́ òṣèlú Allied Women yẹn APM ó máa fọn in láàárọ̀ tèmi pé 2027 ẹ̀jẹ̀gẹ́ mo lówó lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé tó fẹ́ dúpọ̀ sí parẹ́ ní 2027 ní ẹgbẹ́ òṣèlú Allied People's Movement yẹn APM ó máa fọn in láàárọ̀ tèmi pé 2027 ẹ̀jẹ̀gẹ́ mọ̀ pé mo lówó lọ́wọ́ mo mọ̀ ọ̀yàn mo lọ́kìkí mo mọ̀ ọ̀yàn dáadáa mo lẹ pósà kàkàkàkà síta mo láwọn bàbá àṣàlẹ̀ mo níyà àṣàlẹ̀ mo ní gbogbo àwọn tó lè fẹ̀yìntì tó yẹ pé tí n bá ṣe ó ní kò lè jẹ́ kó ń tàn kó jáwé olúborí kódà mo mọ àwọn aráàlú mo fún àwọn aráàlú lówó wípé kẹ́ ẹ ṣàtìlẹ́yìn fún mi ìyẹn kọ́ ló máa jẹ́ kó ń tàn jáwé olúborí gẹ́gẹ́ bí ipò ààrẹ ní 2027 nígbà tí gómìnà yín sọ̀rọ̀ yín mọ̀ ní tó lọ ṣe ìpolongo pẹ̀lú àwọn alátìlẹyìn inú ẹgbẹ́ òṣèlú APM tó lọ ṣèpàdé pẹ̀lú wọn oníbàbá máa ti sọ̀rọ̀ nígbà tó sọ lórí àwọn àlàálẹ̀ nǹkan tó fẹ́ pé kádà rẹ̀ ṣe lóore tó máa dúpọ̀ gbọ́ ipò ààrẹ ní 2027 nínú àkànṣe tó pè kalẹ̀ tó ní reset agenda ló máa sọ gómìnà Ṣèyí Mákindé ti pín òní iṣẹ́ rí 2027 tá a bá ń sọ ti ọ̀rọ̀ òṣèlú wọn ní kò ń ṣe òṣèlú bó bá kò bù lẹ́sẹ̀ ó ní kò ṣe ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú yìí ó ti dàbí pé mo bá mo léèyàn lẹ́yìn àbí mo ní bàbá àṣàlẹ̀ kan ó ní nǹkan àwọn aráàlú àwọn tó fẹ́ vóòtì tó fẹ́ dùpọ̀ gangan ló máa sọ ibi táwọn lọ torí pé kí ni wọ́n mọ ibi tí bàtà ti ń tàwọn èèyàn lẹ́sẹ̀ ó ní àwọn aráàlú mọ nǹkan pé tẹ́lẹ̀ bá wà nbẹ̀ nǹkan ìgbọ́ ọ̀tún yóò dé tẹ́lẹ̀ bá wà nbẹ̀ ó lè kù díẹ̀ káàtó ó ní àwọn aráàlú ló máa sọ ẹni tó máa jáwé olúborí o ní 2027 kẹ́yìn kan sọ pé irọ́ torí pé mo ti wà nbẹ̀ àbí pé kí ni mo láwọn èèyàn mo mọ ọ̀yàn dáadáa mo mọ gbogbo àwọn tí mo lè fún lówó mo mọ àwọn èèyàn kankankan mo mọ bàbá àṣàlẹ̀ mo mọ owó mo lówó lọ́wọ́ tí máa fi tọ́jú àwọn èèyàn tí máa fi fáwọn èèyàn ó ní òtúbù gẹ́tẹ̀ ni torí

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùn sórí làmọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Stack bá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kùnúfù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Stack yóò

bubble ṣe ń lọ kò dúró rárá. Ìrìn àjò President Bola Tinubu 2027 re-election support group ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ tún ti sún. Mainland local government lọ́pọ̀ tún súnkọ̀ báyìí. Fún àfihàn, President Bola Ahmed Tinubu re-election roadshow. Ọjọ́ Tuesday, ọjọ́ 29 oṣù kẹsàn-án, 29 September 2026 ló máa wáyé. Láti abúlé ńlá, wà Papa Road, Yaba LCDA, Olú Ìwàyà Palace. Kan tó wá fi àdàgbà ètò ọ̀rọ̀ sí Onísàbẹ̀ of Igbóbì Sàbẹ̀ Palace. Kí gbogbo wá wá jọ gbé ètò yìí lárugẹ. Ìyẹn President Bola Ahmed Tinubu re-election support group roadshow. Ẹ má gbàgbé, Tuesday 29 September 2026 ló máa wáyé. Olùkéde ni President Bola Tinubu 2027 re-election support group lábẹ́ olùdarí àgbà Fọlá Tinubu.

Sí, ayú, tú y tú, Wagner,

0: ayo alagba peter obi o ma tele kun nibe nigba to nba won alatileyan egbosu ndc na to nba won soro ninu pade kan to n gbe kale lati se polongo igbarade fun ebo 2027 to ma wa isi kware ni ipinle sokoto o wa ro gbogbo awon alatileyan egbosu na bakan na lo tun wa so oni awon aye soro kan to npa pe nse la won kan kuro ni egbosu lu ndc enu egbosu lu adc tan para sinu egbosu lu apc oni irogba ni oni ko se enikankan to so pe on kuro nbe oni gbo won tun kuro ni egbosu lu apc egbe miran to nbo sinu egbosu lu ndc to ran ri po pe ohun ati kankan so pon ma jawo olubori ni ipo are ati gbakeji to ibo ba lo 2027 ati pe ipatakun takun ati mo se satile fun 2023 to n jawo lo to so pon o jawo olubori oni nipa ade yi o ti je ka awon eyan ko mo pe to n ba le wole si pare o di dodan ki gbogbo nkan ko lo ni irowo oro se ki eto abo ko peye bakan na eto oraje wa na ko tu gu there is wa rogbo awon omode le patapata ma fa seyin o e kuro ninu bi ti won de imo lowo lo bayi won ni egbe osu le ndc nikan lo le se lati je ki omode wa nigeria o ni irorun nipa eto oraje ati eto abo ni telegram ni mo ti le ka laaro temi
1: then to ba ja gbo osu lo dikem na te lo sibe yi tu wa nbi yato si to kan inu we ron guardian tele si ja laaro yo won so di mo pe ni won so pe awon fo so ya won ri awon ise takutakun ti are bola metinubu ti se ni ile nigeria won ni o ti nge nigeria go oke agba won na awon omo ile igbimo asofin ti won je egbe oselu african democratic congress adc ni ipile zamfara plateau taraba jigawa ni won so pe won ti ko ase awon won ti bo sinu egbe oselu all progressive congress bayi o lati da ko mo epo idodi pobo to nbo lodun 2027 won ni nigbati won saju iko na ni ti bi ipade ti won se pelu alaga gbogbogbo ti egbe oselu all progressive congress ojogbon netuan netuana iwaja won so egbe oselu all progressive congress won so mo lana de ninu abuja pe dr salam gambia lati ninu ipile zamfara awon ti won ko ja sinu egbe oselu apc na won ni awon ri pe o dawon loju pe are bola metinubu eto ere ti o tun yi ti won da wole o tin su nigeria soke ni won salaye pe I to mu wa re o ti a fi wa da pomo egbe oselu apc lati adc lati le je pe ka na le ri bi kojo ko si ka le sise ka mo pe a ma jere ise wa o nigbati o n tewo gba won alagba itori so pe e lo si awon din bi te tin se oselu tele tele e lo ba ba ka won megbe jo ki a le kese jaye ninu eto dibo to n bo lodun 2027 emi ko alagba egbe oselu alaga egbe oselu apc esule dimo ni were in the guardian laaro yi
0: o da to ba je te egbe oselu apc lo lo je nkan leyin fun bo 2027 sugbe in wa fe koja lo si ipinle oyo je je mo ipa egbe oselu apc ni ipinle oyo papa ajule to fe duko si ipo gomina ni ipinle na iyan alagba sarafadin ali o ma so laaro ti ni pe agbodo gbianju agbodo so gbogbo agbara wa lati je ki egbe oselu na o jawe olubori ni 2027 oni si ipare ni o si ipo gomina ni o ile igbimo asofin agba ni o ile igbimo asoju sofin ni o koda awon ile igbimo asofin kaakiri ki egbe oselu apc ko jawe olubori ni ipinle oyo nigba to nso de mo ninu ipade ti won gbe kale ati awon igbon lati se polongo egbe osele apc ele to waye ni ilu ibadan o na ni won ti soro yo nigba ti alagba ali wa tun fi kun oro re o ni se ri jawe olubori ko dani kan se agbodo se takuntakun agbodo se polongo paakiri awon ese kuku awon agbegbe igberiko gbogbo awon bi kaaki lati se ka awon imo igbese te egbe osele apc to fe gbe ton ba wole ni ipinle oyo ninu ipo gomina ati awon ipinle ati awon ijoba abile kaakiri bakan na lo wa so laaro to ni gbogbo egbe osulu apc e dapo e ma fowo leran e ma wo pe tori pe ati nsakoso ijoba apapo loke ke ma wo pe e ni e ma fa seyin o ni e ma fa seyin o so pe egbe osulu to ku on na ta bi ran gbona pe se on gbodo wole ni o ni sugbon egbe osulu apc o gbodo rowo kun la na gbodo se takuntakun lati gbaradi fun ibo 2027 ke egbe osulu apc o le jawe olubori o wa ro gbogbo awon elerun loro ni egbe osulu na ninu ipade ti won bere kaakiri o ni gbogbo awon ise kuku gbogbo awon igbeduko ta ma se ipolongo lo o ni egbiyan lati je ki awon eyan mo ipe egbe osule apc ton ba gori alefa ni ipinle oyo le kan si ton ba tun lo tori e mo pe egbe osule apc o ti wa nbe tele kon to di pe egbe osulu mi wa nbe o ni egbe osule apc o tun wa o ni se mo gbo nkan to nlo loke lo ni ijoba apapo ati bo awon ipinle kokan ti egbe osulu apc ton ti rowo ponla o le ri pe ibo tun wa nbe ri ni o ba agenda ti are awon eto loloko ijokan ti are n gbe kale o le ri pe won je modumudu na awon ijoba awon ipinle kokan ti egbe osulu apc ton ti rowo ponla o ni nipa adi eye je ke egbe osulu apc ni ipinle oyo kan na rowo pala o kan de gbiyanju lati wole kan na le ma je modumudu ijoba ti wa to ati awon eto kokan ti are bola me ton la kale e lo ka ninu iwe ni telegram ni ekunrere la ro ti
1: daily trusted na mo se wa bayo bi koko ni iwe se ntesi waju nle se wa bond fm 92.9 ikeja wa lo awon waju an yi kun se kini won tele wa awako olorun ni awako ọdún sílé ìlàrọ̀ ìwọ́n ni omi ń bọ̀ o ìjọba àpapọ̀ ti fọ́n rere fún ọmọ nàìjíríà báyìí láwọn agbègbè kan o ẹwà gbọ́ o èyí ti máa mú bẹ́ẹ̀ inú ẹlẹ́mú yòókù kẹ lọ kà o wọ́n ní àwọn agbègbè kan ní ilẹ̀ nàìjíríà tó ṣeéṣe kí omi yọwọ́ lẹ́nu ní ìjọba àpapọ̀ ti ń kìlọ̀ báyìí wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́rìnlélógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti olúlẹ̀ àbújá federal capital territory fct ẹ̀hún ni ó ṣeéṣe láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí sí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí ó ṣeéṣe kí omi bẹ̀rẹ̀ tí ń yọwọ́ lẹ́nu torójú àrọ̀ ọ̀dá máa rọ̀ o wọ́n ń kìlọ̀ náà gbègbè yìí pé ó ṣeéṣe pé national flood early warning system center wọ́n sọ lábẹ́ ìjọba iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó rí sí ọ̀rọ̀ ètò àyíká ni wọ́n sọ eléyìí dímọ̀ fún ọmọ nàìjíríà lásìkò yìí wọ́n káwọn agbègbè yìí lẹ́sẹẹsẹ wọ́n ní ìpínlẹ̀ benue kogi kwara niger adamawa bauchi taraba ọmọ tí wọ́n káwọn kan ní ìpínlẹ̀ yorùbá tí wọ́n ń bí o ní èkìtì wọ́n ní àwọn agbègbè kan adó èkìtì ìjẹrò ìkẹrẹ wọn kọ rẹrẹ nípínlẹ̀ èkó wọn ní ibi tá a wà rèé o àpápá badagry ẹ̀pẹ́ etí ọ̀sà ìkẹjà ìkòròdú ìkòyí lagos island lẹ́kí ọ̀jọ́ orílẹ̀ agége sùúrù lérí agége àlímọ̀ṣọ́ kòṣọ̀fẹ́ wọn ní ó ṣeéṣe o kí omi yalé kó ṣẹlẹ̀ láwọn agbègbè yìí ohun torí òjò tó máa rọ̀ ni kí ló ń sọ fún wa kátó àyè ká wa ṣe wọn ló máa ṣẹlẹ̀ làbújá náà wọn sọ àwọn agbègbè yẹn ní kọ̀ọ̀kan ẹ lọ ra ìwé ìròyìn daily trust kẹ lọ rà kẹ lọ kà o yàtọ̀ sí yẹn ẹ jẹ́ ká tún àyè ká wa ṣe àwọn ọ̀dọ̀ sí tá à ń kójọ tá à ń dín àwọn kòtò dá mi wá pa wọn ní ká ṣọ́ra wa o.
0: kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tí dájúpẹ́ lọ́wọ́ olóòtú wa abiodun ìlúgbájú tí wà ń kalẹ̀ látàlẹ́ àkúnwalére nurudeen alówólé lẹ́díìsì ni bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí sọlábà alógun lórúkọ mi kókó inú ìwé ìròyìn ń tẹ̀síwájú ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa o.
1: bẹẹni her excellency princess adejoke olopo adefulure ofr ssa to the president on sdgs mama wa ẹ̀kọ́ ẹjọ́ bí yín ní o ẹ̀ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ọkọ̀ ọba àdáaba kò ní ṣáyé lẹ́sẹ̀ ọtúnba ládìí olúwa lónìí ọtúnba sọlúdọ̀ ẹ̀rọ ìpájà kingdom lórúkọ àwọn ọmọ ẹgbẹ́ justice forum bọ́ṣítẹ́ wọn láwọn làwọn kì í màmá pé happy birthday to ẹ̀ láyé ọkọ̀ ọba àdáaba kò ní ṣáyé lẹ́sẹ̀ ọtúnba ládìí olúwa lónìí ọtúnba sọlúdọ̀ ẹ̀rọ ìpájà kingdom lórúkọ àwọn ọmọ ẹgbẹ́ justice forum bọ́ṣítẹ́ wọn láwọn làwọn kì í màmá pé happy birthday to you ìgbà ọdún kan ni ẹ jẹ́ àfimọ́ síbí tó bá di ní tábà sí ìgbọ̀ pápá tá a lọ sọ́rọ̀ ajé àti ìparí kòkó ní ìwé ìròyìn iṣẹ́ wa nurudeen salaudeen ìṣòṣòṣò tèmi sọ pé àgùrù akínwèrè orúkọ mú wa ń kalẹ̀ èmi á dára fún wa.

0: 0806821 6859. Àṣírí bàbá àgbà, àwọn kan ń pè wọ́n bàbá àgbà. Àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ṣẹ́ yóò mọ̀ ń pa ẹ̀ kí ni dáà mọ̀ ń pẹ̀ bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni. Àṣírí ewé àdìbò tó ń lò kẹ́yìn ẹnu bàbá gbé yẹn lálẹ́ báyìí láàárọ̀ ọjọ́ kejì báyìí àwọn òde òbàdí àkàsálíkà ń bọ́ lé léwà bẹ́ẹ̀ tọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ là ń pariwo lórí afẹ́fẹ́. Ẹ̀yin náà yọjú ẹ bèrè ẹ̀ a tún wá ní eléyìí tó yẹ pé àwọn táwọn àfẹ́ lògùn àlògùn ogun tó ló lò fún ẹwé àtegbò ni. Àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹ ni gbogbo èmi là àìsàn àrùn nínú ara ika kú òní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúlù pìpìpìpì orí ń pariwo ni etí ń pariwo ni nǹkan rìn káàkiri ara ni àti ṣègbọ̀nsẹ̀ gbógun ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni jáde wá fún ewé àtegbò tó lè kókó onú ẹ tí wọn ó mọ̀ wípé náà láì sí nbẹ̀ náà tú lélẹ̀ a ti ń bá bọ̀ ọjọ́ tipẹ́ ẹ kàn sí wa kẹ́ni ìdánwò kan yẹn.
1: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abaraje Road Ikotun Lekun.
0: Délé ara bus stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ̀ ńbẹ̀ ẹ wu apá ọ̀tún yín oyè fúdà bus stop méjì ló wà ńbẹ̀ ẹ wọlé sínú ẹ̀ ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa 0806821 6859 0806821 6859.
2: A ò ní sáìsàn táìsàn fi tẹ́lẹ̀.

àsìkò yìí o gbogbo etí tó ń gbọ́ mi. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣọlá ẹgbẹ́ rongbe tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bex Among Communication iléeṣẹ́ tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi àwọn bíi Tecno Infinix Aitel Samsung àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ìyẹn kan ló gbé wa wá. Ẹ jẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa. Àwọn tó ti bá wa ra oríṣiríṣi ṣe fóònù wa ó jábọ́ kò fọ́ ni ọmọ nàbánsì ni àbí V40 àbí V45 gbogbo àwọn tó ti bá wa ra. Ẹ ṣe o ẹ ṣe gan o ẹ ní mọ sáré ọmọ ẹ ní nọkàntán kẹtórí mi o. Ẹ àti wá gbé tuntun kan dé o ẹ mọ̀ pé ti bá ti dárúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ tuntun ti wọlé wá nìyẹn. A ti gbé rédíò sólà rédíò wọlé sólà rédíò tó ní ìvátà. Tó yẹ pé ó dá fún gbogbo àwọn bàbá màmá tó nífẹ̀ẹ́ sí rédíò ọ ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ó máa ń gbọ́ rédíò ó wá fẹ́ wá gbọ́ rédíò tó yẹ pé kò ní kú iná wà iná ò sí o sólà ni rédíò yìí ẹ kí tó sọ iye tí rédíò yìí jẹ́ ẹ bá mi kẹ̀rọ bá ní sọ̀rọ̀ ilẹ̀ 09023234955 ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yẹn ẹ bá mi kọ́lẹ̀ o ẹ lè sọ pé ẹ bá mi send rédíò yẹn o rédíò tó jẹ́ sólà rédíò tẹlifíṣáàjì fóònù mi sólà rédíò yìí ó ní iná márùn-ún ẹ mọ àwọn bọ́ọ̀bù energy saver yẹn mẹ́ta ẹ fi kàn sí yàrá ẹ fi kàn sí pálọ̀ ẹ fi kàn sí kitchen ṣe wá rí iná méjì yòókù kí tó sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ bá mi túkọ̀ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ sílẹ̀ 09023234955 ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yẹ wà WhatsApp so iná méjì yòókù ẹ mọ iná kan nínú iná márùn-ún yìí ìkan jẹ́ street light ẹ mọ àwọn street light tó máa ń mọ́lẹ̀ tẹ́ pé tẹ́bá tàn sí gbogbo àyíká yín òkùnkùn párádà ni ìyẹn wà ń bẹ̀ ìkan tó wà lórí ẹ̀ tó yẹ pé ìyẹn máa ń rí bíi ó lè rí bíi 3 kilometer ìyẹn bí iná àwọn ọlọ́dẹ bàbá mi tó máa ń gbé sórí yẹn ara rédíò iná ló wà tó yẹ pé ó tún wá ní solar panel bóyá náwà iná ò sí o rédíò yìí dá fún àwọn tó bá ń gbé ní ìgbèríko bóyá wà níbi tí ò sí iná kò dẹ̀ wá wọ́n jù ẹjọ èló là ń pe rédíò tá à ń sọ pa yìí tó lẹ tẹlifíṣáàjì fóònù tójúmọ́ bá ti mọ́ kò kọ́ dandan kí òórùn hàn gidi tójúmọ́ bá ti mọ́ tẹlifíṣáàjì fóònù kò tọ́ síbẹ̀ o gbogbo ẹni bá ti ra sólà rédíò yìí ló máa gba rechargeable table fan lọ́fẹ̀ẹ́ 09023234955 sólà rédíò tá à ń sọ̀rọ̀ pa yìí 55,000 naira péré ni 55,000 naira ni sólà rédíò tá à ń sọ̀rọ̀ pa yìí fún gbogbo ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí a lè bá yín mu wá síbikíbi tí ẹ bá wà ogun state ni lagos state ni ọ̀fẹ́ la máa bá yín mu wá àmọ́ náwọn ibì kankan lógun state ẹ máa ní láti san owó tó bá jẹ́ a máa bá yín mu wá tẹ́wọ̀n ní fi ṣe ọ̀fẹ́ but a wá fẹ́ ṣe promo lé lórí láti appreciate àwọn customer wa 463 people tó bá kọ́kọ́ rà 50% ló máa rà tó jẹ́ 27,500 63 people tó bá kọ́kọ́ order fún solar radio ni oni solar oni inverter oni bulb márùn ẹ lè fẹ́ wo bó ṣe rí ẹ bá a sọ̀rọ̀ lórí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yìí bóyá ẹ fẹ́ wo lórí WhatsApp ni 09023234955 55,000 naira ni péré kò sí fún sọ díẹ̀ díẹ̀ o ẹ̀yin ta ni a máa fún lí 50% yìí ẹ ní lọ́wọ́ a máa fún ẹ ní solar radio yìí ní 50% discount tó jáse pé 27,500 ni wọ́n máa san instead of 55,000 so iléeṣẹ́ wa wà ní ìlú Korodu Bex Among Communication tó wà ní ìlú Korodu láti Kenny bus stop ní ìlú Korodu tẹ̀bá ń bọ̀ láti Maitrefu ìyànàwó ẹ̀jẹ̀ ni ẹ fẹ́ bọ́lẹ̀ lé antikẹ́ni wà ní tẹ̀bá kọjá ògolóńtó tẹ̀bá ṣe já yín bọ́lẹ̀ ẹ wo ọ̀dọ̀ wa ẹ̀ ti rí Bex Among Food iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àdètí ń ta solar radio tẹ̀bá wá sí iléeṣẹ́ wa pẹ́ fẹ́ wá ra ẹ máa jẹun ọ̀fẹ́ ní oúnjẹ tó ń pa ń ta oúnjẹ ń bẹ̀ náà Bex Among ló ní tó bá jẹ́ ti ká gbọ́ rédíò ni ìrọ̀rùn ló tún bá dé.

呀，最早晚更新的。ẹ máa kú déédéé àsìkò yìí ní gbogbo tẹ ẹ bá ti lórí òfin àti àǹfààní àti máa gbọ mi sàlàáfíà ní ṣeéṣe ń lo gbogbo. ẹ máa kú déédéé àsìkò yìí ní gbogbo tẹ ẹ bá ti lórí òfin àti àǹfààní àti máa gbọ mi sàlàáfíà ní ṣeéṣe ń lo gbogbo kìràkìtà wa kò ní já sófo. ẹ gẹ́gẹ́ mo yẹ máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan ìwúrí tó dáa jù tóbi lè fi ilẹ̀ fọmọ òun ni ilẹ̀ àti ilé. Elevation Point ló rán mi sí yín gẹ́gẹ́ bí ìṣe wọn wọn ní kí n wá tayín lólobó nípa àǹfààní kan tó tún ṣe sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ Elevation Point 40% discount. Ẹ̀dínwó ìdá 40 tí ó wọ́pọ̀ lórí àǹtalẹ̀ pàápàá jùlọ níbi tí wọ́n ti nílẹ̀ yìí Owódé ní ìpínlẹ̀ Ògùn. Owódé ti dìlú o ayé ìgbà kan ni wọ́n á ní Owódé oko. Bá a yín Musa àwọn tó ń sọ bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n padà wà nìyẹn tí wọ́n fi darúgbó sílé onílé. Elevation Point ti gbé àǹfààní yẹn dé 40% discount. Ni àǹfààní yẹn àǹfààní tó ti àwọn àmbẹ̀ tínú mi dùn fún rè wọ́n tún gba san díẹ̀díẹ̀ pẹ̀lú pé ẹ̀dínwó 40% wà o wọ́n tún gba san díẹ̀díẹ̀. Ilẹ̀ tá a sọ̀rọ̀ ẹ̀ yìí kò pé méjì Ire Estate ní Owódé Ogun State. Ilẹ̀ yìí ní ìwé deed of assignment lórí ó dẹ̀ máa gba deed of sales lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sanwó wá gbọ́ mi. Ire Estate Owódé Ogun State ilẹ̀ tó dáa ni. Àwọn èèyàn tí wọ́n ti bá ara bí oṣù méjì mẹ́ta ní Elevation Point wọ́n ti ń ṣiṣẹ́ wọn lọ́nbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kò lè mọ̀ pé ilẹ̀ tá à ń sọ yìí kìí ṣe pé bóyá ilẹ̀ tuntun rárá o wọ́n ti já ojú ẹ̀. Àwọn èèyàn tí ń rà á iṣẹ́ ti ń lọ́nbẹ̀ 40% discount yìí gan-an ni àǹfààní tí ó wọ́pọ̀ sí iléeṣẹ́ Elevation Point tí wọ́n taari síta. Bí àpẹẹrẹ lórí ìlàjì plọ́ọ̀tì 250 square meters tá ń tà ní 600,000 naira kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi.

0: 92.9
1: Bond FM.
2: New 92.9 FM Igligindo.

Ada di Indonesia.

ṣáàfihàn àti ìyẹ́bu àwa náà lára ọba aláṣìírí tó láyé lọ́run àti ohun gbogbo tí ń bẹ nínú wọn má jẹ́ kí àṣírí mi àti gbogbo olùkà ìtàn yìí tú bí ẹ̀dá bá wòye ayé títí tó fẹ́ fi ìtàn balẹ̀ bọ́lọ́gbọ́n ayé ní mímọ̀ tó gùn bí ògùn tí làákàyè ń da ọmọ ènìyàn láàmú títí tó kọ́lé alájà mọ́kànlélógún ibi tẹ́lẹ́dùá fàṣírí wọn dé ni yóò sọ nípa rẹ̀ mọ́ adániwáyé nìkan ló ní àṣírí gbogbo ohun lọ́wọ́ bí wọ́n bá wá pọ́n ọlé tí wọ́n wò ṣùṣù tí wọ́n fi àṣírí pamọ́ sí ọ lọ́wọ́ ṣeré kó o gbé pamọ́ dáadáa fi sọ́wọ́ àlàáfíà kó má baà fi jẹun kó ahọ́n rẹ ní ìjánu kó o má baà kú sínú wàhálà tí ìwọ náà kò bá tú àṣírí tí ń bẹ lọ́wọ́ rẹ dandan ni pé ọba àmì òkè kò ní jẹ́ kí àṣírí ìwọ náà ò tú ló fi jẹ́ wípé bólógèdè bá ń pe ògèdè tọ́lọ́yàjọ́ ń pe àyájọ́ tọ́lọ́fọ̀ náà ń pe ọfẹ́ rẹ̀ tí wọ́n bá bọ̀ láṣìírí nìkan ni yóò jẹ́ fún wọn kété tí wọ́n bá ti tú àṣírí tí ń bẹ nínú ọfẹ́ òun ògèdè tí wọn kò fi àṣírí àyájọ́ náà pamọ́ kò ní ṣe iṣẹ́ tí wọ́n bá ran ọmọ́ ìlú àbátan ni kọ́sírù tẹ̀dó sí ibẹ̀ náà ló sì ti fẹ́ ìyàwó rẹ̀ lálóhùn pé lẹ́yìn ọdún mẹ́rin tí ogún kò lu bàbá tó bi lọ́mọ wọ́n ń gbé pẹ̀lú àlàáfíà kò là kò ṣàgbé ní kọ́sírù wọ́n sì jọ ń fi ìfẹ́ gbé ìgbésí ayé wọn lálóhùn pé ṣabi ọmọ ọlọ́kùnrin lóbìnrin náà dé kọ́sírù iṣẹ́ àgbẹ̀ ni ọkọ rẹ̀ ń rìn láàyò ìyàwó rẹ̀ lálóhùn pé sì ń ràn án lọ́wọ́ àti àwọn ọmọ tí elédùá jogún fún wọn ṣé wọn ní àìní ìtẹ́lọ́rùn ni ṣíṣí fi ń kú sójú ẹnu lálóhùn pé gbé ìwà àgbèrè rẹ̀ lọ́sọ̀kan orúkọ ó bẹ̀rẹ̀ sí ní yọ̀dí kiri ìlú bí wọ́n ṣe ń sọ fún ọkọ rẹ̀ ló ń fún wọn lẹ́sì pé ìyàwó tòun kọ́ ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti lè ṣe bond 92.9 FM nígbà tó wá di kíkọ́ sírù máa rìn láàrin ìlú kí wọ́n máa fi rẹ́rìn-ín bó lọ sóde ẹmu ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n máa sọ wọ́n ní lálóhùn pé ti gba ṣòkòtò ìdí rẹ̀ ó ti fi tòbí lé lọ́wọ́ ìgbà yìí ni kọ́ sírù tó wà mọ́ lọ́rùn nígbà náà ló tó jákúra kódà ó ti hàn sí àwọn ọmọ lálóhùn pé gan-an pé ìyá wọn ṣàgbèrè torí àwọn ẹgbẹ́ wọn ti fi ń bú wọn lójú ọ̀nà ilé ẹ̀kọ́ àti níbi gbogbo tí wọ́n bá ti pàdé ìtìjú náà ti wá kọjá àfaradà kọ́ sírò pinnu láti fi ìdí òkodoro ọ̀rọ̀ náà múlẹ̀ kọ́ sírò dápẹ́rẹ́ pé òun fẹ́ lọ ìrìn àjò fún ìyàwó rẹ̀ lọ́jọ́ kan ó ní òun máa lò tún ọrún ní ìrìn àjò lálóhùn pé pé ọkọ rẹ̀ lẹ́sẹ̀ sójú ọ̀nà ìrìn àjò rẹ̀ kété tí lálóhùn pé padà sílé ní balógun ìlú rán àwọn ẹ̀ṣọ́ rẹ̀ sí tí wọ́n sì padà lọ jíṣẹ́ fún balógun pé ilé ni lálóhùn pé wà lọ́gbọ́n tí oníṣẹ́ kọ balógun lára ló ti lọ bá lálóhùn pé nílé ìyẹ̀wò ni lálóhùn pé àti balógun wà tí kọ́ sírò fi padà dé lọ́jọ́ kẹta dípò ọrún tó dágbére fún ìyàwó rẹ̀ pé òun yóò dé nígbà tí yóò wọlé balógun ló bá lórí lálóhùn pé ìyàwó rẹ̀ orí rẹ̀ fò lọ kò mọ èyí tí yóò ṣe balógun rọṣọ kòtò lódìlódì ó gba ojú fèrèsé jáde.

bọ̀ padà. Ètò àyọkà alárinrin rẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ó sì rò wọ́n lálẹ́ pẹ́tì kàtẹ́gbé. Ó rò ó bí kò fi agadọ owó rẹ̀ gbé orí rẹ̀ kúrò lára ọrùn rẹ̀. Ó mú orí ṣọ̀tún sósì. Ó bèrè lọ́wọ́ lálẹ́ pé wípé kí ló rí lọ́bẹ̀ tó fi wá rú ọwọ́. Lálẹ́ pé bí kò sírò lẹ́sẹ̀ mú. Ó bẹ̀rẹ̀ sí ní ìbẹ́. Kò bo òun láṣìírí. Ó sì rò gbọ orí rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ àti omijé. Ó sì jáde lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ojúde ìyá ẹlẹ́mu. Ọkọ̀ lálẹ́ pé dàrú. Kò mọ nǹkan tó lè ṣe. Oríṣiríṣi èrò ló ń wá sí i lọ́kàn. Bó ṣe ń rò ó pé ó rẹ bóyá ọkọ òun fẹ́ lọ sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ nílé ẹnu. Bẹ́ẹ̀ ló rò ó wípé bóyá ó fẹ́ lọ tú ẹ̀ sí òun síta ni. Nígbà tí ó di alẹ́ lálẹ́ ń pé ṣe ń jẹ bí ọkọ rẹ̀ ṣùgbọ́n ọkọ rẹ̀ kò jẹ́. Nígbà tí wọ́n dé ìyẹ̀wò láti sùn lálẹ́ ń pé ń bẹ ọkọ rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá. Bó ṣe ń kì í lórí kì í lé bàbá rẹ̀ náà ló ń kíkọ́ sírò lórí kì í lé ìyá rẹ̀. Ó di ẹsẹ̀ rẹ̀ mú. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ ọkọ rẹ̀ pé kó bo òun ní àṣírí. Lálẹ́ ń pé ní tí ọkọ òun bá tú àṣírí òun òun á di yẹpẹrẹ lójú àwọn ọmọ ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ó ní kò ní sí iyì lára òun mọ́. Ó ní kí ọkọ òun wọ ọdún tí àwọn ti jọ ń bọ̀ tóun kò ṣe bẹ́ẹ̀ rí. Kó sí òun ojú lálẹ́ ń pé omi dà wàràwàrà lójú rẹ̀. Ó rántí àtẹ̀yìnwá.

kí ọkọ òun wọ ọdún tí àwọ ti jọ ń bọ̀ tó òun kò ṣe bẹ́ẹ̀ rí kọ́ sí òun ojú lálẹ́ ń pé omi dà wàràwàrà lójú rẹ̀ ó rántí àtẹ̀yìnwá.

kí ọkọ òun wọ ọdún tí àwọ ti jọ ń bọ̀ tó òun kò ṣe bẹ́ẹ̀ rí kọ́ sí òun ojú lálẹ́ ń pé onídà wàràwàrà lójú rẹ̀ ó rántí àtẹ̀yìnwá lálẹ́ ojú ọkọ rẹ̀ pẹ̀pẹ̀ láàrin òru ọkọ bíi léèrè wípé ṣé kò sí òru ti rú ìyàwó rẹ̀ ní òun mọ̀ ó ní kí ọkọ òun.

ti lówó jù báyìí lọ torí aláìsí kìíní kọ́sìrù. Ó ní ṣùgbọ́n nítorí òróró wípé tí ọkọ òun bá lówó lọ́wọ́ yóò fẹ́ ìyàwó mìíràn tàbí kó má tọ́jú òun. Nítorí rẹ̀ ni òun fi di aláìsíkí ayé kọ́sìrù mọ inú ìkòkò. Ló bá jọ ẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ó sọ àwọn ọ̀rọ̀ tí kò yí ọkọ rẹ̀, ó na ọwọ́ rẹ̀ síwájú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìkòkò dé sí i lọ́wọ́. Ó sọ fún ọkọ rẹ̀ wípé inú ìkòkò tí òun dé àgbéga àti aláìsíkí ayé rẹ̀ mọ́nú yìí. Ó tẹ̀síwájú pé ṣùgbọ́n nítorí pé ọkọ òun bu àṣírí tóun fi pamọ́ sí i lọ́wọ́ láti wákàtí yìí lọ, ó ti bẹ̀rẹ̀ sí lówó. Ọlá rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbogbo ayé rẹ̀ yóò padà dé sí i lọ́wọ́. Ó ní tó bá wá wo kọ́sìrù kó fẹ́ ìyàwó mẹ́sàn-án kò kọ òun. Ó ní àsọ wípé ó bu òun ní àṣírí. Àṣírí ti ẹ̀ náà kò ní tú láéláé. Ó fẹ́ ìkòkò náà mọ́lẹ̀, èyí fi ń jáde. Orí ọkọ rẹ̀ dìde jọ̀ìn. Wọ́n lọ sùn padà. Nígbà tí ó di àárọ̀ ọjọ́ kejì, ó sọ fún ọkọ rẹ̀ wípé ohun tó ṣẹlẹ̀ ní àárín òru òtítọ́ ni. Aríṣìkí ọkọ òun ti bẹ̀rẹ̀ sí ní dé. Kò tó oṣù mẹ́fà tí wọ́n fi kó lọ sí inú ilé wọn gangan. Lọ́jọ́ kan ni kọ́sìrì wá pe ìyàwó rẹ̀ wípé kí lérò tó fi ṣe nǹkan tó ṣe. Ó fún ọkọ rẹ̀ lẹ́sì wípé òun kò kàn fẹ́ kí ọkọ òun fẹ́ ìyàwó mìíràn ni, àti wípé àṣírí tí òun kò fẹ́ kí ẹnìkan kan ó mọ̀. Ó ní ṣùgbọ́n torí pé òun fi àṣírí ńlá pamọ́ sí i lọ́wọ́ tó sì bu àṣírí náà lòun tún fi sọ àṣírí eléyìí náà fún. Báyìí ni Lálóńpẹ́ àti ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí lówó tí ìgbésí ayé wọn bẹ̀rẹ̀ sí ní rọrùn.

ọpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ tẹ́tí gbé wa lọ́jọ́ tòní. Ẹ ṣe adúpẹ́ amọ̀ lóore ní ọjọ́ mẹ́jọ ìtàn mi láti máa mú nínú ìwé òréré ayé olóòtú ètò Ganiat Ashiru fún ìpolówó ọjà 08127044485 ní orúkọ ìní atọ́kùn ètò Olúfúnkẹ́ Àdìsá ni mò ń kí wa pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ.

0: ẹ̀kalẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́yín láti lè ṣe Bond FM 92.9 ìlú ìkẹjà láti ròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ tó ń bójútó ìrìn àjò ọmọlẹ́yìn Kristi nípínlẹ̀ ti Èkó ti ṣèlérí láti mú kí ìgbáyégbádùn àwọn arìnrìnàjò túbọ̀ dára sí i. Ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilé wa fẹ́ tú òfin orílẹ̀-èdè sí èdè Haúsá, Igbo, Yorùbá àti àwọn èdè míì ti ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Tinubu ti parí ìsinmi èyí tí wọ́n ṣe wọ́n sì padà sí ìlú Èkó. Orílẹ̀-èdè Spain ìjọba rẹ̀ ti buwọ́ lu ètò ilé-ìgbé èyí tí yóò wà fún tẹrútọmọ látàrí ìwọ́de tó wáyé látàrí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́ka ilé-ìgbé wáyé ròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abiodun Fọlọ́runṣọ. Àjọ tó ń rí sí ìrìn àjò ọmọlẹ́yìn Kristi nípínlẹ̀ ti Èkó ti pinnu láti rí kí ìgbáyégbádùn àwọn ọmọlẹ́yìn Kristi tó ń rìn àjò lọ sí ilẹ̀ mímọ́ túbọ̀ dára sí i nípa ṣíṣe àtúnkọ àwọn òṣìṣẹ́ wọn kí wọ́n sì rí pé wọ́n ṣe àwọn nǹkan tó tọ́ àti èyí ò yẹ. Eléyìí wà lára àwọn kókó ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ìpàdé àti ìpàgọ́ lọ́jọ́ méjì èyí tí àjọ ń gbé kalẹ̀ tí wọ́n ní ìgbáyégbádùn àwọn arìnrìnàjò ìpèníjà àti àwọn àǹfààní èyí tó wáyé nílùú Ìkẹjà. Nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka ti iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ abẹ́lé nípínlẹ̀ ti Èkó Alàgbà Adéyẹmí Ògúnsọ̀yà ó ní wàhálà tó ń ṣẹlẹ̀ ní àárín gbùngbùn àgbáyé báyìí tí a mọ̀ sí Middle East jẹ́ ọ̀kan lára àwọn ìpèníjà tó ń kojú ìrìn àjò ọmọlẹ́yìn Kristi. Ó ní nítorí náà àwọn ń ṣiṣẹ́ takuntakun láti rí pé ààbò tó péye wà fún àwọn arìnrìnàjò. Nígbà tó ń náà tẹnu mọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ làwọn ti gbé o látàrí bí àwọn ṣe ti wà lórí àwọn ẹ̀rọ ayélujára bí ajere báyìí táwọn sì tún ń gbìyànjú láti rí pé ìgbáyégbádùn àwọn arìnrìnàjò nípa oúnjẹ ilé wa ní pípèsè fún wọn ní ìlú Jerusalem túbọ̀ dára sí i. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé fún àjọ ọ̀hún Gbọ́lábọ̀ Ọmọnì Òkúdẹ̀rọ̀ ṣàlàyé pé ìpàgọ́ ọ̀hún ti fáwọn ní àǹfààní lójúnà àti rí pé àwọn ṣiṣẹ́ àwọn bíi iṣẹ́ láti rí pé ìgbáyégbádùn àwọn arìnrìnàjò túbọ̀ dára sí i. Iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ nípa bí nǹkan yóò ṣe lọ dáadáa nípínlẹ̀ ti Èkó ti gbé ìgbésẹ̀ tó ya kinrun pàápàá àwọn ẹ̀ṣọ́ àrìnyè lójú pópó àti àwọn ẹ̀ṣọ́ tó ń rí sí ìlọgiri tí a mọ̀ sí task force nípa rírí pé àwọn ọ̀bá ẹjẹ́ ẹ̀dá ètò ẹ pé wọ́n ń ṣiṣẹ́ ní abúlé àdó níjọba ìbílẹ̀ orí adé lójúnà márosẹ̀ bàdágìrì náà ló yẹ pé wọ́n ti gbìyànjú láti kọwọ́ wọ́nlẹ̀. Nígbà tó ń ròyìn ó ní àwọn búkà àti àwọn nǹkan tí wọ́n kọ́ sí ojúnà yìí náà ni wọ́n ti wó palẹ̀ o. Ẹ̀ṣọ́ amúṣẹ́ṣe ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ní àwọn ò fẹ́ báwọn oníròyìn sọ̀rọ̀ torí pé àwọn nǹkan táwọn ń ṣe yìí ipe ó wà lára àwọn iṣẹ́ táwọn fẹ́ ṣe láwọn ìjọba ìbílẹ̀ tó ń lọ bí 67 ní ìpínlẹ̀ ti Èkó. Nígbà tó náà ń sọ̀rọ̀ ọ̀kan lára àwọn olùgbé agbègbè abilékọ Comfort Adéwùnmí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà lẹ́ pé wọ́n máa ń wá ní ìrọ̀lẹ́ bó tilẹ̀ yẹ pé ojúmọmọ ni àwọn task force máa ń wá tó sì máa ń fa ìdíwọ́ ìdènà fún àwọn ọkọ̀ tó ń rìn lójú pópó. Ó wòye pé àwọn tó ń tajà yìí náà ni ìgbà míì ni trailer ti kọlù wọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní agbègbè Ìjẹgun Tank Farm. Ó jẹ́ pé ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ṣe náà ló yẹ pé kò dára tó. Àwọn olùgbé Bàrúwá àti Ayọ̀bọ nípínlẹ̀ ti Èkó náà ni wọ́n ń fò fáyọ̀ o látàrí bí wọ́n ṣe bá wọn tún àwọn ọ̀nà mẹ́fà ṣe ní agbègbè ìdàgbàsókè Ayọ̀bọ Ìpájà. Àwọn ọ̀nà náà ni wọ́n lọ bí onímítà lọ́nà 450 Adúlójú Street ní agbègbè Bàrúwá, Akinọlá Market Road, Baálẹ̀ Road ní Ayọ̀bọ àti àwọn ọ̀nà míì. Nígbà tó ń fi iṣẹ́ àkànṣe ọ̀nà náà lélẹ̀ ẹni tó jẹ́ alága Ayọ̀bọ Ìpájà alàgbà Lukman Àgbájé ní àwọn ọ̀nà yìí náà ni wọ́n ṣàyẹ̀wò ẹ̀ pé ó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn olùgbé. Wọ́n ní eléyìí yóò tún mú kí ìlọgiri wà fún ìgbòkègbodò ọkọ̀ àti ọrọ̀ ajé ní agbègbè náà. Ní Bàrúwá àwọn ọlọ́jà ní Adúlójú Street ni inú àwọn dùn fún ìgbésẹ̀ tí wọ́n gbé torí pé ọ̀nà náà ó fa ìnira fáwọn nígbà tí ó jẹ́ pé ó ṣì bàjẹ́. Nínú ọ̀rọ̀ òǹtajà kan abilékọ Bọ́lá nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀ròyìn wa Mustapha Muhammad ora webe pe iṣẹ́ ọ̀hún kí wọ́n ṣe dada kó jẹ́ ojúlówó kó má dàbí ìgbà tó yẹ pé arúgbó kú wọ́n tún folókùn joyè kó má di pé ìgbé wọ́n tún kẹ̀kan sí o ní kí wọ́n ṣe ọ̀nà náà dada débi pé ọpẹ́ àwọn àwọn á lè du jálẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùgbé mi wọ́n ní kí wọ́n yẹ iṣẹ́ ọ̀hún wò tí wọ́n bá ti ń ṣe kan rí pé wọ́n ṣe dada ó sì jẹ́ ojúlówó àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ ti èkó àjọ lasama ni àwọn ti pa iná kan èyí tí ó ṣẹyọ ní òkè àárín street ní agbègbè mushin wọn ní àwọn nǹkan tó jẹ́ pé wọ́n rí gbà bẹ́ẹ̀ náà ni ọkọ̀ èyí tó jẹ́ ti àwọn iléeṣẹ́ tó ń pọn ọtí ẹlẹ́rìn dòdò kan nígbà tí wọ́n pe àwọn lójijì wọn ní iná ọ̀hún tó ṣẹyọ ní agbègbè ojúlé kẹrìnlá òkè àárín street ní mushin náà ni ó bẹ́ láti inú yàrá kan tó ń bẹ ní ọwọ́ òkè tó jẹ́ pé òǹjò làlàlàó ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún àjọ làsẹ́mà ọmọwé olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sán ìtòlu ní àjọ ọ̀hún pàápàá àwọn ìkọ̀kọ̀ tí wọ́n pè ní alpha eagle team tó ń bẹ ní agbègbè kápà náà ni wọ́n gba ìpè ọ̀hún nǹkan bíi aago mé aago kan kọjá ìṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n lọ́sàn-án òní òní iná ọ̀hún náà ni àwọn ẹ̀ṣọ́ ọ̀hún ti pa tó sì jẹ́ pé àwọn àjọ panápaná ìpínlẹ̀ èkó àti àwọn àjọ míì tó ń bẹ ní agbègbè ọ̀hún náà ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ṣe iṣẹ́ ọ̀hún òní lóòótọ́ ohun tó fa ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà ni àwọn ò tí ì mọ̀ òní àwọn ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ àti rí i pé gbogbo nǹkan tí ó fà á làwọn mọ̀ kán lè dènà ẹ̀ ní ọjọ́ iwájú nígbà tí wọ́n tún sọ̀rọ̀ dímọ̀ wọ́n jẹ́ kó dímọ̀ pé ìkọ̀kọ̀ tí wọ́n pè ní tiger team tí ó ń bẹ ní abẹ́ àkóso wọn náà ló jẹ́ pé wọ́n ti gbìyànjú láti rí pé wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bí ó ti yẹ wọ́n ní wọ́n rí ọkọ̀ kan èyí tó jẹ́ hyundai minibus ní àdojúkọ iléeṣẹ́ kan èyí tó jẹ́ pé ti àwọn ẹ̀ṣọ́ road safety ní agbè 7-up bus stop wọ́n ní ọkọ̀ ọ̀hún nọ́mbà rẹ̀ jẹ́ SMK387SA wọ́n ní bátìrì rẹ̀ náà ló dà pé ó ṣọwọ́ kan jà mọ́ ọ̀mọ̀wé ọ̀kẹ́ ọ̀sán ìtòlu ni àwọn ti dá sí láti ràn wọ́n lọ́wọ́ láti gbé ọkọ̀ náà kúrò kí ó má bàa di ìlọgiri ọkọ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ti pè o láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ tó gbópọn lórí kí àwọn èèyàn má máa jẹ oúnjẹ èyí tó ní iyọ̀ àti ṣúgà jù tó pé ó léwu fún ìlera wọn eléyìí ni wọ́n sọ dímọ̀ nínú àyájọ́ ti ọkàn ní àgbáńlá yìí tá mọ̀ sí World Heart Day èyí ó wáyé lónìí èyí tí wọ́n sọ pé ẹ má jẹ́ kí ọkàn yín ó dúró wọn ní eléyìí ní àwọn gbọ́dọ̀ fojú fò dáa torí pé ó ní ọṣẹ burúkú tó ń ṣe ní ara nígbà tó ń pèpè ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ kan tí kì í ṣe tìjọba tá mọ̀ sí Corporate Accountability and Public Participation Africa CAPA alàgbà Akínbọ̀dé Olúwafẹ̀mí kìlọ̀ pé bí àwọn èèyàn bá fọlájiyọ̀ tàbí wọ́n jẹ ṣúgà jù ó lè ṣe àkóbá fún ọkàn wọn alàgbà Olúwa Nífẹ̀mí ni orílẹ̀-èdè wa Nàìjíríà ní láti gbé àwọn ìgbésẹ̀ èyí tó gbópọn lórí oúnjẹ tí à ń jẹ torí pé inú abọ́ nìkú wà ó tẹnumọ́ pé ká máa jẹ àwọn oúnjẹ èyí tó lè mú ká sanra lásán jù ó máa ń ṣe àkóbá fún ẹ̀jẹ̀ ríru àti àtọ̀gbẹ ohun kíndìnrín ó ní gbogbo àwọn eléyìí náà ló lè fa àrùn rọpárọsẹ̀ torí pé iyọ̀ jíjẹ lájejù kò dáa alàgbà Olúwa Nífẹ̀mí wá rọ ìjọba láti gbé àwọn ìgbésẹ̀ tó gbópọn lórí àwọn tó ń ṣe ohun tí à ń jẹ pàápàá àwọn tí à ń sáré jẹ tí à ń rà àti ìpolówó wọn lórí bí a ṣe gbọ́dọ̀ yàgò fún irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ tó ń bójútó ètò ìlera gbọ́dọ̀ rí pé àwọn oúnjẹ èyí tí à ń jẹ náà ni wọ́n tẹ̀lé ààtò àti àlàálẹ̀ èyí tí ó bá ìlera wa lọ ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ti sọ fún ìjọba àpapọ̀ láti kéde ìgbìmọ̀ kan èyí tí ó ní ṣe lórí ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí wọ́n pè ní National Youth Jobs Emergency wọ́n ní ìgbìmọ̀ yìí náà ni ó mú kí ètò ọrọ̀ ajé wa ó túbọ̀ máa dàgbà sí nípa gbígba àwọn ọ̀dọ́ síṣẹ́ ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin èyí tí wọ́n ṣàlàyé pé pẹ̀lú ìrànlọ́wọ́ ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn wípé eléyìí yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tún níṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ni yóò tún mú kí àwọn iléeṣẹ́ bíi tó ń ṣe aṣọ tó ń bẹ ní kaduna àti àwọn iléeṣẹ́ míì lórílẹ̀-èdè kí wọ́n di àgbédìde nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lori awon nkan to ko ara ilu gbogbogbon e ti alagba bili osawuru ti o gbe jade oni iru igbese bayi yo pese ise o fun ogunlogo odo e ti onise lowo ilegbimo asosofin wa ni ijoba gbodo gbegile anko awon aloku aso wole awon bend down select pe ka ma ra nkan ti a ba nse nile yi awon aso ti awon ile ise ba si nse ka ma fi se awon aso ilewe aso awon ologun e to fi mo ti awon agunbaniro are bola ahmed inubu ti pari isimi e ti won lo lo bayi ni olede france won ni won fi ilu paris ni olede france sile ma bo si olede wa nigeria o atesode na lo waye lati owo alamoran pataki si won lori iroyin atogbo idanise alagba bayo onanuga won ni oko ofurufu are na ni won ro pe yo bale si papako muritola mame international airport loni ya bi won se so di mo won ni are yo bu ola fun ologbe moshood kashimawu abiola eni ti won pa lori eto to nja fufu ijoba awara wa won ni ni ojo ayajo omira ile wa are yo lo si bi ere gbelewo kan eti won se ni ranti abiola en ti won kede pe ohun lo jawe olubori ni dibo to wa ni ojo kejila osu kefa odun 1993 bakan na ni won ni ere yo waye ni wole soyin international theater to nbe ni igamu iroyin ile okere won ti je ko di mo pe ijoba olede spain ti buwa lu igbese ara otokan o leyin ti awon afehunna ti fehunu o lori oro ile e to je pe o nfa wahala ni olede ohun won ni awon kan lo didi fun iya agbalagba kan eni odun 87 years ni we pe ali e jade ninu ile wa ma lo eto seto nilu madrid ni ose to koja o ni sa fun oro ilera arabirin monica garcia je ko di mo pe awon ti se pade loni gbogbo awon minister won fori kori fikun lukun lori igbese pe e o gbodo kan ma leyan jade ninu ile labadi titi di odun 2030 won se so di mo won ni igbese yi yo tu je ki opolopo awon eyan to n lo bi million 5 ki won ni le lori ni olede spain eyan ara ha ni olede meji toju olede wa nigeria lo to ba n pariwo esobe e je ki a jo gbe ka le gbede ebuti ogbo yo dara fun wa o ki a to mun na wa so pe egba won koko to wa na ele kan si ajo to seto rin ajo mo leyin kristi ni pinle ti eko ti pinu lati ri pe igba igbadun awon irin ajo mo leyin kristi tu le gba kan si ni pinle eko bakan la mure afun pe ilegbimo asofin apapo le wa n gbiyanju lati ri pe awon ofin e to ro mo idase sile fun awon odo nipa ise agbe tubo gbopon si ni olede wa nigeria ka si won ma ra awon aso bend down select mo kamara ti won se ni orilede bakan na la mu re pe o sese o ki are bola ahmed tinubu bale gude seko loni iroyin ile okere ani leyin iwode ati ifehunna ni olede spain ijoba olede won ti buwo lu awon igbese kan ti o tun mu ki oro ilegbe ko derun fun awon olugbe be ope pataki lowo awon olotu royin frank olorin sola ati oluwaseyi ayo makide ese 1030 siwa
1: edumare lodiri ewa fakuko

0: ìròyìn Band FM àwa máa lọ bá.
1: Band FM
2: 92.1 ìfọ̀rọ̀wánilẹ́nuwò oníṣẹ́jú méjì tá a lọ sáré ṣe yìí. Ẹ bá mi kí àwọn iléeṣẹ́ Band 92.9. Ẹ dákun ẹ jẹ́ ká tẹ́tí sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò oníṣẹ́jú méjì tá a lọ sáré ṣe yìí. Ẹ bá mi kí àwọn aráalé orúkọ yín sà.
3: Orúkọ mi ni Sharif Dean Ogunmúgi Baálẹ̀ Ẹwú Òpùtẹ̀. Wọ́n túmọ̀ sí Ẹwú Ọ̀dọ́gun.
2: Níbo ni gbogbo Ẹwú Òpùtẹ̀ Ẹwú Ọ̀dọ́gun wà sà?
3: Ó wà ní Odè Lẹ́mọ.
2: Ní ìpínlẹ̀ Ògùn. Kí ló gbé wá sórí afẹ́fẹ́ sà?
3: Nǹkan tó gbé mi wá sórí afẹ́fẹ́ yìí ni pé láti fi sọ fún aráàlú pé wọ́n ṣọ́ra tó sọ pé àwọn máa ń ta ilẹ̀ tí kìí ṣe tiwọn ilẹ̀ tá a dẹ̀ ń sọ yìí ó wà nílẹ̀-ẹjọ́. Case number ilẹ̀ yìí ní ilé-ẹjọ́ Sàgámù
2: ní Ògùn ìpínlẹ̀ Ògùn. Kí ló gbé wá sórí afẹ́fẹ́ sà?
3: Nǹkan tó mi wá sórí afẹ́fẹ́ yìí ni pé láti fi sọ fún aráàlú pé wọ́n ṣọ́ra tó sọ pé àwọn máa ń ta ilẹ̀ tí kìí ṣe tiwọn ilẹ̀ tá a dẹ̀ ń sọ ilé-ẹjọ́. Case number ilẹ̀ yìí ní ilé-ẹjọ́ Sàgámù ní High Court Sàgámù /106/2020.
2: Kálórí ilẹ̀.
3: Ilẹ̀ yẹn ó jẹ́ ti Odùtọ́dà Òkùtẹ̀ descendant family.
2: Tẹ́ ǹjẹ́ baálé
3: tí mo jẹ́ baálé
2: kọ́ wọn
3: mọ́ tọ̀ wọn.
2: Ilẹ̀ yìí ṣé kò sí àlà láàrin ilẹ̀ tí àti
3: láàrin wa. Ilẹ̀ Jùbìlà ṣùwádìí yìí ní orúkọ yìí ní tiwọn. Ẹ̀wù Òkùtẹ̀ tó túmọ̀ sí Ẹ̀wù Ọ̀dọ́gun ní tiwa.
2: Lọ́rọ̀ pé iléeṣẹ́ tí wọ́n polówó ilẹ̀ tó fẹ́ máa tà fáwọn.
3: Wọ́n ń tà fáwọn tó ti kó èèyàn lọ síbẹ̀.
2: Tó bá dẹ̀ kó àwọn ọlọ́gbọ́n bá lọ wọ́n gba túwò ni àbí.
3: Bẹ́ẹ̀ni.
2: Lọ́rọ̀ kan ilẹ̀ ẹ̀yin lẹ mẹ́tọ̀ lórí ẹ̀.
3: Àwọn alábẹ́rẹ́.
2: Ó lè jẹ́ pé ẹjọ́ ṣì wà lórí ẹ̀. Tí adájọ́ ń jẹ́ lọ ṣe.
3: Adájọ́ ti fún wa ní ọ̀tọ̀t pé ká lọ ṣe
2: mo jẹ pé ilẹ̀ wà lẹ́ẹ̀kan sí ẹni tí wà ní ibi tó wà tí wà ní lábẹ́mọ̀.
3: Ode
2: lẹ́mọ̀ pọ̀ ó fẹ́ bàbá.
3: Bẹ́ẹ̀ni ó wà ní Ode lẹ́nu. Ẹ̀wù Mùsàmádé.
2: Ilẹ̀ náà wà.
3: Ilẹ̀ yẹn wà.
2: Ilẹ̀
3: ta ni lẹ́nu lẹ́bí Odùkọ́dà.

0: tẹ di sin bank sanila. Fún gbogbo ọdún bá fẹ́ ṣe ìwádìí sí nípa ọ̀rọ̀ ilẹ̀ yìí kọ́ lọ orúkọ ilé ẹ̀kọ́ sí orúkọ ilé ẹ̀dínwó àti nọ́mbà tí wọ́n á pè sí.
1: Orúkọ mi ní ògbóngbì Odùtọ́lá. Tí mo jẹ́ baálẹ̀ ẹ̀wù òpòtẹ̀.
0: Taló fi jẹ baálẹ̀ tó jáwé àkókò lórí.
1: Ìlẹ́mu ọ̀fọ̀dé lẹ́mu ló fi jẹ baálẹ̀.
0: Ọba àbí
1: ọba. Ìlú jẹ́ ìlú tẹ́wọ́ gbà.
0: Ó yẹ pé nọ́mbà yín tamalọ.
1: Nọ́mbà mi jẹ́ 08 63 21 08.
0: Ẹ dá so fi ẹyin ma fẹ́ padà tún ẹta fún bẹ́ẹ̀ni a lè ní kí àti ará àdúrà ti ní ibi tó tẹnu kọ́ tó kí ní ọ̀rọ̀ tó lè ẹwù rẹ̀ báyìí
1: bẹ́ẹ̀ni
0: ọ̀yọ̀ bá
1: ẹ̀pẹ́ nọ́mbà yẹn jù. 081 386 321.
0: ó kọ́ ẹ̀kọ́ sá.
1: 081 386 321 08.
2: FM 92.9 Band FM.

lọ́dọ̀ lọ́dọ̀ tọ́jọ́ wa dùn nìyí ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba lágbára jù lọ́lọ́run tí ọ̀pá àlẹ́yẹ wa ọlọ́run tí ń tẹ̀ wá síwájú lérè àléwájà iléeṣẹ́ bọ́ndẹ fm 92.9 tó wà nínú gbogbojì àrùn ní kẹjà àwọn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni o àmà ayé bàbá wa ló ọba tó lágbára lérè ohun gbogbo ọba tí òfin wá sílẹ̀ ọlọ́run ọba lọ́mọ kékeré àwa dúpẹ́ ohun àmà ayé ọlọ́run wa ń gbọ́ ọba tí kì í padà lẹ́yìn.

0: ẹsẹ ni ṣe láwùjọ òwú yóò rí bẹ́ẹ̀ o wọ́n ní bàbá gbọ́ẹ̀ wọ́n ní gbogbo yìí máa gbà ni yóò rí bẹ́ẹ̀ o wọ́n ní jọ àkẹ́rẹ́ ìjọ tó bá bẹ̀rẹ̀ ní máa ń kẹlẹ̀ pa yóò rí bẹ́ẹ̀ èmi kọ́ bọ́ sí bàbá bàbá mi lọ́sọ bẹ́ẹ̀ o ẹnu pé ẹnu àwọn bàbá mi fi ń sọ̀rọ̀ ẹnu ogun tẹ̀mí mo fi ẹnu ọdẹ ìdè mo fi sọ ọlọ́run ọba ọlọ́jọ́ ni kọjá káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọdún ọmọ ogun tẹ̀mí mo mọ̀ ájú bà oúnjẹ obìnrin wòrò ọjọ́ ló pé eégún lé ìbálọ́jọ́ ẹ̀yin àgbà lóye kò yé wa o mara wa là wá ń sọ àwẹ̀ ara wa là wà àròjú owó ò lè jẹ́jọ́ ẹ̀yin àlóye kò yé wa o ọmọ olùkọ́ tán mo mọ̀ ájú bà obìnrin wòrò ọjọ́ ló pé eégún lé ìbálọ́jọ́ ẹ̀yin àgbà lóye kò yé wa o ọ̀pá là wá ń sọ àwẹ̀ ara wa là wá ń gbà àròjú owó kò lè jẹ́jọ́ ẹ̀yin àgbà lóye kò yé wa o ọgbà ọlọ́run ọba ẹ mọ̀ pé lọ́dọ́dọ́dọ́ báyìí máa ń sa ọ̀dọ̀ òjì mẹ́sọ̀ yìí tó máa ń ṣe àlàyé ẹyìn tó bá gbàgbé pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n ń ṣe yorùbá kọ́ iṣẹ́ wọn wọ́n fẹ́ ṣe project lérí ọ̀rọ̀ òjì lọ́dọ̀ọ̀nì mo ní kó má wulẹ̀ láàgùn jìnlẹ̀ gbogbo àwọn kẹ́ tí mo sọ lọ́jọ́ mi tó máa fẹ́ ṣe iṣẹ́ ìwádìí wọn ènìké iṣẹ́ ìwádìí mo ṣàlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ bí ọ̀nà ọ̀rọ̀ ti ń bẹ̀rẹ̀ bá a ti mọjọ oòrùn bá a ti yagi fa lẹ́yìn nígbà bá yagi fa ládàjọ oòrùn nígbà tá a bá dájọ oòrùn ti wọlé ìtàdó gbogbo pátá ni mo ṣe láàyè tọba gbàgbé lọ́nà kódà lọ́tọ́ kọjá rẹ̀ mọ́tọ́ sọ nǹkan náà tí ọ̀tọ̀ jọ mọ bẹ́ẹ̀ ń ṣàlàyé torí pé mo jẹ́ ọmọ ìbílẹ̀ torí pé mo jẹ́ ọmọ ìbílẹ̀ tí wọ́n sì wò dàgbà ńbẹ̀ tí n sì ní máa fẹ́ fi ojú ìjẹ̀jẹ̀ gbọ́lẹ̀ torí kò sí lu kẹtọ́ wà láyé tí ò ní jẹ̀jẹ̀ kódà àwọn olówó àwọn ọ̀kẹ́ ń ṣe à ń gbìyànjú tá à ń lọ bá wọn ṣe tá à ń ní ẹgbẹ̀lẹ́mù kó wọ́n à ń lọ bá wọn ṣe ìṣẹ̀ṣe ìlú wọn là ń ní ẹgbẹ̀lẹ́mù kó wọ́n lọ wọ́n bá jẹ́ pé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tiwa ní àṣẹ lérí òótọ́ ni tá à ń gbé tá a gbé ka eré òdodo wọ́n ní yóò máa jẹ lágbọ́n lọ́wọ́ bá ìṣẹ̀ṣe yóò máa dáhùn lára lọ́wọ́ ìṣẹ̀ṣe yóò sì máa gbé wá torí pé wọ́n ní òkú tún nẹ̀rẹ́nẹ̀rẹ́ ọ̀sàkúnlẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ aláyé ńláyé omi abẹ́ ọta aláṣà omi alẹ̀ odò àwọn àgbàkan àgbàkan wọ́n ò gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́ rí pé òun gẹ́gẹ́ mú wọ́n wá fi rògbòdìyà pínpínpín wọ́n lẹ́ni ìṣẹ̀ṣe ni ìyá ẹni ìṣẹ̀ṣe ni ike ẹni ìṣẹ̀ṣe ni gbogbo orúmọ lẹ́ni ìṣẹ̀ṣe ni ohun tá à ń ṣe tí ń fúnni ìṣẹ̀ṣe ni ohun tá à ń ṣe tó yẹ pé ń yọrí sí rere fúnni ìṣẹ̀ṣe tí mú lọ síwájú báyẹn ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe gbogbo wa láṣẹ ìbàrẹ̀ ara lè wájà ń tẹ̀síwájú monday fm lawa 92.9.
1: kákó rẹ̀ ilé bàbá lọ́kùnrin àlọ́ alábí owó iye ọ̀pọ̀ kó iye ọ̀tọ́ àwọn tó bí wáyé kò sápò ọkùn ẹni wọ́n máa kò sápò ọkùn ẹ o bàbá kọ́lé mọ́lé káàrà mọ́tò ìpánẹ̀ ẹ̀ dáadáa ni ọmọ ìjà àbárí ara òde ọyọ ilé ìjì ọlọyọ máa dé bí tọba lọrẹ lálẹ wọn fẹrẹ wọwọ pàjá lẹsẹẹ òkè ilé ọyọ ìjì lè ṣẹlẹ fún mọ o gbọdọ má kẹyọ.
2: Bàbá pèsè lọ́dà kọ́dà ti múlẹ̀ dán o. Bàbá pèsè sálọ dáadáa ti múlẹ̀ dán.
3: Iwájú òkun tòkun ní ṣe ẹ̀yìn òkun tòkun ní ṣe. Iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti Precious Paint ni. Precious Paint ti wá dọ̀dà àtàtà sí gbogbo ayé ń dùúrà. Precious Paint ọ̀dà tó kójú owó tó jẹ́ gbogbo nǹkan ẹ bá fi kù pátá ni ó máa dẹ́gbin. Gbogbo wọn bá fẹ́ fọ̀dà kù pátá ẹ̀dá Precious Paint wò. Kẹ́yìn náà ni ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo ọdún ní àwùjọ. Emotion, plastic coat, test coat, glove, satin, industrial coating, POP emotion, ẹ̀ lọ. Kò sírúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń fẹ́ tí ò sí nílé iṣẹ́ Precious Paint. Plot 85 Adelakun Street, Okudaku Road, Oso Bus Stop, Agodo Egbe ní Pàtún ni Precious Paint ti ń sọba tí wọ́n mú. Ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹ mú gègéke kọ sílẹ̀ 089-431-0288 074-060-2423. Precious Paint yẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́dà.
1: Mo lé ọkọ ọ̀yá ẹ ni máa fi kà ẹ̀ sí bí mo ti ń sọ lọ. Ìwọ lọmọ òkè mẹ́yìn dín tí ń bẹ ní gbẹ́jì yìí dáadáa. Mẹ́rin àlọ́ mẹ́rin àfọ́lẹ̀bọ mẹ́rin ní ṣọyẹ́. Mo lé ọkọ ọ̀yá ẹ mo ṣe bí mẹ́yìn ní máa ṣe oru. Ẹjí àlàbí ilé ẹ pọ̀ ọ̀dà ajá ìdàlọ́ ná mo làbí kílẹ̀ ọyẹ́. Ọmọ wẹ́yẹ́ lé.

I'm not going to be able to do it.

0: lórí ayé bẹ́ẹ̀ bọ́ ti bọ́ ṣọ̀fẹ̀ ìsìnkú yóò sì máa dẹ́gun irin ibo bẹ́ẹ̀ ni kí irin kì í sábẹ́ ni kì í sí precious blood precious fatin precious mass àti gbogbo orúfẹ́ èyí tẹ́ pẹ̀lú iléeṣẹ́ precious paint tí wà ní number 56 adela hostel bus stop egbe lagos bẹ́ẹ̀ ni precious paint tí wà káàkiri gbogbo bí wọ́n ń tọ́jà jákèjádò nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 80 28 27 76 10 70 40 60 24 23 precious paint àyẹ̀ tó ọjà fún gbogbo àwọn tó ń lọ́dọ̀.
1: Fojú méjì méjì lọ bí oyin adé olóko ẹ má pé mú orí òbí jẹni nínú ilé ìwà ìkọ̀kọ̀ lásọ fún ọ̀rẹ́ ilé ìdílé ṣe ìdílé ìṣẹlẹ̀ fún mọ́ o gbọ́dọ̀ má gẹyọ̀ lálẹ́ kọrin òbí jẹ nínú ilé ìwà nǹkan mo fẹ́ lọ kábọ̀ lé torí àwálé ni mọ́ bá sọ díẹ̀ sí ọmọ orí ẹlé mú mọ lọ ọmọ orí ẹlé ògùn yẹ ẹ dín mọ ọgbà kílé ọkọ ẹyà ẹ ọyẹ kí n tán ilé ìyá ẹ nítorí ọgẹgẹ pẹlú òróró bẹẹ ni ìwẹ ohun ayọ yí máa rọrùn ọlọpàá bàbá ọmọ ìyá ọmú lọwọ lọ tọka ilé ìyá rẹ o gbọdọ yíjà ọmọ ẹkùn léwu pé olúbí sí mọ ẹranko pa kí gbọdẹ ríje ẹsọ yẹ kápá máa bìrù ẹkẹlẹ nígbàlẹ bí n bá ń bínú ohun mẹ́tàlá àgbà abẹ́ náà lé òkú àgbẹ̀.

0: pariwo lọjọ tó ti pẹpẹ wọn bọ wọn bọ
1: wọn ti dé o
0: fúlàtí àti pariwo lọjọ tó ti pẹpẹ wọn bọ wọn bọ
1: wọn ti dé o
0: àbágangan lẹmọ bá tí o máa dẹ
1: gbogbo ènìyàn lọhùn
0: ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹdá
1: yálà
0: ó ti pẹ tàbó ṣe ti bẹrẹ
1: ẹ ti náwó náwó
0: ó ti sùn yí
1: ẹ ti fẹ gbà kẹmú
0: àmà nígbà
1: kẹmú àbúrú
0: panic infection ló ń yọ wá lẹnu tó ti wá dẹkọ lẹnu
1: tó ń ṣe àkóbá fojú wa
0: àbí a ti ṣàyẹwò
1: wọn ní àpẹjù ṣúgà ní òjẹ kojú wọn kí ẹ
0: ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sọ̀rọ̀ ojú lè gbà wá
1: ṣé bàbá fúlàní wí àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ.
2: kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédéé àkókò yìí orúkọ tèmi ni ọláwálé oṣù ọlálé aláṣẹ iléeṣẹ òṣùlà àbà iléeṣẹ tó jẹ pé ìgbáyé gbádùn gbogbo ẹdá ló jẹ wọn lógún níbi káfewé àtegbò túìdè dáìdè gbogbo àìsàn ọlọjọ pípẹ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìsàn tẹlòmíì ti náwó náwó sí tán ti fẹ́ gba kámú tán ti fẹ́ sọ̀rì tínú ẹ mẹ́yìn tí ìjẹ́ ká gba kámú aburú o adìyẹ tí ò tí ì kú sí ilé jàgbàdo o iléeṣẹ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ òṣùlá eye solution powder plus òṣùlá herbal bitters òṣùlá antibiotic powder mẹ́tẹ̀ẹ̀ta níjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀ tán sì ti lù ú lóǹtẹ̀ wọ́n ti ní NAFDAC number o tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó ó ń tà bàbá ohun tó súnmọ́ la lè rí tó bá jìn a ò lè rí ẹ̀yìn rí bíọyẹ́bíọyẹ́ ṣe lẹ̀yìn rí kùrukùru kòtò lẹ́yìn wò ó wá ń jọ gegele lójú wa ẹ̀yìn òrìnà kàǹkan tó bá wẹ́ mọ́ àbí gbogbo nǹkan ń ṣókùnkùn ẹ̀yìn ò lè wo iná ẹ̀yìn ò lè wo oòrùn ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ẹ̀tó lè jáde ẹ̀yìn ò dá ojú ẹni tó ń kí yín mọ̀ mọ́ gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa ẹ̀yìn ò lè wá mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrìnà wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́ ẹ̀yìn wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu òṣùlá eye solution powder plus ni egbòogi táwọn ayé tún ń lò ó tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí ẹ mọ́ làágùn jìnnà mọ́ o ẹ yé fowó ṣòfò ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ òṣùlá herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà òṣùlá eye solution powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tó fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí gbú atú òṣùlá eye solution powder ó mú ojú tó ń fú tó rí bíọyẹ́bíọyẹ́ àtọjú tó ń wò bàìbàì tí kò lè kàwé ka báìbù mọ́lẹ̀ rẹkẹtẹ ni o gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò bá ìtí ìfìgòsójú ẹ̀yin ò kí ń rí nǹkan kà ìmọ̀ fìgòsójú kàwé ka báìbù tẹ fóònù tẹ kọ̀m̀pútà kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọn lẹ́nu nínú ojú o n tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o kó tó di pópẹ́ mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ òṣùlá herbal ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò bá ìtí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́ ń lò wá fún la fẹ́ sọ ni àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀ àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé ṣe ló tún rí bíọyẹ́bíọyẹ́ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò ilẹ̀ bàbá wa níléeṣẹ́ òṣùlá herbal lànà dànù fi dópin lórí ojú wọn o òṣùlá eye solution powder tiwa yìí wọn ò kí ń kan sójú o ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àtìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa tán níṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ̀ gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa bá ṣe ń kọlugbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wa àwọn bàbá àtìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì wọn ò mọ̀ gbọ́dọ̀ ti tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ irú àlejò tó jẹ́ àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó lè rìn yorùbá ní ẹyẹ kì í fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní reléde gbogbo wa o àdírẹ́sì wa nìyí o
3: olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ gbọ́ lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́bọ̀

0: number 30 Atuwani Isawo ni Abe bus stop te ba ti bo le nbe opposite Abe bus stop ye e ti ri bana osula ba nbe eyi ti fo e ma ba wa pade ni first park bus stop te ba ti debe eni ki olokada ko ma gbe lo si abata lodo osula haba eyi ti yana paja ambe ni number 33 Olohun Adaba bus stop ni Egbeda Idimu road ni yana paja ni adojuko Gowan estate e ma ba wa nbe ti osodi awani Ladipo bus stop ni Ikeja long ni lepo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo ba o
1: ero ba ni soro wa re o whatsapp number wa na si ni 07038615168 emule kan si 07038615168.
2: Agbábọ̀ ń sọ pé igi gogoro má gbóná lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrú rẹ̀ dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá bí bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣe déédé nípa ìríran rẹ tẹtẹ dédé kúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti ní ọ̀gbára náà gbòòrò tí wọ́n ń pè ìṣòro àìṣe déédé o ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣe déédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osuna Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ ti wọn kò rújú rá.
3: Iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́pọ̀ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni iléeṣẹ́ Osuna Herbal àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Osuna High Solution Powder Osuna Antibiotic Powder Osuna Agbábitas kò ṣe mọ́ ni ni àwọn egbòogi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà gbogbo tí ń jẹ́ titọ́ lọ́hun ànádànù àádópin ni o Osuna Bitas kò ṣe mọ́ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún Osuna Bitas ló ń fọ oróun tódùntódùn kúrò nínú àgọ́ ara a máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tódùntódùn àti kaya ní Osuna Bitas nínú ilé o kó bá wa fọ oróun tódùntódùn kúrò nínú àgọ́ ara wa bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ́ ara wa kò kéré o a máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn ó rìnà dáadáa bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àti ká a kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn a máa ba iṣan ara èèyàn jẹ́ a máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀ pẹ̀pẹ̀ ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lọ́run kílẹ̀ ó tó mọ́ Osuna Bitas ni kẹ́ ẹ lo ńṣe lẹ́yìn gbìnkìn kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn ìrìn kékeré la rìn ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ lò Osuna Bitas pọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ fi ṣẹ̀yọ́ ẹ̀ padà àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fi tí ò lè gbérí mọ́ òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú àwọn ọmọ wa o tọmọ kékeré tàbàgbàlagbà tán bá ń jẹun tódùntódùn àfi kaya ní Osuna Bitas nínú ilé o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo Osuna Bitas gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò Osuna Bitas ojúlówó egbòogi ajísanni Osuna antibiotic powder òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbù nǹkan lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀ rípọ̀ Osuna antibiotic powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ̀ tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa ara ń ta wá ara ń dá wa jẹ chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wọn ò mọ̀ Osula antibiotic powder. A ma foro ogbologbo kokoro inu eje to nbeje wo kaakakiri ara. To wo dapa, to fun apa ni isoro, to wo dese, to fun ese ni wahala, to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe. Bara se yun wa, be lo nja wa je. Ara ma ta elomi lai fomi atapara. Osula antibiotic powder. Ohun lo gbagba agbarun wole o. Teyin ba nto sere, sere, gbingbin leyin gbikin. Ke to le seyo, eyo tin yo ki njade daada. Gbogbo awon agbalagba ti ogbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to se akoba fun oju ohun na lo sakoba feti o teti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro njade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa koba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wo mo su to mu koju wo mo wo bye bye ti ko je kari na daada ba se fe eyin wa nri bi oye bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako narun be se nse itoju oju be ni ke ma se toju ako narun o be eyan ba ni ako narun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbo tegbo ni o on lo ma nse okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan tan tori re se lo to n pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba nsoro nipa ka fewe ati gbose itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbongbo ti gbongbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma bo taara iberu olohun la won fi nsise ti won o
4: tun tun leleyi o lati ile ise osula aba osula bita lo nje bo mo kekere ta ba gbalagba ba nje todun todun afi ke ya lo ni osula bita ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isin ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block mo elomi ni badi osula bita ni ke ma lu e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi nibi kibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o eyan legbata te fe ba wa dogun po aye ti sisile lodo wa o lori egbo igi osula bita e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa gbogbo isara to ti doku te ba n lo osula bita gbogbo re lo ma bo sipo o ma le wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo elo tula bita o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mu wa lona ofun to se bi kapo te o de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bita ni ka elo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula bita ojulowo egbogi ajisan ni
3: address wa ni yi o
5: olu ile ise wa wa ni ilu Ikorodu ni gbogbo te ba ti mu bo e bo le ni Agric Bus Stop ni ilu Ikorodu Leko egbe okada to lo si Asolo Bus Stop ile epo to doju pa Asolo Bus Stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 atun wa ni Isawo ni Abe Bus Stop te ba ti bo le nbe

0: ilumite ti olúwa àti kí yí kàbọ̀ sí ètò orí ètò ìwàbánisẹ olúwa tí ìjọ river life ministries èyí tí ó wà ní 2022 ọlọ́dẹ civil street pápájà ọmọọṣẹ ìlú èkó.
1: Ó ti dé bíi ìgbẹ̀yìn tó ń fẹ́ ìdílé aláyọ̀ yẹ pariwo ẹ̀sọ́ bẹ́ẹ̀. Ìgbéyàwó jẹ́ pípẹ́ fún ìlú kálíwò tó kọ́mọ ìwálẹ̀. Ẹ̀rọ ìsìnkúyàwó tó ń gbogbo ìlú yẹ kí gbogbo máa yé kòrò. Ẹ̀rọ tó ń gbogbo àkọ́kọ́ àbáyà. Ọlọ́run gbọ́nà yìí ní sọ fún ọ pé ti dé kú ó. Ó ti ṣé wà ẹ̀kọ́ ìlú bẹ́ẹ̀ ní ìlàkàkà ní ìjàsáyọ̀. Agbára ọlọ́run àlàyé òṣìṣẹ́ ti láṣẹ pé ìrẹsà ti ní ìbọn níbi tí àdúrà ti ń gbà lọ́gán. Gbogbo àlàyé ti àkọ́kọ́ ní sọ́sù. First of job every month ní ìwé òfin life ministry 2022 Abájọ ìfúrú òfin pápá ìjọba ìṣẹ́ ìwé Èkó pẹ̀lú àtàgbò ní ìlú ìwọ̀ sílẹ̀ ìwọ̀ òwúrọ̀ àtàwọn àmì láti ìránṣẹ́ ọlọ́run mí.
2: 3 8 7 1 8 0 3 8 Ìwà bí ọmọ tó ń kékeré nítorí ọmọ ìwọ tó ṣègbéyàwó tó kọ ẹ sọ ẹ di punching bag. Mo gbàdúrà fún ẹ lọ rí ànúgbà. Ìwọ tó gbé ọjà kalẹ̀ mo gbàdúrà fún ẹ ọya kọ́sítọ́mà rere ọya ó wọlé tọ̀ ẹ̀wá ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Ní orúkọ Jésù Kristi ní agbàdúrà orúkọ tèmi Pastor Adeola Rufus aka Ìyanu Maṣẹlẹ̀ láti ìjọ is alive ministries ti o wa ni number 20 to 22 Alade Suru Street ni papa ajao ni mushi idapada latoke wa divine restoration ta ba so nipa idapada o tumo si pe ati so nkan nu ikan ta le so nu o po awon mi ma so mo nu awon mi ma so owo nu awon mi ma so ile nu awon mi wọ́n máa ń sọ ẹ́ẹ̀sì wọn nù ìyẹn tó burú jù ni àwọn èèyàn tó máa ń sọ àkókò nù nítorí pé tó o bá ti sọ àkókò nù ọlọ́run nìkan òun ló lè dá padà. Ẹ jẹ́ ká wo bíbélì inú ìwé Joel chapter 2:25 ẹ jẹ́ ká gbọ́ ìpòtọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀.
3: Èmi ó ti mú ọdún wọn nì padà fún yín wá èyí tí èésú àtirú kòkòrò jẹwéjẹwé
2: bẹẹni
3: àtirú kòkòrò kejì àtirú kòkòrò jẹwéjẹwé mìíràn
2: bẹẹni
3: ti fi jẹ àwọn ogúnlà mi tí mo rán sáàrin yìí.
2: God bless you sir. Ó ní èmi ó dá padà gbogbo nǹkan tí àwọn kòkòrò ayé ti jẹ lára yín ó ní kò máa dá padà tẹ bá lọ sínú ìwé Judges nítorí àkókò nílé ká ó ní ìtàn arákùnrin kan tó ń pè ní Samsoni alágbára èèyàn ni alágbára èèyàn ni kí wọ́n tó bí kókó tó lóyún ẹ̀ ni àsọtẹ́lẹ̀ ti jáde ó sọ fún ọmọ ẹ níbi ọmọ tó fẹ́ bí yìí alágbára ọmọ wòlíì mi dìlívárà ni ṣùgbọ́n abẹ ò gbọdọ̀ kàn án lórí mamẹ sì dọ́ ìgbà tí Samsoni dàgbà tó di ọkùnrin ó rí arábìnrin ẹ mo fẹ́ àwọn obìnrin ní agbára sà ó rí obìnrin Samson lé obìnrin lọ títí ìgbà tó fẹ́ra wa ó pàdé arábìnrin kan tó ń pè ní Dẹ̀lílà nítorí àkókò màá sáré paraphrase ẹ kò lè sáré gbà fúlàbí méjì gbọ́ mi bí Samsoni ṣe fẹ́ Dẹ̀lílà Dẹ̀lílà rí pé arákùnrin yìí fáì ó ní agbára láì mọ̀ wípé ara ọ̀tá ni Samsoni ti lọ níyàwó mo fẹ́ gbàdúrà fún yín o ẹ̀ẹ́ni fọ̀tá ṣọ̀rẹ́ mo ní ẹ̀ẹ́ni fi ọ̀tá yín ẹ̀ẹ́ni fi ṣọ̀rẹ́ Samsoni fẹ́ ọ̀tá ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó bí Dẹ̀lílà ṣe sọ fún Samsoni ó ní Samson mo fẹ́ kó o sọ fún ibi tí agbára ẹ wà Samson sọ fún ó ní tó bá fẹ́ mú mi lọ wá ewé tútù tí wọ́n ti lò rí fi somi lọ́wọ́ kí o fi somi lẹ́sẹ̀ mo fẹ́ sáré gbàdúrà kan níbẹ̀ yẹn gbogbo yín tó fi ewé àtegbò dàlámù tí wọ́n torí yín wọnú igbó lọ tí wọ́n ló ń já ewé tó ló ń já egbò láti ṣáyín lọ́gbẹ́ mo fẹ́ kẹ ṣàní o ọ̀run kó yín yọ lágbára jésù wọ́n dẹ̀ so ọwọ́ Samson wọ́n so ẹsẹ̀ Dẹ̀lílà pariwo ó ní Samsoni àwọn ọ̀tá ẹ̀ ti dé dídé dídé Samsoni dídé ewé tó fi so mọ́ Samsoni lọ́wọ́ àtẹsẹ̀ gbogbo ẹ̀ ń já kúrò Dẹ̀lílà wá jókòó Dẹ̀lílà wá ń ké wípé Samsoni ó sọ pé onífẹ́ mi ó dẹ̀ lè sanwó pọ̀ fún mi ibi tí agbára ẹ wà Samson tún wò ó gbé orí ó gbé sẹ́sẹ̀ Dẹ̀lílà fọwọ́ pa lórí Samsoni tún sọ fún ó ní lọ ra okùn tuntun God bless you. Angel, you see, it's you want to work, I buy a ship, act to a silly, and yell and what big dog, what you read, go you paga, you look at Jesus Christ in your blood.
0: Ọdí bá ti pàdé tí di ọ̀sẹ̀ tí ń bọ̀. Ìjọ́ ìlú ìbéèrè àlàyé tàbí ìtọ́sọ́nà. Ẹ̀rẹ́ pé ṣe ni ẹ̀rọ 08035718038 tàbí kí ẹ̀pẹ̀ wọ́n sí orí ẹ̀rọ 02556619. Fúnde kejì nínú oṣù iṣẹ́ ìròyìn àwọn ọkùnrin máa ń wáyé. Let's Night Vigil ní aago mẹ́wàá àṣálẹ́ nínú Fúnde kẹta ìyẹn Top Friday. Iṣẹ́ ìròyìn àwọn obìnrin máa ń wáyé Women's Night Vigil ní aago mẹ́wàá àṣálẹ́ ọjọ́ àkọ́kọ́ lóṣooṣù Thursday of every month. Ìpàdé àdọ́rùn ìṣẹ́jú pẹ̀lú olúwa 90 minutes of the Lord máa ń wáyé ní dédé aago mẹ́wàá àbọ̀ sí méje òwúrọ̀. Ìpàdé àdúrà tó gbẹ̀yìn oṣù máa ń wáyé ní Monday tó kẹ́yìn oṣù títí di Sunday àkọ́kọ́ oṣù tó tẹ̀lé last Monday of the month to first Sunday of the following month. Ìpàdé àdúrà tó gbẹ̀yìn oṣù 90 minutes of the Lord máa ń wáyé ní dédé aago mẹ́wàá àbọ̀ sí méje òwúrọ̀. Ìpàdé àdúrà tó gbẹ̀yìn oṣù máa ń wáyé ní Monday tó kẹ́yìn oṣù títí di Sunday àkọ́kọ́ oṣù tó tẹ̀lé last Monday of the month.

bá ronú wà láyé sísun ti láṣẹ pé ìyẹn fà tí mo bọ̀ nínú gbà lógún gbogbo àlàyé sí àkọ́kọ́ ní sọ́sì first of job every month ní ìgbà 5 minutes 24 22 alájọ ìfúnú fi pápá ìjọ ní ṣe ìwé ìwé àtàgbé ní gbogbo ìwọ̀sí mẹ́wàá òwúrọ̀ àtàwọn àmì látàrí ọlọ́run mí

0: ṣe má gbọ́ BBC Yorùbá.
1: Àlàjì ni Gbétúnjì Àgbẹ̀ ní Niger àti Zamfara.
2: Èyí ti jẹ́.
1: Iléeṣẹ́ méjèèjì sọ pé ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú tó kọjá
2: làwọn ajínigbé náà ṣọṣẹ́ lóye tí ọ̀pọ̀ èèyàn tún fara pa yánnayànna.
1: Irú ìgbésẹ̀ wo wá làwọn lè wá ń gbé báyìí?
2: Lọ kà á lójú òpó bbc.com/yorùbá.
1: Igbó àti Colorado wà lára èròjà tí wọ́n tún po àgọmọ tó gbẹ̀mí èèyàn Londo.
2: Àjọ NAFDAC ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn èròjà náà. Agbẹ̀mí èèyàn 19 nípínlẹ̀ ọ̀hún fún BBC.
1: Ẹ̀kúnrẹ́rẹ́ òpó wa
2: BBC Yorùbá. Ṣé lóòótọ́ ni pé gbajúgbajà òṣèré kan fóònù Jackie Chan ti jáde láyé?
1: Ikú kẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀.
2: Ìròyìn kú lómilẹ̀ tìtì láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn.
1: Àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti sọ ìròyìn tó jìnà sí òótọ́ ni àti pé kòkòkò lara ọ̀tá ń le.
2: Ẹ̀kúnrẹ́rẹ́.
3: Ẹ̀kọ́ sí wa lórí bbc.com/yorùbá.
4: Ìjọ àwọn ẹyẹ lóòótọ́ mo gbà. Aga Superstore, ilé ìtajà ìgbàlódé tí ò lẹ́lẹ́gbẹ́. Lé padà lọ́nà àrà ọ̀tọ̀, àgbéra tó fẹ̀yìn rìn, agbára ló lọ mú wa o. Ó pe tinutinu tòde. Ẹ mọ wulẹ̀ lágùn jìnà. Gbogbo ń tẹ nílò pátápátá lójú kọ́wà. Ẹ̀yẹ débẹ̀ kẹ kọ̀ǹfàmù ẹ̀.
5: Ọjọ́ Wednesday, September 30, 2023.
4: Ẹni a fi jí ìròyìn òta mojúbà. Ó ya ìtẹ̀lé mi ka lọ. Ká lọ rajà ìdùnnú. Aga Superstore, ọjà ilẹ̀ yìí lọ fẹ́ ni tàbí tòkè òkun. Gbogbo ẹ̀ lẹ́ máa rí ohun èlò ìṣeré.

081-202-6000 081-102-6000 Aja Superstore, your ultimate choice.

kubani kun won lowo on ton won ba o so tanabi wa muhammad sallallahu alaihi wasallam ti o so ta wa imo awon bani yun ti won so olo ma ja so o de ko su olohun oba o na ni ife nu ko lo ma koju esi wa modu ti an ba bo o na ni afe fi ti bayi o na ni arkanu li iman origun igbagbo ododo adi so nipa li iman bi lai ni gbagbo ninu olohun oba ala inigbagbo na malaika inigbagbo na kutubu samawiya inigbagbo gbogbo awon anobi olohun ati ojise lalayi ni yo ikole eleyi ta di menu baba o na ni meji to ku o na la fe menu ba ni ose yi eyi ta ma ko gbe yewo ninu e o iman bil qadar inigbagbo nipa ojo keyin bako na onigbagbo nipa òun náà ni alkodan òun náà ni ebubu àwọn ohun tí ọlọ́run ọba kọ lé ọmọ ẹ̀dẹ́ níyàn bákan náà àlè iman bìlìyà ọmọ ilẹ̀ ahir nípa ìjọ gbèǹde alùkìyàwó mọ́ ìjọ kẹyìn. ọjọ́jì yìí ọgọ́rin yan ni wọ́n ń kírun lọ́ọ́ gbà á gbọ́ àárín tó ń kírun tó ń gbààwẹ̀ tó ní kò sajin ayé náà lẹ́gbẹ̀ẹ́ ti máa jìyà ẹ̀ kò síyà kankan lọ́rùn ọlọ́run ọba tó dá sọ́mọ àtilẹ̀ ó lẹ́yìn bá ní kò sí john gbèǹde alùkìyàwó mọ́ ọlọ́run bá ní fọwọ́ káfíìrì ọlọ́run bá ní kẹfẹ́rí lónítọ̀hún torí pé àníri politicians kọ̀ọ̀kan láyé kó ní kò sí jẹ́ election àníri responsible den kó ní kò sí jẹ́ ọ̀kọ̀ọ̀kan tí wọ́n ń pè ní ju examination. bẹ́ẹ̀ náà ni olùgbàgbọ́ òdodo láti mọ̀ ní ọkọ ẹ̀ pé ìjọ o tọ́lọ́run bá ní máa san gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́sọ ẹni tó ṣe dáadáa ẹni tó ṣe dá kejì ọlọ́run bá ní sàn yín lẹ́sàn ọlọ́run bá yín sọ wípé ìjì ìjọ tẹ gbọ́dọ̀ gbàgbọ́ ni ọlọ́run bá sàn sọ bá kọ́rọ̀ àyà 177 ọlọ́run bá ní wọlé akínà bíbù ọlọ́run bá ní tí wọ́n ń pè ní dáadáa òun náà ni mọ́ ni amọ́nà bí láì òun náà ni ẹni tó gba ìmí ọlọ́run ọba gbọ́ wọléyà omele ahir àti ìjọ kẹyìn kálí mọ́ pàtàkì ìjọ náà ọlọ́run bá wá fún ní ọ̀pọ̀lọpọ̀ nínú korean ọlọ́run bá pè ní yaumọ̀lẹ́ ahir yaumọ̀lẹ́ kiyama yaumọ̀ tagabun yudin yaumọ̀ jaza lónìí rọ̀rọ̀ bá a gbé sílẹ̀ akáyì tó bá ní kò sí jọ́ kẹyìn ìyẹn tó gba bandits tó ti pa ìmọ̀ye èèyàn àwọn assassin wọn kidnapper àwọn yahoo plus gbogbo àwọn ìwé rọ̀ wọn kò lọ scot free àbó ìmọ̀ èèyàn tí àwọn assassin ti pa òmọ ìyọ̀rọ̀ tí àwọn bandits tó ti dá lóró tán bá rí ẹmú láyé wà á gba ẹ̀sùn ẹni pípé tó bá rí john gbèǹde alùkìyàwó wọn. àwọn afáni ìnígbàgbọ́ nípa ajọ́ yìí òun náà ni àlè yìí máa ń bìkú lè mọ́ agbára yìí láwọn ọ̀rọ̀sùn ni a máa nígbàgbọ́ nípa ogun tọ́lọ́run wọn bá fún wa ní ìrò nípa ajọ́ kẹyìn àti òjíṣẹ́ anúgbà muhammad sallallahu alaihi wasallam ohun tó sọ nípa ajọ́ kẹyìn agbọ́dọ̀ gbàgbọ́ mímọ́ yakunu badal mosque òun náà ni ohun tí ẹ pé ó ń bẹ lẹ́yìn ikú tí wọ́n bá kú ọ lè sí ẹ́sìkò yìí ọ lè sí ẹ́sọ́ fada àmọ́ ìrìnàjò ò parí síbẹ̀ a máa gbà pé nǹkan mìíràn tún bẹ lẹ́yìn ikú nínú fitnat kọ́bìrì wàhálà ń bẹ́ẹ̀ nù sáré ìyá ń bẹ́ẹ̀ nù sáré wọnà ìmíyì bákan náà ni ìdẹ́kùn ó ń bẹ́ẹ̀ nù sáré iṣẹ́ tó ní kálukú bá ṣe ló máa determine tí ó máa bá pàdé nínú kọ́bìrì nínú sáré tọ́ba tiẹ̀ sọ fún ẹ tó sì gbà á gbọ́ ṣèbí wọn náà ti lọ báyọ̀ sí ó lọ sí kúlátọ́ ó ti lọ sí kòyí ó ti lọ sábàárì ó ti lọ sẹ́súnà ó ti lọ fada ẹ lọ sí kún gbàmí ba ilé ó máa gbọ́ kẹ́yìn tẹ dúró gan ìtì yẹn máa mú yín ẹ̀yìn lè sápẹ́ àmọ́ òkùtẹ̀ sí síbẹ̀ ńkọ́ ìbólú fẹ́ sá lọ ẹ máa sì kú rí àwọn kòkòrò onírànran ẹ̀yìn lè wò pé kò lè jẹ mí báwo ló kú ṣe máa pòtẹ́tì ara rẹ̀ tí òfin jẹ́ ó máa jẹ́ kó yé ipé tó jù yẹn lọ nínú sáré oúnjẹ àwọn agbé sínú sáré ẹ ìyẹn oníkómájìyà ó tó bá wùwà ìyà ẹ wá dáná sínú sáré ẹ ìyá tó bá wùwà ìgbádùn ọlọ́run bá ní àásán yín lẹ́sàn wọn kó tó tán mọ́lù pẹ̀lú nǹkan tẹ́ ẹ bá ṣe níṣẹ́ nígbàgbọ́ sí tó ń bẹ lẹ́yìn ikú ní fitnat kọ́bìrì nínú àwọn ìdààmú wàhálà tó ń bẹ́ẹ̀ nù sáré

àwọn ìyá tó ṣàròyìn fún wa pé tọmọ ẹdẹ ènìyàn bá ti kú sọlọ́lá wà lè wọ̀sán láàrùn sáré báyìí ọlọ́run bá ní ká àwọn mọ̀láyíká wa máa wá béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ ẹni tó yege àfáà ìbẹ́nu gbádùn ìgbádùn àbàdí yá nìyẹn tí ò lópin tó bá jẹ́ ẹni tó kùnà tó wáyé wá ṣeré tó lè lérè ti sọ fún wa pílẹ̀ ayé dàbí pápá àṣeré ni oníkàwé tí ẹgẹ́ bá ṣe ran ẹni tó mọ fólíbọ́ọ̀lù ẹni tó mọ básíkẹ́tbọ́ọ̀lù àmọ́ ló dáyé ó ní mo ò dáyé fún pápá àṣeré àwọn tó mú ohun tá a wá ṣe láyé primary assignment ọlọ́run bá gbélé wa lọ́wọ́ òun náà ni a lè gba dat ọlọ́run bá ní wọ́n mọ kọ́lẹ́kítùlì jíìn ìsà ìlàlẹ̀ àbùdùn ọlọ́run bá mi ìtorí nǹkan kan ayé àbí kẹ́ wá sin èmi ọlọ́run nípa gbogbo àjọ kẹyìn àtún nígbàgbọ́ nípa bath òun náà ní pọ́nlọ́run bá máa jí wa dìde á jí wa dìde lẹ́yìn ìgbà tó ti sin wá tó bá dìjọ́ ń gbé ìdí àrùkí ahúnmọ̀ ọlọ́run bá gbé wa. Bákan náà wá sọ́ọ̀f oníkálukú ó gba ti tiẹ̀ àwọn kan ń fọwọ́ ọ̀tún gba tíra wọn àwọn kan ń fọwọ́ òsì gba tíra wọn ọlọ́run bá láwọn kan ń bẹ wọn ó gba tíra wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn ti tíra wọn bọ̀wọ́ nínú ajáde lẹ́yìn kọ́nà máa ṣe àwa nírú tó bá dé àlùkí ọmọ. Wọ́lì isaac àgbẹ̀ ìṣirò ń bẹ wọ́lì mizan òṣùwọ̀n ń bẹ òun náà ni sèl wọ́lì haud òun náà ni omi àmúṣẹ̀mí oyè abata tó ṣe lọ́wọ́ máa fún àwọn olùgbàgbọ́ òdodo ìjọ ń gbé kí ọmọ. Wasirot a nígbàgbọ́ nípa fasirot tó ló tirin ju irun orí lọ ó tún wọ́ ju nǹkan tó ń yọ lọ bóyá ọbẹ̀ ńlá bóyá ikun rot yẹn yọ jù bẹ́ẹ̀ lọ lábẹ́ inú iná ló ń bẹ ńbẹ àǹkó kọjá ńbẹ gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná àǹkó máa fa àǹkó bí tó ti ń lọ lórí ẹ̀ lọ́ ti já sínú iná kọ́nà bá wọ láàṣì àwa ní ọmọ náà. Wọ́n ṣàfá ẹ̀ àgbà ìpínijọ́ ìkẹyìn ìṣìpẹ́ ń bẹ ẹnìkan kò wá níṣẹ́ ọlọ́run ọba ṣìpẹ́ sọláńlá wà lè wọ́sẹ́ lá nínú ìgbà tó máa gbọ́ nípa ẹjọ́ kẹyìn òun náà ni ọjọ́ náà wà náà ọlọ́run bá máa pé àwọn èèyàn sí méjì àwọn kan wọ àlùjọ́ náà lọ kọ́ lọ́ọ́ máa ṣe àṣìwá lọ́mọ àlùjọ́ náà wà náà àwọn kan lọ kọ́ lọ́ọ́ máa ṣèwá ní ọmọ náà èyí tó wá kásẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ òun náà ni alimiyman bilkodar khairi wa shari minallahi ta'ala a nígbàgbọ́ nípa alikodo ohun tó bá ti ṣẹlẹ̀ sí wa báyìí ọlọ́run bá ló mú wa bóyá dùnú ni bóyá dàkejì ni. Má gbé agbára ọlọ́run ọba fún ọmọ ẹ̀dá ènìyàn wọ́n kàkà sínú ọjà ni àìbóoro ìdílé ni wọ́n fẹjú mọ́ ni tó pé gbogbo wa pátá là ń fèsì àdánwò tiwa ò bá jẹ́ mùsùlùmí kò mọ gbogbo kùránì lórí àdánwò tí ẹ ń bẹ yí ò bá mọ gbogbo sáàmù lórí àdánwò tí ẹ ń bẹ yí ò bá ṣàwò 16 àdánwò tí ẹ ń bẹ yí. À gba ìpọ́lọ́run ọba ló ń ṣe wá kò ń ṣe èèyàn tí ọba á jóní sábàbí aburú wà lọ jẹ ìyá ẹ lọ́dọ̀ ọlọ́run wọn ni àlè yímọ̀ níbi kọ́dọ̀ wàbí kọ́dà ohun tó bá ti ṣe ni kọ́dọ̀ o ó lásìdẹ̀n ṣọ́ọ̀bù ẹ jóná wọ́n dá dúró níbi iṣẹ́ kọ́dọ̀ ọ̀hún nìyẹn ọlọ́run ọba ló mú wá àti wá sá lọ sọ́dọ̀ ọlọ́run ọba yẹn. Alikọ́dà ó láti kọ́ tí ẹ pé kò sí tó lè yí padà ìlà dùá àyàfi ìbẹ́ lọ́hún nígbà táwọn ọmọ tọ́lọ́run ọba kọ àkọ́ ṣàdúrà ni ọlọ́run máa di lásìdẹ̀ntì o ọlọ́run máa yẹ kọ́ ọmọ mísìkì o ọlọ́pàá sí o ẹnìjọ́ sáláàrì wa kan máa ṣàdúrà ni àdàrà máa bẹ kọ́ ọlọ́run máa kọjú àbúrú sí wa. Ọlọ́run bá sọ́nà ọ̀pọ̀lọpọ̀ àyà rian wọ́n ní eléyìí ọlọ́run bá fi rẹ̀ fún wa pé mi ọlọ́run ọba yín àlẹ́dí láwọn múlikù sọ wá tó láàrin ọlọ́run bá ní ìkápá sọ́mọ̀ méjèèje ìkápá lẹ̀ ọwọ́ èmi ọlọ́run ọba ló ń bẹ wọ́lámiyẹ tẹ́ wá ládàn ọlọ́run bá lèmi ọlọ́run ọba yín ọba tí ò bímọ lèmi ọlọ́run ọba o àyà kùránì là ń ká sátó furikọ́n ní ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá wọ́lámiyẹ kun láwọn ṣẹ̀rí kó fìlúlẹ̀ ọlọ́run bá lèmi ọlọ́run ọba alá ọlọ́run ọba alá ó ní mi ò bímọ wọ́lámiyẹ kun láwọn ṣẹ̀rí kó fìlúlẹ̀ ọlọ́run bá lèmi ọba alá mi lórogó pa ẹ ràn mí lọ́wọ́ iṣẹ́ ìpọ̀jù kò sí fèmí ọlọ́run ẹ bá mi ṣe àwọn ọba ń tọ́jú àwọn tó wà láfíríkà bẹ́ẹ̀ lọ tọ́jú àwọn australia ọlọ́run bá ní kò ń ṣe mí ọlọ́run ọlọ́run bá ní wọ́n kó lákòókò láṣẹ in ọlọ́run bá gbogbo nǹkan èmi ọlọ́run ọba ni mo dá wọn fakọ̀ dárọ̀ ó tẹ́kídé rọ̀ ọlọ́run bá ní mo ti wá bùbù.

0: pẹ̀lú ti mi o. Ẹ̀rí máa jẹ́ mi nìṣòro. Ẹ lè bèrè nípa ilé-iṣẹ́ wa. Lọ́wọ́ àwọn tó ti bá wa rìnrìn àjò ṣe Umrah àti Hajj. Òdodo ni wọ́n sọ nípa wa. Ẹ kàn sí ilé-iṣẹ́ Al-Kubra International Services Limited ní number B3 Amoyi Shopping Complex, Orelope Bus Stop, Ẹ̀gbẹ́ga nípínlẹ̀ Èkó. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé Al-Kubra International Services Limited sórí 0803-501-6171 tàbí 081-796-35353. Al-Kubra International Services Limited. Àwọn làgbà lọ.
1: Ìyàtọ̀ láwùjọ àwọn ẹyẹ lóòótọ́ mo gbà. Ajá Superstore, ilé ìtajà ìgbàlódé tí ò lẹ́lẹ́gbẹ́. Ó dé padà lọ́nà àrà ọ̀tọ̀, àgbéra tó fẹ̀yìnrìn, agbára ló lọ mú wa o. Ó kún pin tinutinu tòde. Ẹ mọ́ wulẹ̀ láàgùn jìnà. Gbogbo ntẹ nílò pátápátá lójú kan ló wà. Ẹ̀yẹ débẹ̀ kẹ confirm ẹ̀.
2: Ọjọ́ Wednesday, September 30, 2026 la máa ṣí.
1: Bẹ́ẹ̀ ni a fi jí ìròyìn òtàmójúbà. Ó ya ìtẹ̀lé mi kalọ̀. Ká lọ rajà ìdùnnú ní Ada Superstore. Ọjà ilẹ̀ yìí lẹ́fẹ́ ni tàbí tòkè òkun. Gbogbo ẹ̀ lẹ́ máa rí ohun èlò ilé lóríṣiríṣi. Ohun tẹnu ń jẹ lọ́lọ́kan òjọ̀kan. Ohun mímu ẹlẹ́rìn dòdò. Àwọn tí ìgbàlódé ló ní rọ̀rùn. Aṣọ ìgbàlódé fún tọkùnrin tóbìnrin àti àwọn ọmọdé. Gift items, kitchen utensils, gbogbo ẹ̀ ló wà ní títà ní Ada Superstore. Nípẹ́kulowó ẹ̀ síbẹ̀ ò ṣe ti gbọ́ nípa Adas Bread. Àwọn tó ti mọ̀ jẹ́ fi ṣeré rárá. 8/10 Akin Balogun Street, opposite Cabri PLC, Agidingbe, Ikeja Lagos ni wọ́n wà.
2: Ọjọ́ Wednesday, September 30, 2026 la máa ṣí.
1: Ẹ pè wọ́n tàbí kẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp láti place ọjà yín 081-1202-6000 081-1202-6000

0: fun eledua olorun ti o mu wa sun to si mu wa ji olorun to mu wa jade to mu wa wole a mu wa lo irin ajo a si mu wa pada sile awa na ti mo wi pe ki sogbon wa ki sagbara wa ki sokun wa ki se didara wa ori ofe ni fun ori ofe si ti a tun ni lori eto yin eto wa eto gbogbo eniyan eto joko akone niti asale ojo oni ada gbogbo gbo pada si oro eledua nitori pe ohun lo tun gba ogo lori ti e ti n gbo mi ni asale ojo oni mo kiyin pe e kaabo sori eto ki a tun tesiwaju e je ka gbadura gbogbo ogo ati ola ati yin ni a fi fo oruko mimo yin oba to tun gba gbogbo ogo ati ola nitori pe e seun nitori pe anu yin duro lai abi yin ga fun titobi ati nina apa yin lori aye wa fun abo yin to daju ipese yin ni aye wa ati daabobo ku lowo ewu gbogbo ogo ni foruko yin mo yin bi a ti n tesiwaju lori eto ijoko akoni ti ojo oni emi mo e darapo mo wa e jeri ara yin o e si fi titobi yin han ni oruko Jesu Kristi oluwa wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ìjòkó akọni ti àṣálẹ̀ ọjọ́ òní David Oladapo àrólé akọni náà lorúkọ mi orí ọ̀fẹ́ ni mo máa tún rí gbà o ní àṣálẹ̀ ọjọ́ òní láti jẹ́ atọ́kùn ètò ìjòkó akọni lórí rédíò Bond FM 92.9 tí ó fi ìkàlẹ̀ sí Adékunlé Fájúìwé GRA ní onígbòǹgbò ní ìkẹjà nípínlẹ̀ Èkó níbí ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni a máa ń gun orí ìkànnì yìí láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní àṣálẹ̀ ọjọ́ ìṣẹ́gun 9 PM to 9:30 PM every Tuesday night. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹni orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti jẹ́ akọni lórí ètò yìí láti fún wa ní àwọn ìkéde yín àwọn ìpolówó ọjà yín àti àwọn ohun tí ẹ bá fẹ́ kí àwọn èèyàn ó mọ̀ nípa àwọn ètò tí ẹ ní síwájú yálà nínú ẹbí yín tàbí nínú ìjọ ọlọ́run ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033 18 17 74 08033 18 17 74 a ó lè jọ sọ àsọyé lórí bí ẹ ṣe lè jẹ́ alábàápín lórí ètò ìjòkó akọni ní ti àṣálẹ́ yìí kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí a lọ sí yàrá ìkéde wa kí a gbọ́ àwọn ìkéde tí a ní ní sáàyè.
1: Alágbára bá wọn jà ẹ̀mí mímọ́ bá wọn jà gbogbo ìjọba èṣù o tó dá mi dúró.
2: Yàrá ìjà gbogbo ogun láyé fẹ́ni tí iye rẹ̀ bá sí ìjà kadì ní fún ọmọ ológo. Jacob fi òru jà orúkọ rẹ̀ yípadà Israeli orúkọ ńlá àkọ́kọ́ tiẹ̀ náà rè máa bọ̀ Lágége Stadium Lẹ́kọ̀ọ́ àkẹ́sí àdúrà ìṣọ́ọ̀rú fún gbogbo ayé. Ìwọ ò ṣe nǹkan rere rí ọmọ ológo tí ń ṣẹrú orí adé tí ń ṣàgbé. Irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kó o lè bọ́ pátápátá lọ́wọ́ ẹ̀sùn. Òru ìjà làkórí ẹ̀ wòlíì ẹ̀sìn káyọ̀ olúgbóyò ládèjì General Evangelist CSC Nàìjíríà ló fa sí lọ́lọ́run fi sí ayọ̀ ìrá sí gbogbo ayé. Ọmọ ológo má jẹ́ kí ohunkóhunkó dí ẹ lọ́wọ́. Thursday October 1st mọ́jú Friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ Agége Stadium Lẹ́kọ̀ọ́ K Wonder lolórin ẹ̀mí fún ìtọ́ni 08033932654 gbogbo ènìyàn á bọ́ lọ́wọ́ ẹ̀sùn lórúkọ Jésù.
3: Ìsọjí ìsọjí ìsọjí ìjọ apostoli ti Kristi CNC Graceland tí ó kalẹ̀ sí 256 ọba Nìkòrò Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ń pé gbogbo ènìyàn síbi ìpàdé ìsọjí alágbára tí ó wáyé ní ọjọ́ karùn-ún sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún tí a wà yìí 5th to 7th October 2026. Àkórí ìsọjí ni nítòótọ́ èmi yóò bùkún fún ọ. Ìsọjí máa wáyé nílé ìjọsìn wọn tí ó wà ní 256 Ìkòròdú Road ọba Nìkòrò Lagos. Àkókò ìsọjí ni aago 5:00 ìrọ̀lẹ́ sí aago 2:30 ìrọ̀lẹ́ lójoojúmọ́ 5:30 PM to 7 PM daily. Olùṣọ́àgùtàn Ládélé Arówójọbẹ àti àwọn ẹni àmì òróró Ọlọ́run alàyè mìíràn ni Ọlọ́run máa lò níbi ìsọjí. Jésù Kristi ń dúró láti ṣiṣẹ́ ìgbàlà, ìwòsàn, ìtúsílẹ̀ àti ìgbélórísókè nínú ayé gbogbo àwọn tó bá wá. Olùkéde alàgbà lọ́kì òun ẹlù ìndìdì Jésù Kristi lolúwa.
0: Báyìí ẹ jẹ́ kí àwọn olórin kí nǹkan bá wa dá sí ètò gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò.

0: àwọn akọni wa lórí ètò ti àṣàlẹ̀ yìí wọ́n máa wọlé ní kọ̀ọ̀kan ẹni àkọ́kọ́ ni ajíhìnrere obìnrin Stella Ogunlade.
1: Ní orúkọ Jésù Kristi, orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, agbẹ́yíga Ọlọ́run àlàyé fóore ọ̀fẹ́ tẹ tún fún wa ní àṣàlẹ̀ yìí láti tún wá kọ́ ẹ̀kọ́ lẹ́sẹ̀ yín lórí ètò ìjòkó akọni ògo ńlá ni fún orúkọ yín Jésù Kristi Olúwa wa àmì. Àkòrí pàtàkì tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti máa sọ ní àṣàlẹ̀ yìí òun náà ni ọ̀nà tí ó rọrùn, the easiest way, ọ̀nà tí ó rọrùn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀nà wo ni ọ̀nà tí ó rọrùn? Ọ̀nà tí ó rọrùn ni wípé kí a gba Jésù Kristi sínú ayé wa gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Ọ̀nà tí ó rọrùn ni wípé kí a ṣe ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti ń darí wa. Ọ̀nà tí ó rọrùn ni wípé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ní gbogbo ọ̀nà. Ní ìgbà gbogbo ọ̀nà tí ó rọrùn ni wípé gbogbo ohun tá a bá ṣe Ọlọ́run gbudọ̀ lọ́wọ́ sí, a gbudọ̀ fi Ọlọ́run ṣáájú. Ọ̀nà tí ò ń tọ̀ lónìí tọ́lọ́run mú kó o tọ̀ káyé ń ròyìn pé àbílẹ̀ òsì ẹ̀mọ nǹkan tó ń ṣe ni òun náà ò ṣe gba ọ̀nà táwọn míì ń gbà. Má dáhùn o, bẹ̀rẹ̀ sí ní wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, òun ni kó o bẹ̀rẹ̀ sí ní wò. Ìwé òwe orí ìkẹrin ẹsẹ 25 yẹn nǹkan tó ń sọ fún wa ni pé ó ní kó jẹ́ kí ojú rẹ kó máa wo ọ̀kan gan-an. Ojú wa ká máa wo Ọlọ́run, ká máa wo ní gbogbo ìgbà, ká máa wo ní gbogbo ọ̀nà, ká máa wo ní gbogbo ìgbẹ́kẹ̀lé, ká máa wo nínú ohun gbogbo, ká káwọ́ sókè fún, ká gbà pé òun ni Ọlọ́run, kó o gbà wípé ọ̀dọ̀ rẹ ni Ọlọ́run wà ní gbogbo ìgbà, kó o gba ohun tó ń sọ fún wa ní gbogbo ìgbà gbọ́ wípé òun kò ní fi ọ́ sílẹ̀, òun ò dẹ̀ ní kọ̀ ọ́ sílẹ̀. Tí a bá ti lè fetí sí ohun tí Ọlọ́run ń sọ fún wa, tí a bá ti lè jẹ́wọ́ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, tí a bá ti lè jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run, ìrọ̀rùn ni yóò jẹ́ sí o. Lónìí àwọn nǹkan tó ń fẹ́ kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, yóò tẹ̀ ọ́ lọ́wọ́. O rò pé pẹ́ ni, kò dẹ̀ pẹ́ lójú Ọlọ́run o. Ìwọ ni kò jọ̀wọ́ ohun gbogbo fún. A gbúdọ̀ bá ìgbàgbọ́ wa débi wípé kì í ṣe nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run la ṣe tìtorí ẹ̀ gba Ọlọ́run gbọ́. Ó bọ́ sí o, kò ì bọ́ sí o, a gbúdọ̀ gbàgbọ́ pé yóò ṣe. A gbúdọ̀ gbẹ́kẹ̀lé, tó o bá dẹ̀ ti gbẹ́kẹ̀lé, ojú ò ní tì ọ́. Tí a bá wo ohun tí ìwé Exodus sọ fún wa, orí kẹtàlá, ẹsẹ̀ kẹtàdínlógún. Àwọn ọmọ Israẹli wọ́n ti sin àsìpá lóko ẹrú ní ilẹ̀ Íjíbítì. Ibẹ̀ ni wọ́n wà ìpọ́njú gbogbo ẹ̀ la mọ̀. Oríṣiríṣi nǹkan lójú wọn rí. Wọ́n ṣe iṣẹ́ àsìpá ní lójoojúmọ́. Ihun tí Íjíbítì àwọn ọba Fáráò tán fojú wọn rí nìyẹn. Ṣùgbọ́n nígbà tó tó ní ojú Ọlọ́run tọ́lọ́run gbọ́ gbígbin wọn, Ọlọ́run gbọ́ igbe wọn, Ọlọ́run gbọ́ gbígbin wọn, Ọlọ́run gbọ́ ẹkún wọn, ó dẹ̀ ṣe kí ni? Ó ránṣẹ́ láti gbà wọ́n, ó ránṣẹ́ láti tú wọn sílẹ̀. Ìgbà tó wá tó àsìkò láti pé kán jáde ní ilẹ̀ Ísírẹ́lì, ní ilẹ̀ Íjíbítì, ó tó àkókò láti pé kán jáde. Ọlọ́run fi ọwọ́ agbára rẹ̀, ó fi tì wọ́n jáde. Ó fi ọwọ́ agbára rẹ̀, ó fi tì wọ́n jáde. Tí a bá wo nǹkan tí Exodus yẹn sọ fún wa, orí ìkẹtàlá ẹsẹ 17 ẹsẹ kẹtàdínlógún, ó ní ó sì ṣe nígbà tí Fáráò jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ tán. Ọlọ́run kò sì mú wọn tọ ọ̀nà ilẹ̀ àwọn ará Filistia. Èyí ni ó ṣàyà. Ọlọ́run ò mú wọn gba ọ̀nà ilẹ̀ àwọn ará Filistia. Nítorí pé ilẹ̀ yẹn tó bá gbabẹ̀, Ọlọ́run rò wípé ó mọ̀ wípé àwọn ará Filistia wọn ò dojú ogun kàn wọ́n. Nítorí pé àwọn ará Filistia àti àwọn tó mú wọn lẹ́rú ìkan náà ni wọ́n. Ọ̀nà tí wọn ìbá gbà náà, àwọn tó kó wọn lẹ́rù àwọn ló la ọ̀nà ibẹ̀. The only thing ni wọ́n sọ́kàn máa ṣe ni pé wọ́n á kàn bẹ̀rẹ̀ sí ni wọ́n á kàn pé báyá wọ́n á sáré níke ẹṣin kan óyá ẹ lọ sọ fún ọba Fáráò tó ń mú àwọn wọ̀nyí lẹ́rù wípé wọ́n ti jáde o. Ó yá o, ìyá kàn dẹ̀ dá wọn lóhùn pé yá ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Ọlọ́run wá rí wípé tóun bá jẹ́ kí àwọn ìgbàbẹ̀ àwọn tí wọn ò ja ogun rí, tí wọ́n dẹ̀ dojú ogun kọ wọ́n, àwọn tí wọn ò múra ogun tẹ́lẹ̀, ohun tí wọ́n ṣe ni pé wọ́n padà sí Íjíbítì tí wọ́n ti wá, wọ́n padà sí oko ẹrú. Wọn ò tí ì rogun nígbà tí wọ́n ti ń sọ wípé àbá tiẹ̀ jọwọ́ wọn sí Íjíbítì níbi táwọn ti ń jẹ ẹran, táwọn ti ń jẹ oríṣiríṣi tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ kẹ́rù ń bà wọ́n. Tí a bá ka bẹ̀rẹ̀ síwájú ní, nítorí Ọlọ́run wípé kí àwọn ènìyàn náà má baà yí ọkàn padà nígbà tí wọ́n bá rí ogun, kí wọ́n sì padà lọ sí Íjíbítì. Ṣùgbọ́n Ọlọ́run mú wọn yí lọ ní ọ̀nà ijù òkun pupa. Àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ kúrò ní ilẹ̀ Íjíbítì ní ìhámọ́ra. Ọlọ́run ò mú wọn gba ọ̀nà tí ìpalára ti dé bá wọn. Ìwọ náà lónìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ò bá pa wípé àwọn èèyàn ṣerú ẹ̀, ìwọ náà fẹ́ ṣe. Ò bá pa tí o, o ba wa gbekele ile olorun patapata on to nfe orere to nfe yen olorun yo si se fun o to ba ti gbekele ni to ba ti gba gbodi gbogbo awon nkan to le di olowo lati gba olorun gbo gege bi ese ni o gege bi ibanuje ni o gege bi arokan ni gbogbo igba o lati pati o lati ma wo Jesu Kristi yi gangan o ni ko ma wo bebe ori ikeji la ise ikeji o npe ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa o ni kan lo le gba o iwo lo pe ona jin o pe to tin gbadura o de ti resi o de resi iwo ni ko farada ibe ni wi pe awon to duro de oluwa oluwa yo tun agbara won se o ni won yo tun agbara won se tun agbara re se ninu olorun tun agbara re se ma je ko re won ma je ka gara o da won fi igbekele re sinu re o wa lodun re ni gbogbo iseju ni gbogbo akoko o wa lodun re oloni emi to wa nu re emi to fi ni olorun lo ni o lo se je pe ko si bo se le sa kuro diwaju olorun o ba wo inu o le olorun wa nbe ko lo so furufu olorun wa nbe ko wa ni koro yara e olorun wa nbe awon to nse ibi won mo wi pe bayi olorun se sumo eniyan to oni won se nse ibi ta ba mo nti olorun se sinu aye olukuruku eniyan iwo to ngbo mi emi ti mo nsoro to olorun nlo lati soro yi to ba wo ohun ti olorun se sinu aye re tori pe agbari to gbe sori yi o ni ye awon sutures awon vehicles stitches awon to olorun fi to fi ran won po ko kan ri beyen lasan orisirisi lo papo awon orisirisi gbogbo ori e lo papo to je wi pe o lo je ko soro bi nkan kan ba de se sele boya won si be ni o boya won se ni o oju sutures won yen a wa nbe to je pe ko ni si pa lara atun se a de wa olorun lo ni omi ara re olorun lo ni eje ara re ohun lo mo bo se mo oni o si bu soro aye re kuro arakunrin arabirin fi gbekele re sinu olorun lo ni yi pada si olorun patapata fi okan re fun fi aye re fun fo gbogbo fun ma so pe pe ko ti pe ju ko pe ju fun o aye asibo ni olorun logo aye o ba gbogbo ope iyen to ba gbo si ase olorun to ba gba Jesu Kristi gege bi oluwa ti olugbala re ko jawo nu ese re ko fi gbekele re sinu re iyanu yo si sele ninu aye re Jesu Kristi oluwa wa
0: e se aje re obirin stella ogunlade o ni eyan bi ko je ba tin gbo wa ijoko akon lesi ngbo ni bond fm 92.9 ki a tutu tesi waju e je ki a tun koja si yara ikede wa ka gbo awon ikede ti ani ni sayi
2: alagbara ba won ja emi mi mo ba won ja gbogbo ijọba esu o to da mi duro
3: yàrá ìjàgùdù ogun láyé fẹni tí iye rẹ bá sí ìjà kadì ni fún ọmọ ológo jacob fi òru jà orúkọ rẹ yípadà israeli orúkọ ńlá àkọkọ tiẹ náà rèé máa bọ lágége stadium lẹkọọ àkẹsí àdúrà ìṣọ òru fún gbogbo ayé ìwọ ò ṣe nǹkan rẹ rí ọmọ ológo ti ń ṣẹrú orí adé ti ń ṣàgbé irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kó o lè bọ pátápátá lọwọ èṣù òru ìjà làkórí ẹ wòlíì ẹsìn káyọ olúgbóyè ọládèjì general evangelist CSC Nigeria ló fa sí lọ́lọ́run fi sí ayọ̀ ìrá sí gbogbo ayé ọmọ ológo má jẹ́ kí ọkọ̀ọ̀kan díẹ̀ lọ́wọ́ Thursday October 1st mọ́jú Friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ agége stadium lẹ́kọ̀ọ́ K Wonder lolórí ẹ̀mí fún ìtọ́ni 08033932654 gbogbo ènìyàn abọ́lọ́wọ́ èṣù lórúkọ Jésù.
4: Ìsọjí ìsọjí ìsọjí ìjọ apostolic ti Kristi CSC Graceland ti o kale si 256 oba nikoro ikurudu leko npe gbogbo eniyan sibi ipade isoji alagbara ti o waye ni ojo karun si ojo keje osu kewa odun ti a wa yi 5th to 7th october 2026 akori isoji ni nitooto emi yo buku fun o isoji ma waye ni le ijosin won ti o wa ni 256 ikurudu road oba nikoro lagos akoko isoji ni ago marun abo irole si ago meji abo irole lojojumo 5:30 p.m. to 7 p.m. daily olusu agutan ladele arorojobe ati awon eni ami ororo olorun alaye miran ni olorun ma lo nibi isoji jesu kristi n duro lati sise igbala iwosan itusile ati igbelorisoke ninu aye gbogbo awon to ba wa olukede alagba loki ohun elu indidi jesu kristi loluwa
0: awon olorin won tun ba wa sokan bo silu ka fese rajo die ka tu tesi waju.

0: báyìí a kọ́ ní kejì lórí ètò lálẹ́ yìí àwọn ni a fẹ́ gbóhùn mọ́ bàbá kọ́ ní ẹ̀wọ́lé
1: ògo fún ọlọ́run ní òkè ọrun mo wí lẹ́ẹ̀kan sí ní àṣálẹ́ òní pé ògo fún ọlọ́run ní òkè ọrun a gbé ọlọ́run ga fún iṣẹ́ agbára rẹ̀ lórí ètò ìdókò akọni ẹ jẹ́ kí a gbàdúrà bàbá agbé ọga torí tí wọn lọ́rùn torí tí ọ̀rọ̀ rẹ̀ ṣiṣẹ́ tàṣẹ́tàṣẹ́ ọlọ́run gba ọpẹ́ wa jẹ́ mo tún gbàdúrà lálẹ́ yìí pé kó rán ọ̀rọ̀ rẹ̀ jáde tó ti agbára àti àṣẹ kó sì tú àwọn akọni tó ń gbọ́ ọ̀rọ̀ náà sílẹ̀ kí ayé wa kó di òmìnira bí orílẹ̀-èdè nàìjíríà ṣe ń súnmọ́ àyájọ́ òmìnira gbogbo akọni tó ń gbọ́ ètò yìí lórúkọ jésù ayé yín kó gba òmìnira bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù kristi olúwa wa àmì mo kí gbogbo akọni pé a kú alẹ́ o gbogbo akọni tó ń gbọ́ ètò yìí ni mo tún kí lẹ́ẹ̀kan sí mo gbàdúrà pé agbára tó sọ ní dòmìnira kó wá akọni kọ̀ọ̀kan rí bí orílẹ̀-èdè ṣe múra sílẹ̀ fún àyájọ́ òmìnira ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tí à ń wò níwájú yìí lórúkọ jésù ayé wa yóò gba òmìnira ní kíákíá mo fẹ́ sọ̀rọ̀ lórí kókó tí mo pè ní àkókò òmìnira mi tàbí kí n pè ní àkókò òmìnira rẹ bẹ́ẹ̀ni ayé kọ̀ọ̀kan ló nílò òmìnira bẹ́ẹ̀ni ayé àwọn ọmọ wa nílò òmìnira iṣẹ́ rẹ nílò òmìnira orílẹ̀-èdè yìí ó nílò òmìnira ìlú kọ̀ọ̀kan nílò òmìnira mo gbàdúrà pé àkókò òmìnira wa ó dé kankan lórúkọ jésù kristi kí ni à ń pè ní òmìnira òmìnira ni ìdàkejì ìnira freedom is the opposite of bondage òmìnira ni ìdàkejì ìgbèkùn bí a bá rí ẹni tó ń ké fún òmìnira a ó rí pé irú èèyàn bẹ́ẹ̀ wà nínú ìnira gbogbo ẹni tó bá ń ké fún òmìnira tàbí kí n sọ pé gbogbo ẹni tó bá wà nínú ìnira ló máa ń ké fún òmìnira mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ọkàn tó ń ké fún òmìnira lónìí lórúkọ èèyàn bẹ́ẹ̀ wà nínú ìnira gbogbo ẹni tó bá ń ké fún òmìnira tàbí kí n sọ pé gbogbo ẹni tó bá wà nínú ìnira ló máa ń ké fún òmìnira mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ọkàn tó ń ké fún ìnira lónìí lórúkọ jésù ayé wa gba òmìnira náà ìnira tí ó ń bá ẹnì kọ̀ọ̀kan jà síra wọn o ìnira tó ń bá orílẹ̀-èdè kọ̀ọ̀kan jà ó yàtọ̀ nínú orílẹ̀-èdè nàìjíríà yìí ìnira tó ń bá stéètì kọjá ó yàtọ̀ síra wọn o nínú stéètì kan ìnira tó ń bá local government kọ̀ọ̀kan jà ó yàtọ̀ síra wọn ìnira tó ń bá ilé kọ̀ọ̀kan jà ó yàtọ̀ síra wọn òun ni mo ṣe sọ tẹ́lẹ̀ pé nínú ìnira tó ń bá ìwọ bí ẹnìkan lórílẹ̀-èdè yìí tàbí níbikíbi tó ti ń gbọ́ mi ìnira tó jà nílùú òyìnbó tó wà yẹn ìnira tó ń bá ẹjà ní uk níbi tó wà yìí lórúkọ jésù gba òmìnira lọ́wọ́ ẹ̀ lórúkọ olúwa gba òmìnira lọ́wọ́ ìnira náà ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ kí wọ́n sì gbà ni pé ọlọ́run nìkan lè fún ènìyàn ní òmìnira bẹ́ẹ̀ni ọlọ́run nìkan lè fún ènìyàn ní òmìnira mo fẹ́ ká mọ̀ pé ní agbègbè àti ìlú tó nira ọlọ́run máa ń fún èèyàn ní òmìnira níbẹ̀ bẹ́ẹ̀ni orílẹ̀-èdè tó nira kò ní kí ayé olùgbé ibẹ̀ tura o bẹ́ẹ̀ni ní orílẹ̀-èdè yìí a rí àwọn èèyàn kan tí a jọ ń gbé tàbí kí n sọ pé àwọn tó pọ̀ tá a jọ ń gbé orílẹ̀-èdè ṣùgbọ́n tí ayé wọn ò mọ ìnira wọn ò mọ ìnira tí àwa mọ̀ bẹ́ẹ̀ni bákan náà ní àwọn orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tó tura a rí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tó ń gbé bẹ̀ tí wọ́n sì ń gbé nínú ìnira ẹ lọ sí orílẹ̀-èdè amẹ́ríkà ìnira tí àwọn èèyàn ń là kọjá àwọn ọmọ orílẹ̀-èdè wa tó sá lọ síbẹ̀ tí wọ́n wá àti jẹ inú ìnira náà ni wọ́n wà ẹlòmíì ti ẹ̀dẹ́ kò mú nǹkan kan bọ̀ ìnira tẹ́lòmíì bá pàdé lọ́hùn ó tó ìlọ́po ẹ̀dọ́ ó tó ìlọ́po ọgọ́rùn-ún èyí tó ń fèsì bíbá yìí kó tó rí pé ọlọ́run ló ní òmìnira mo pàṣẹ ayé ìbánáwọ́ ìnira lónìí o orílẹ̀-èdè nàìjíríà ó gba òmìnira ní ọdún 1960 bí ìtàn tí a gbọ́ ṣùgbọ́n òmìnira tí a gbà lọ́wọ́ òyìnbó ni o kì í ṣe lọ́wọ́ ìpọ́njú a ò gba òmìnira lọ́wọ́ ìpọ́njú a sì wà nínú ìpọ́njú àti ìnira wa lẹ́yìn 66 years tí a ti sọ pé a gba òmìnira torí pé ọlọ́run ló ń fún ẹ ní òmìnira gbọ́ alágbára ló ń fi nínú ìnira ẹ rí i pé àwọn alágbára orílẹ̀-èdè yìí àwọn ní ìṣẹ̀ ìnira tí orílẹ̀-èdè yìí ní bẹ́ẹ̀ ni ó ti dájú láti gbà wá sẹ́ta ló ń fi ní sínú ìnira alágbára ni bẹ́ẹ̀ ni mo rí i nínú bíbélì ninu bibeli alagbara mo so tele saye nikan alara to fi iwo na sinu onira loruko jesu o ma di ohun eto o ma do ko ri be fori lede yi na o gbogbo alagbara to fi wa si lorun ko fi won so ohun etutu o ti se be fun wa nigba kan be baranti daruko ojo yen tori pe oya fefe ni mo wa olorun ti se be fe nikan o to ni se be lekan si gbogbo alagbara ti o je tori lede yi o tura o fi won rubo fun wa bakan na ni alagbara ti o je ki aye ti e na loruko jesu a fi won rubo lale oni egbo akorodu nitori jesu be ni tori jesu la fi pa erodu owo ni jesu wa nigba tan gejo si jesu ko gbe omo owo na ma egypt tori pe alagbara kan fe pa ko pe ko jina omo owo na ni si wa nigba ta tori jesu pa erodu ti an gejo lo jesu pe omo owo yi pada si jerusalem tori pe ni to nwa emi e lati pa oku awon wo lo nwa emi te na lati pa awon wo lo faye ni olara jesu won ma ku tumo si pe bi olorun se ma npa yan ni majamu lai be na lo npa yan ni majamu tutun mo tun pada ri erodu mo pada ri erodu mi to je o erodu mi to je leyin ti erodu to pa jesu ku ohun lo be ori juanu ni Matthew 14 lo ka beli je na o ko ri tuti awon erodu pa ko ri ti awon alagbara n fi aye awon eyan dalara be ni agbara ti alagbara le ti e na nlo lori e loruko jesu o de paja lale oni o erodu mi o mu Joanna Jesu asaju Jesu akede Jesu otimole atimole omo olori bere fun ori Joanna erodu si ni ki ori e o ma

0: tó bí o mọ̀ bóyá kí n sọ pé ààrẹ yẹn fi tara gbàdúrà fún buhanu tàbí kí n sọ pé bí olúwa ti fa ikú rẹ àbí àkókò rẹ ló tó ẹrọdù kẹta ẹrọdù míì sọ ti ẹrọdù míì nínú iṣẹ àwọn apọsọlù orí kejìlá ẹrọdù míì ló tún mú dé tí ó fi dà bẹ orí ẹ inú àwọn èèyàn dò sí ẹrọdù yẹn náà pétérù tó tì mọlé ó fi pétérù sínú ìnira nínú ìwé iṣẹ àwọn apọsọlù orí kejìlá ni ìtàn yẹn wà áńgẹ́lì olúwa nígbà tí ó fi ìtara gbàdúrà ohun tá a rí bẹ́ẹ̀ ni pé ìjọ fi ìtara gbàdúrà pétérù ọ̀rẹ́ mi mo fẹ́ kí wọn náà fi ìtara gbàdúrà bí akọni lálẹ́ òní bẹ́ẹ̀ ni ẹrọdù yẹn yìí bá pa pétérù bó ṣe pa jòhánù ẹrọkọ òrí jésù pa torí pé afẹ̀mí ẹ̀sìn tutù ẹrọdù kejì rẹ ó pa jòhánù ó pa james ó ti pétérù mọ́lé ó fẹ́ pa náà kí bá kúkú ṣàṣeyọrí ṣe bó ti pa jòhánù ó ti pa james ó ṣàṣeyọrí wọn gbọ́ alágbára tó ti ṣàṣeyọrí àwọn aṣáájú nílé yín tó fi fò tó fi wọ́n rúbọ̀ togotogo lórúkọ jésù ó ṣàṣetì lórí torí pé òun gbọ́ ìjókòó akọni yìí tí mo pè ní àkókò òmìnira rẹ̀ bí orílẹ̀-èdè náà ṣe ń wọ́ ọjọ́ tí a ó dòmìnira bí a tiẹ̀ ń ṣayẹyẹ òmìnira nínú ìnira ṣùgbọ́n bó bá ṣe tiẹ̀ ni akọni tó ń gbọ́ yìí látòní lọ ó di òmìnira ní tòótọ́ torí pàkọ́ bí ọmọ bá sọ yín ẹ̀yìn ó dòmìnira ní tòótọ́ ìjọ fi tara gbàdúrà fún pétérù alẹ́ ni olúwa jáde sí pétérù ní òtúbú ìmọ́lẹ̀ mọ́lẹ̀ yìí ká ẹ̀wọ̀n rẹ̀ àwọn olùsọ dàbí òkú ilẹ̀kùn kíní sí ilẹ̀kùn kẹbi ilẹ̀kùn kẹta sí ilẹ̀kùn gbẹ̀gẹ́dẹ́ sí gbogbo bi tí alágbára mọ́ tó fi wà lójú kan lórúkọ jésù amú ọ jáde ńbẹ̀ lálẹ́ ìlú ọmọ ogun wí tó bá kà á dé ìparí orí kejìlá yẹn akọpẹ́ lẹ́jọ́ àjọ amú kí ẹrọ́dù tó ṣẹnu níbi ní sí pétérù kó ṣiṣẹ́ ogo alalágbára náà ta alalágbára náà ta ni ọba náà ta ni ìhà ilé yín yẹn ìkà kì í gbẹ́bẹ̀ o ọ̀tá ni jésù ní ká bára kì í ṣe ìkà torí ìkà òní méjì tí ó ṣe ju ìkà lọ ìkà nílé yín tó ń fi ọmọ ológo ṣẹ̀sìn tó ń fi wọ́n ara rẹ̀ togotogo lórúkọ jésù àńgẹ́lì olúwa lù ú lónìí mo sọ tẹ́lẹ̀ pé kí alágbára tó dúró tì ọ́ kó ṣe níwájú olúwa kí àánú tó mu wà láàyè kó sì ká kúrò lórí mú ká kúrò lórí ẹrọ́dù lọ́jọ́ tó ṣiṣẹ́ sí olúwa lọ́jọ́ tí àwọn èèyàn ti pé olúwa ní èyí akọ pé àńgẹ́lì olúwa lù ú ìdíje ó túbọ̀ sí pé sí ó sì kú alágbára tó dé ọmọ gbẹ̀kùn lórúkọ jẹ́ ó ṣiṣẹ́ lálẹ́ òní kí àńgẹ́lì olúwa kó lù ú kó ṣẹ̀sìn kú kí òmìnira kó jẹ́ tiẹ̀ fi ìta gbàdúrà pé olúwa mo jáde nínú ìgbẹ̀kùn mi jẹ́ kí alágbára tó fi mí sí ìgbẹ̀kùn kó di ohun lọ bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ jésù kristi olúwa wa àmì pásítọ̀ ogun adéọlá ní yìí christ apostolic church òkèmọ́lẹ̀ district headquarter 33 Ita Street Jego Lagos 00-6217-235 God bless you in Jesus name amen.
1: Ètò ìdókòwò àkànbọ́ ní Bond FM 92.9 ní ti àṣálẹ̀ ọjọ́ ìṣẹ́gun ti òní ṣe ló kúkú dàbẹ́ ni pé kí a má parí yìí ṣùgbọ́n ó ti jẹjẹ pé a gbúdọ̀ padà sílé kí a máa múra fún ti ọjọ́ mẹ́jọ tí jésù kò bá ti dé ní òní ṣe aláìdúpẹ́ lọ́wọ́ kí ètò ìkó ṣe é gbọ́ fún yín nílé àti gbogbo jẹ́ ti ń gbọ́ wá ní ọjọ́ òní mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ mi bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ olótú ètò yìí ìgbìmọ̀ aláṣẹ àti adarí iléeṣẹ́ FM 92.9 mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn olórin tí a ti lò lórí ètò ti àṣálẹ̀ yìí yóò dára fún gbogbo yín ìjókòó akọni vangard mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ oṣù yìí ti tún kọjá lọ díẹ̀díẹ̀ a sì dúpẹ́ fún ṣe ti dá sí wa lórí ètò ti oṣù yìí pàápàá nípa ìrànlọ́wọ́ ẹ má jẹ́ kí agara kó dá yín à ń retí torí pé ó kù òun náà ni ìbọn ń ró ibi tí ẹ ti mú àwọn ọdọ ìrànwá lọwọ lórúkọ jésù oríṣun yóò ní gbẹ yóò dára fún yín lọpọlọpọ 0-33-18-17-74 0-33-18-17-74 òun ni ẹrọ ìbánisọrọ tẹ fi bá wa sọ lórí ètò ìjókòó akọni david ọlọ àrólé akọni ní orúkọ mi atẹmí àti gbogbo àwọn àti tí a jọ wà nínú ilé agodo ní àṣálẹ ọjọ yìí la máa ń pé bí jésù kò bá tí ì dé ọjọ mẹjọ ni ó dà lórí ètò yìí ètò wa ìjókòó.

tó tẹ bá papọ̀ wọ́n fi lò ó. Yóò sọ ohun tí ó máa ṣe lágbo àti jáwọ́ gbígbà. Ìtọ̀ ṣúgà òdì dúró. Àìrórun sùn, àìsàn jẹ̀dọ̀ jẹ̀dọ̀. Dermatitis. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ọmọkùnrin tó fẹ́ dúró tó wakọ̀ nílẹ̀ lórí olólùfẹ́ rẹ̀. Olùwọ́rọ́wọ́ 5,000 naira ni ẹmu dání. Pẹ̀lú owó péréte tó ń fi rògùn. Inú ẹ̀ lẹ́wọ̀tì. Alfoyin ni marathon extravitas àti marathon flusher. Tó ń fọ gbogbo gẹ̀gẹ̀ gẹ́gẹ́ dọ̀tí ara. Aago mẹ́sàn-án rọ̀. Aago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tó fi mọ́jọ Saturday àtọjọ Sunday. Àwọn ọlọ́fẹ̀sì wa ní 6A Slade Pottery Agbe Road Abule Ẹ̀ta Lagos. Ẹ̀ma 0806090 9546 Kàlífà.

0: káàárọ̀ ẹ kásán ẹkún àṣálẹ́. Gbogbo àkókò tẹ bá wà ní àkókò yóò náà la fi ń kíwa kú ọjọ́ àkú ọ̀rọ̀ ajé ilẹ̀ ìtàǹbà kì í látòwúrọ̀. Ìjẹ́ káàbọ̀ sórí ètò kan ètò kan ilẹ̀ ti iléeṣẹ́ Khalifa Aba Therapy tí wọ́n so nígbọ̀wọ́ ẹ̀. Ìwọ̀n iléeṣẹ́ ilẹ̀ tó ń rí sí ìgbáyégbádùn tọmọdé tọkùnrin tóbìnrin tónílé tàlejò tó yún àtàṣẹ́ ẹ̀bí. Nítorí pé bàbá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọ́kọ ọlọ́kọ aya ẹni adaya láyọ ẹni adọmọ ọlọ́mọ kódà dúkìá èèyàn á di tẹlòmíràn. Ìyẹ̀wò tí bá ń ṣe ni lágọ̀ ara iléeṣẹ́ Khalifa Aba Therapy náà ni ọ̀rọ̀ sí gbogbo ohun tí ń ṣe ni. A gbọ́ bí ẹ ṣe ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yẹ wá wípé ìṣẹ̀lẹ̀ ń lo oògùn wa tí sì ń bá yín la mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún náà sì mọ̀ bẹ́ẹ̀ àdúgbò lọ́wọ́ Olódùmarè tó fi mọ̀ ń mọ̀ wá ó sì fàṣe. Ǹjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì ilé tí mo ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan tó ṣùgbọ́n orí bá tọwọ́ bọ kinní ọ̀hún gbogbo ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ṣe lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ Khalifa Aba Therapy àwọn náà ní iléeṣẹ́ ilé ìwò egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pò ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn náà la fi ń gbé náà lọ́wọ́ oníkálukú wa. Orí bàbá látọ́jú èmi bá àìsàn òun ṣe ń ṣẹ̀yàn náà láà ṣe gbowó ẹ̀ ẹ bá gbàhùn tí ń ṣẹlò míì wọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe ní àáṣe ní ẹlẹ́mi bá gbogbo ọkọ̀ tí ń ṣàn ní owó rẹ̀ ó sì pọ̀ bọ́wọ́ bá délé iṣẹ́ Khalifa Aba Therapy ó lè ní owó ìdákọ̀ọ́mọ náà ni ó fi ro oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkìyàn fi káàkàn sọ pé tó kíní ń ṣe a sì bu oògùn ní irọ́ àáṣe test àyẹ̀wò yóò lọ ní rẹpẹtẹ àyẹ̀wò tí wá sí rèé kìí ṣe mú kìí ṣe mágùntàn wá kìí ṣe mágbòwá kọ́dà kò sí ohun tá a forúkọ ìyá tó bu àṣe bá a bá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbé kinní ọ̀hún tá a yẹ̀ wò a ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ọ́ ara wa à ń pariwo à sì ń pè é pé tó kẹ́ ẹ máa bọ̀ wá ní ilé iṣẹ́ wa tó wà ní yan ní ladipo yan number 6A ladipo street yan ní abúlé ẹ̀gbá ní àgbẹ̀rò ibẹ̀ la wà ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa tó jẹ tó mojú ogun bọba pa obìnrin rẹ àlejò mi mo ti gbìyànjú lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n agbára mi ò nílé ìgbẹ́ fún ara rẹ.
1: A kí wa pé a kú dédé àsìkò yìí àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé lẹ́nu ò sì ní jẹ ìṣe wa. Nílé iṣẹ́ Khalifa Aba Therapy àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbọ́ ẹ̀sán àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé. Iṣẹ́ Khalifa Aba Therapy tó wà ní nọmba 6A Babs Ladipo Street Babs Street ẹ má sì gbọ́ kìí ṣe Ladipo tó sòdí o kìí ṣe Ladipo tí mo ṣe o ti abúlé ẹ̀gbá ni o Babs Ladipo Street Agbẹ̀rò Tairap Oil nílé epo ráàbù tàbí tẹ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbá ẹpẹ́ ńlọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹpẹ́ ńlọ sí Rab Oil ilé epo ráàbù tẹ bá ti débẹ̀ ẹgbẹ́ wa láago ní abúlé gbogbo bíkíbi tẹ bá ti ń bọ̀ yálà ń bọ̀ láti Ogun State ni o tàbá ti dé abúlé ẹ̀gbá àkànṣì sí ilé epo mobi tàbá ń bọ̀ láti gbogbo wáyà ń bọ̀ láti ìbànú pàjá à ń bọ̀ láti oṣòdì ìkòròdú tàbá ti búlé ẹ̀gbá ibẹ̀ náà láti máa rí ìyànà kan àwọn ọlọ́kadà wà ń bẹ àwọn onímàrúwá wà ń bẹ ẹpẹ́ ń lọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ó bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹ lọ sí ilé epo ráàbù ẹ bá ti dé ilé epo ráàbù ẹ pè wá a gbé ẹ̀rọ bọ̀rọ̀ yín a sì pè kàn wá mú yín. Ní iléeṣẹ́ Khalifa Aba Therapy gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìgbáyégbádùn òun ló jẹ wá lógún ẹni àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní ọ̀hún tó ti wá fún ìtọ́jú mo gbàdúrà pẹ̀lú agbára ti ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ sì lóògùn wá sí gbogbo ẹ̀ ni yóò bá yín ní ara mu gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé gbogbo àwọn tí wọ́n ṣe àrìn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá lẹ́yìn tí ò pè wá tí wọ́n fi ránṣẹ́ wa látara gbígbàdúrà tí wọ́n ti rí mo gbàdúrà pé àdúrà ti yín náà wá gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa. Ẹ̀wọ́n tó wá ń gbọ́ ni fún ìgbà àkọ́kọ́ ẹ̀ lè ṣe Khalifa Aba Therapy ní.

ìgbáyégbádùn yìí òun ló jẹ wá lógún a sì máa mójútó báwọn yóò sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi àjẹlógún lọ́dọ̀ wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì ní gbọ́ ní ọ̀nà ti ìgbàlódé ògì ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti lásìkò yòówù tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àkàkàn àní bíi mẹ́rin márùn orúkọ ohun tó bá lágbájá mu ó ṣeéṣe kó má bàa lò ní ara mu a rí pé a ti ń pariwo ọ̀sẹ̀ ìlera a ti ń pa ẹgbẹ́ oṣù kan oṣù méjì a ń sọ fún wa pé ipò yìí pọ̀ débi pé àwọn tí ò lè wá láti ọ̀nà jíjì kódà láti ìlú míì kódà láti orílẹ̀ míì kódà níbi ní àwọn ẹ̀yà míì tí bọ́ wa nílùú míì ti iléeṣẹ́ ti àwọn bíi àwọn ayé kára amóhùnmáfẹ́fẹ́ táwọn èèyàn wá ń gbọ́ ó mi ń pè wá láti oríṣiríṣi ọ̀nà àwọn ajẹ́ ká pinnu pẹ̀lú àwọn ara ilé gbogbo àwọn management pé a máa bá ètò yìí lọ ẹ̀dínwó yóò máa lọ títí tí ọdún tí yóò fi kolẹ̀ kí àǹfààní yẹn ó lè bá a kárí torí pé iléeṣẹ́ ká ń tá a fẹ́ jẹ ohun nìkan kọ́ là ń dùn ó ń tá a fẹ́ jẹ ó wà ní orí ẹ̀ oríṣiríṣi meeting láti ṣe pẹ̀lú àwọn èèyàn pé bó la ṣe fẹ́ ṣe táwọn èèyàn fi jẹ àǹfààní yìí torí pé àwọn àrùn tí àwọn èèyàn ń gbá kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kì í ṣe àfọ́fà omi nǹkan tó já sí kò lè ṣàlàyé ohun tó fà èyí wá fi ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ a sì fi pé títí tí ọdún tí a wà yóò fi kolẹ̀ ètò ẹ̀dínwó yẹn à ń bẹ̀ tẹ́lómi ọba máa dé pé báwo ẹ̀dínwó ń bẹ ní ẹ ṣe bá ní àti ṣe rí iléeṣẹ́ kàlífà ní nǹkan kan bàbá lè mú ti ń bẹ nínú àìsàn kúrò tàbí nínú ìṣòro èèyàn kúrò a kì í fi kún téèyàn bá ti dọ́dọ̀ wa èèyàn ó gba káàdì pẹ̀lú 5,000 naira nínú 5,000 naira tẹ́ gba káàdì yẹn a máa gba marathon capsule káwọn tó ti wá sí mọ ṣe rí marathon flusher capsule yẹn torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé ṣé ẹlòmíì lé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi torí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jáde lára òun a dẹ̀ tún gba marathon extra bitter ṣe rí marathon extra bitter sí láti ilé iṣẹ́ gangan fún ara rẹ̀ òun gan 5,000 ni òun ògì bí ẹ̀ tó já sí pé tá a bá lò ó pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara tá a bá lò ó pẹ̀lú oyin yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru tá a bá lò ó ọ̀sán wẹ́wẹ́ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí éèlà rẹ̀ dédé tá a bá lò ó pẹ̀lú omi àgbọn yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tàtọ̀jù tá a bá lò ó pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa ṣe fún àgbẹ̀ ẹnu àbò onírànràn comfortability nínú èèyàn tá a bá lo marathon extra tá a jẹ orógbó tá a mú sí yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àìlèṣe dédé pẹ̀lú olólùfẹ́ wọn tá a bá lo marathon extra tá a díẹ̀ yẹn àdídúdú ó lè ṣiṣẹ́ fún àwọn tó ní àrùn ojú tí wọn tó súnmọ́ wọn kan tó jìnà sí wọn tàbí ojú ń gún wọn ojú ń rún wọn ojú ń rún yàtọ̀ sẹ́ni tí ò ríran mọ́ o bákan náà wọn ó máa ṣiṣẹ́ fún àwọn tí ó bá ní àrùn inú egun tó bá jókòó pọ̀ nílé ìdìdì ẹ̀yìn ríro orúnkún ríro èjìká ríro igbá àyà dídùn ẹ̀fún láìmọ láìlóhùndínwọ̀n bákan náà yóò tún máa ṣiṣẹ́ fáwọn tó bá ní àrùn iṣan nǹkan rìn káàkiri ara ọwọ́ mi ń kú rèrè nǹkan jámi jẹ lára nǹkan jámi jẹ lẹ́sẹ̀ ó dàbí ká pé kò sí ẹ̀jẹ̀ ń bẹ̀ tàbá lò pẹ̀lú tàbá lo marathon extra bitter pẹ̀lú oríṣiríṣi nǹkan tàbá lò pẹ̀lú omi irú yóò máa ṣiṣẹ́ tó bá ní àrùn ìpèníjà apá kan ò ṣiṣẹ́ mọ́ ẹsẹ̀ kan ò ṣiṣẹ́ mọ́ àti bẹ́ẹ̀ lọ nínú 5,000 ni marathon extra bitter sí wa a wà láǹfààní láwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yà ṣe àyẹ̀wò fún wa lẹ́yìn àyẹ̀wò tó bá ní kára oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú kára tó pé ẹ̀dínwó ti àwọn oògùn yẹn kìí ṣèdínwó yẹn gangan ló máa tà mọ́s ṣé wọ́n ti fún tó bá mi ní ara mu tàbá wá ṣàyẹ̀wò yẹn tán wọ́n ra àwọn oògùn ẹlòmíbẹ̀ tó já sí pé oògùn colonid bolonid kan tó lóyìnbó pè ní dietary tàbí exercise àyẹ̀wò yóò sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kìí ṣe àtàtà sí oògùn oríṣiríṣi àwọn ẹ̀sẹ̀ tí ń bẹ láyé lónìí látara ohun tá à ń jẹ òun láti kó ìjẹ́ èmi àti yín mọ̀ pé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn ihun tí wọ́n fi ṣàfẹ́ tàbí tí wọ́n fi ṣe kó tó di jíjẹ ẹ mọ̀ pé ó léwu kìí ṣe ohun tẹ́nu ń kan oúnjẹ tí wọ́n fi ṣe kò sí yóò dá wàhálà lẹ́sẹ̀ ẹlòmíì lágọ̀ ara lẹ́fì máa gbọ́ àwọn oríṣiríṣi àrùn àmì ẹ̀dùn dùn yẹn ẹ̀jẹ̀ igbá kan láwọn àìsàn tí ò sí láyé àtijọ́ ó fi já sí pé iléeṣẹ́ kàlẹ́fà rẹ̀ ti gbìyànjú láti lè eradicate gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mójútó sáwọn àìsàn tá à ń gbé orúkọ rẹ̀ tí máa ń dẹ́rù bani kó tó rí ara ìyẹn gan pàápàá láti lè sọ di ohun gbàgbé nínú àgọ́ ara tí a bá dé iléeṣẹ́ wa gan èyí ó ti rí àwọn oríṣiríṣi egbògi ìbílẹ̀ lóríṣiríṣi fún ti àrùn àwa tó já pé àwọn ojú ọlọ́run àtọkùnrin àtobìnrin ẹ̀jẹ̀ ká yọjú sí wa ká dá ẹ̀bi ilé obìnrin nìkan ní àgọ́ ara tá a bá ti ṣàyẹ̀fọ́ iṣẹ́ pé n ti ń sọ omi lọ́gbọ́rọ́ ti ń sọ alábìnrin alábíamọ òun ló lẹ omi ilé sàn omi ilé máàkì omi ilé máàkì ní agbára bó ṣe yẹ kó ní agbára ó sì lè já pé máa ń gbọ́ wá tí aláboyún arábìnrin tó bá ti ní àjọṣepọ̀ ó sì lè yọ àìsàn kan ló ń fà wọ́n á máa pè mí ní one balance oríṣiríṣi orúkọ wọ́n á máa pè mí ní PID.

yóò sọrun tí ó máa ṣe lágbára àyà ìjíjẹ́ gbígbà ìtọ́jú tó dé dúró àìrórun sùn àìsọ jẹjọjẹdọ ká mọ̀ sí epitis ẹ̀gbẹ́ borí tó ń sọ ni ọmọ ọkùnrin tó fẹ́ dúró tó wakọ̀ nílẹ̀ lórí olólùfẹ́ rẹ̀ ó àlejò wọ́rọ́wọ́ 5000 naira ni ẹmú dání pẹ̀lú owó péréte tó ń fi oògùn inú ẹ̀lẹ́ kádì a ó fòyín ní marathon extravitas àti marathon flusher tó ń pọ gbogbo gẹ̀dẹ̀gẹ́dẹ́ dáradánù látàgọ́ mẹ́sàn-án ọ̀rọ̀ ṣaago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ tó fi mọ́jọ sátidé àti sunday ilé fi máa bá wa lọ́fíìsì wa ní 6A Tasladipo Street Agbe Road Abúlé Ẹ̀tayé ẹ̀ máa pe 0806090951 6 Kalabatera.

0: lọ́nà àrà ọ̀tọ̀ àgbè wa tó fẹ̀yìn rárá ló lọ mú wa wò ó kó pin tìmùtìmù tòde ẹ mọ wulẹ̀ láàgùn jìnà gbogbo pátápátá lójú kan ló wà ẹ̀yìn ẹjẹ́ bẹ̀gẹ́ kan fáàmù ẹ̀.
1: ọjọ́ wednesday 30/2026 la máa ṣe.
0: ẹni a fi jí ìròyìn òtàmójúbà bóyá ìtẹ̀ka lọ ká lọ rajà ìdùnnú ní ada superstore ọjà ilẹ̀ yìí lẹ́fẹ́ ni tàbí tòkè ó gbọ́ ẹ̀lẹ́ máa rí ohun èlò ilé lóríṣiríṣi ohun tẹnu ń jẹ lọ́lọ́kan òjọ̀kan ohun mímu ẹlòdò àwọn tí ìgbàlódé lónìí rọ̀rùn aṣọ

0: ọjọ́ àsìkò yìí ni orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelry Trees. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrìnisí ni lọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn láńkó ni. Ìyẹn túmọ̀ sí pé you are worth it. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always, we must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórìíra ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelry àti mọ̀dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọ́n lọ church, àsàlá two, pàápàá and bẹ́ẹ̀. Ẹ lè lo wọ́n lọ sọ́fíìs, ẹ lè lo wọ́n lọ sọ́jà, ẹ lè lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lo wọ́n kẹ look good, kẹ máa dazzle. Ẹ lè pe Ambi Jewelry and Accessory 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. And our jewelry is running gold replica. Ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ò dẹ̀ tún gara. Ẹ máa réwu wọn lóríṣiríṣi ní Ambi Jewelry and Accessories. Lówó péréte, a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ Ambi Jewelry and Accessories sórí 08023496546. 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. Ẹ ṣeun.
1: Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi Làkànwó tí gbogbo ayé máa gbu ọ̀rá olótú sára àtolùtọ́jú ọlọ́mọ ọkùnrin ní ilé iṣẹ́ wa láti mọ́ ń lewé àtegbò fi ṣe ìtọ́jú fáwọn èèyàn tọ́lọ́run sì ń fún wa ṣe àti pé ká ṣe àlàyé fún ara wa ohun tí ó yẹ fún yín láti máa jẹ àti àwọn nǹkan tó yẹ kí ẹ yẹ fún pàápàá jùlọ tọ́jú orí.

àrùn fara yìí a ma sọ ọkùnrin bẹ́ẹ̀ la ma sọ obìnrin àti mú kó di ogun àti bẹ̀rẹ̀ kó dìjẹ̀ gbọ̀n ká dúró ká mọ̀ lè dúró ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè bẹ̀rẹ̀ gbádùn ẹlòmíì kò lè bẹ̀rẹ̀ láti kí irun tàbí gbàdúà ọ̀sẹ̀ ìlera tí ń lọ nílé iṣẹ́ wa sì ń tẹ̀síwájú orí pé ẹbẹ̀ pọ̀ wọ́n ní ká fọjọ́ kun ṣùgbọ́n o ọjọ́ péréte náà la fi kún ìwọ náà tètè dìde fúyà báyìí kọ ọmọ ọbọ torí àwọn tó ti jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí tẹ́lẹ̀ wọ́n dúpẹ́ fọlọ́run fún àǹfààní ẹ̀yí tẹ́ ẹ ti wá tẹ́lẹ̀ bàbá agboọra ti wà ní ọ́fíìsì tuntun ní nọmba 13 akínwálé street off thomas alakọ lọ́gbàn bus stop ọgbà nìkẹjà nílùú èkó bí o sì lè fẹ́ pè mí 08037933808 oríṣiríṣi àǹfààní lẹ ò máa gbá pàdé ní ilé iṣẹ́ wa níbi ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́ yìí ẹ fojú ojú pẹ̀lú èmi gangan bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò gbàlódé tí ó mọ sọ ibi tí àwọn nǹkan wọ̀nyí lúgọ sí nínú àgọ́ ara yín bóyá ẹ̀yin rí àpẹẹrẹ bí pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ara kúkú tà ìta ẹni ti ẹlòmíì tàbí kó dàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ mọ́ tàbí gbogbo ara ọwọ́ gbígbọ̀n ẹsẹ̀ gbígbọ̀n tàbí gbogbo ara gbígbọ̀n ni tẹlòmíì ọ̀pọ̀ ló ti lọ káàkiri bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ti lo oríṣiríṣi ogun tí wọn kò rí ọ̀nà àbáyọ ẹlòmíì ti lo ogun tí ó ti fẹ́ sọ di oníṣègùn bílẹ̀ má sọ ìrètí ìrẹnu ẹlòmíì wà tó jẹ́ pé ìṣẹ́pọ̀ apá ìṣẹ́pọ̀ ẹsẹ̀ ní títí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì ò sẹ̀ lè dá àwọn ọmọka rẹ̀ sẹ́pọ̀ mọ́ bẹ́ẹ̀ bá dé a tó fún yín ní ajá ogun tí ó mọ jẹ́ kí gbogbo ogun tẹ́ ẹ bá ti lò nílé iṣẹ́ wa ó mọ ṣiṣẹ́ nú àgọ́ ara yín lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ ọba tí ń lògùn èmi àkànwó lẹ́ẹ̀tì mọ ẹyin ọlọ́run lógo ọpọ kò lè rí ibùsọ̀ méjì iṣan ara mọ fàáṣọ bí kó máa rìn wọ́nkúwọ́nkú tàbí kó máa rìn tàgétàgé bí ẹni tó fẹ́ ṣubú kó rìn kó máa wá ibi tí yóò fìdílé ẹlòmíì a máa rìn bí ọmọdé tó ṣe ń kọ́ ìrìnrìn àrùn sára yìí ti ṣe ẹlòmíì darúgbọ ọ̀sán gangan tètè dídé fúyà báyìí kọ́ wá sí ilé iṣẹ́ wa ẹyin dúdùn ìbàrá àdí ríro orúnkún ni ti ẹlòmíì ẹsẹ̀ wúwú tàbí kó wúwo tàbí kó nira láti gbé ni tẹlòmíì kódà bí ìgbà tẹlòmíì ń tẹ ẹ̀gún mọ́lẹ̀ látẹlẹsẹ rẹ̀ títí tí bá pé ó fi bọ́ lẹ́sẹ̀ ẹlòmíì kò ní mọ̀ ẹsẹ̀ ẹlòmíì yóò máa gbóná tàbí kó máa tá bí ẹni pé wọ́n fi atara lẹ́sẹ̀ tàbí kí nǹkan máa ṣe wìnìwìnì nínú ẹsẹ̀ ẹlòmíì ẹgbẹ́ kan rẹ̀ ẹlòmíì wúwo tàbí kó kú délẹ̀ gbogbo nǹkan yìí àrùn inú sahara ni orúkọ oríṣiríṣi ni wọ́n ń pe àrùn sahara wọ̀nyí àwọn míì àpè láwọ́ká inú egungun àwọ́ká inú san bẹ́ẹ̀ ni àwọn míì ń pè lárun mọ́lé egun tàbí sangun tàbí làkúrègbè bẹ́ẹ̀ ni àwọn míì ń pè ní rheumatism àbí arthritis tí àwọn eléyìí náà tún pín sóríṣiríṣi ọ̀nà tí àwọ́ká inú san ara bá lágbára tán a máa ba ẹ̀jẹ̀ jẹ́ nínú sahara tẹ́lòmíì ò máa tọ́jú ọfà bẹ́ẹ̀ ni àrùn àwọ́ká yìí oní dàgbà rẹ̀ láàmú kìí sọfà nítorí pé àpẹẹrẹ ọfà àti àpẹẹrẹ àwọ́ká inú ẹ̀jẹ̀ tó bá lágbára tán ó fojú jọra wọn àmọ́ kìí ṣe bákan náà àyẹ̀wò tá a bá ṣe fún yín ilé iṣẹ́ wa ni ó fi hàn bóyá ọfà ni àbáwọ́ká rí sahara ológun ẹ̀jẹ̀ àtomi káàkiri àgọ́ ara tí sahara yìí bá lágbára tán ó lè kó bá ìríran ènìyàn bíi kó máa rí kùrukùru tàbí kó máa rí bí ọyẹ́ ẹlòmíì ò rí nǹkan tó súnmọ kò ní rí nǹkan tó jìnà sí ẹlòmíì ò rí nǹkan tó jìnà sí kò ní rí nǹkan tó súnmọ tí sahara yìí oní tí ń là ayẹ tó fi wá lọ kó bá ojú téèyàn ní àrùn ìtọ̀ ṣúgà a máa kó bá iṣan ara tí ó máa jẹ́ kéèyàn máa rù tí ó máa gbẹ tí ó sì máa da iṣan ara láàmú bẹ́ẹ̀ làrùn ẹ̀jẹ̀ ríru a máa ṣàkóbá fún iṣan ara tí ó bá lágbára tán ó lè fa orí fífọ́ àbàdì tàbí káyẹ̀ lómi máa lù pìpìpì tàbí kó fa àìlégbápá kan ẹsẹ̀ kan fún ẹlòmíì tá a mọ̀ lárùn rọpárọsẹ̀ tàbí àrùn atẹ́gùn atẹ́gùn burúkú kò ní fẹ́ lù wá ṣùgbọ́n ẹ jẹ́ ká mú ojú tó ra wa lásìkò gbogbo àwọn ìlànà wípé iṣan ara oní ọlọ́mọkùnrin fi jẹ́ ọlọ́mọkùnrin lẹ́sẹ̀ iṣan ara ìbálágbára tán lọ́pọ̀ àgbà a máa kó bá ọlọ́mọkùnrin ẹni tó ti ń ṣe bí ìgbà mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò wá di ẹni tí ò ní le ṣe kìí ṣe ká jẹun ká mu tàbí káwọsọ nìkan lobìnrin fẹ́ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ọlọ́mọkùnrin gbọ́dọ̀ tó ní ọmọkùnrin ó sì lè fi ọwọ́ sọ̀yà rẹ̀ pé ọkùnrin lòun ó sì lè lu ìlú àlùjọ tí ó kí ìwọ ọlọ́mọkùnrin tí ìwọ náà wo ara rẹ̀ dáadáa tó rí pé kinní yìí kì ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sàdédé ló bẹ̀rẹ̀ lójijì tètè kan sí bàbá agboọra láti wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilé iṣẹ́ wa ní báyìí a ti wà ní nọmba 13 akínwálé street off thomas alakọ ọgbà bus stop ọgbà

0: agbára ló lọ mú wa o ó kú pé tìmùtìmù tòde ẹ mọ wulẹ̀ lágùnà gbogbo ń tẹ nílò pátápátá lójú kan ló wà ẹ̀yẹ débẹ̀kẹ kàn fáàmù ẹ
1: Wednesday September 30 2026 la máa ṣe
0: ẹni a fi jí ìròyìn òtàmójú bóyá ìtẹ̀lé mi ká lọ ká lọ rajà ìdùnnú ní Aja Superstore ọjà ilẹ̀ yìí lẹ́ni tàbí tòkè òkun gbogbo ẹ̀ lẹ máa rí ohun èlò ilé lóríṣiríṣi ohun tẹnu ń jẹ lọ́lọ́run ohun mímu ẹlẹ́rìn dòdò àwọn tí ìgbàlódé lóní rànran aṣọ ìgbàlódé fún tọkùnrin tuntun àti àwọn ọmọdé gift items kitchen utensils gbogbo ẹ̀ ló wà ní títà ní Superstore ní Pakulowó kò síbẹ̀ ò ṣe ti gbọ́ nípa Adas Bread àwọn tó ti mọ̀ jẹ́ fi ṣeré rárá 8/10 Akin Balogun Street Upper Ibri PLC Agidigbi Ikeja Lagos ni wọ́n wà
1: ọjọ́ Wednesday

0: kiri nbẹ lọwọ àwọn baba tó mú wọn gbẹgbẹ ayé rọ kí wọn tó fi bọ lọwọ ilà ìlú ayé ewé àtẹni olódùmarè wa fẹ nìkan jẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewu tí ọlọrun fún ṣe ní baba pápá anímọ káyé ọkàn pàtàkì ni wọn nínú wọn là kọjá kí ló dojúkọ kí ló dojúkọ ọlọrun fúnra rẹ ti lànà báyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojúkọ ayé ìwọ sáti pọ sí baba anímọ káyé lónìí nínú mba 61 santos avenue abuja lega tàbí kẹ máa pe 08033 73 570 lẹ́kọ̀sí 08033 73 575 70 anímọ̀ káyé pàpàtàpà kòkó ẹ̀mí ìtàwé
1: kéde àdáludé.
2: Mo ní lápò ọmọ wa bí ìbọn ẹ gbọ̀n rinrin kí lọ ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wá sókè arábìnrin ni wo ọ̀rẹ́ mi fílẹ̀ jàre ọ̀rẹ́ tó má sọ iná ní ń sáré síwájú ní sásẹ́yìn ni àjọ ń wá sókè níbi tí wọ́n ti fẹ́ fi gba òkú arábìnrin yìí ó ti mú aṣọ rebi kan níbi wọn ó ti fi aṣọ gbogbo lọ́wọ́ ẹ̀ àkọ́mọṣe o àṣẹ aṣọ ẹni tó ogún ẹni ti yí tá a ti làágùn sí aṣọ yẹn ká máa tọ́jú ẹ̀ aṣọ yẹn ká máa tọ́jú àṣẹ tá a bá wọ aṣọ tó dédé ọyẹ amójútó gbogbo ń tarábìnrin ìwọ náà àtàwọ̀ tẹ́lẹ̀ àtàṣọ rẹ̀ gbo tó lò sára tó lò sáyà kọ̀mọ̀ sí kankan tó rí mọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ò fura kọ̀mọ̀ fura sọ̀rọ̀ ara rẹ̀ ibi ẹ̀ parí iṣẹ́ sí rèé ọwọ́ adì pé nǹkan ń jáwá díẹ̀díẹ̀ ọwọ́ adì pé nǹkan ń bọ̀ náà díẹ̀díẹ̀díẹ̀ wípé gbèsè ń wọlé ó di wípé àwọn tó ti gbọ́jà fún ni wọ́n ń dá ọjà padà ó di

àdúrà àti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ gbígbé ọ̀run ni bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bá bá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun ọmọ ní ọlọ́ọ̀bù ò ní já rogun.